inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ò dẹni. Àmì.

orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women.

0: Amala la ire yole lechugwera wameje jimateriba. Kurato chukwana jimateriba. Kutu jepari abanijyo ni manalewa. Koma yi jenge koni wale la ilae. Yore bati vema farajyo taloru mama kowa yo. Ayo ni dino jema wato amareo. Wala yo yolori amare lokpe usuyi. Kutu jepari o yagbeire. Dayo. Begega. Begunu. Aisako ni di amaleo. Ayo ni tufo amafuo. Amareo ni jeru agbere. Ayo ni pada bere kwe oloru reda. Wadoke lo juele nini. Oya gbere to jon to ro lo aye yo ma fi owo ati owo wa mo re kiri lawujo toju te pari ila koja re dopin lori omo jesu oluwa wa o eri meji fi pari osu la ma sare gbo kin to wa so awon kan to fe jele nu sojo ojo sunday yen
1: omo mi okunrin kan o ti se igbeyawo ni year 2021
2: okay
1: won loyun won bimo mo ma fi oro won le olorun baba labi amo mo dupe ni to dupe olorun ba mi mu yawo eyan lo si ipo iloyun laye ati alaafia
2: leyin odun melo ni ba
1: leyin odun
2: odun marun
1: 2021 olorun ba mi fi omo okunrin lanti lanti o ba mi fi tawon lo re
2: ilu bo niyan
1: ilu akure
2: ilu akure owo idaduro o faye wa tomo re le so pe nikan pe ire temi na de o
3: ire temi na de o
0: de gbo ri keji yan ni kya
4: ni last week ni nkan bi 9 lomo mi kan sadede pe mi lo ni mommy mi oko mun pe mun ni isi o so wi pe ohun ti wo moto one chance wa be si ni yira ko wo olohun baba labi amo sanu mi o neni kankan a pe mi niyan bi pe mommy ohun ti jade lowo won ba ni ba o lo sese o lohun wo moto bo o de se wo moto lo ba gbe awon lo si inu igbo nitori o ni awon 18 passenger o ni gbogbo won sun lo ba mu ni o lohun nikan so lohun osun to wa legbe driver o ni awon ti koja ifo bank ko hun to so ji pe ah o ti gba awon koja bi ta won lo nibo la won lo nu ko sa da won no sa gba won wonu go ni tori ni olohun baba si ni iyan mo lowo lohun ba yi mo lohun ba ni awon ojo ma ku si bi bayi moto yi ma alugba o ni gbogbo awon ko ajo ni won ti suna ba mo
2: won to ji na
4: o ni won ji o ohun ni ko lohun ji ohun se pesi ni sai mo lowo niyan sa ni to wa leyin be si ni fa hun ebi sa gbadu abi ko baba labi amo sanu fun mi olohun baba labi amo sanu ma je nso mo nu ma je nso ko mo sanu mi sa lowo kan sa ni moto sa se duro niyan lojiji ohun se sare jade mo no wa le ko iwo awon to ko gba to kule
2: awon yoku wa kan won ji su
4: won ji su
2: so pe ori mi o ni gbe bode lo so pe ni meta pe omo mi o ni siri o atemi ati wa atawa ta mi yin ba le ani siri tomo tomo
0: o bo
2: ba wa la mo yin o ti dele
0: gogo abi ya mo ti mura o o mo gu pe bi awon abi ya mo ba fe se soji dandan ni abi ya mo de orun gbadọ wa nbe ti se jesu to gbadọ wa gbo nkan ti awon mo re fe so ni ojo sunday badọ jina si se make stadium to wa ni ota then na ni abujo jina si bakan na ni osun ondo ati ekiti nipa ti eni jade mo gbe oro mo lo ngbe kuro nile mama ara wa na awon mo re to nri yen o jesu kristi ni kan lo le bo gbe jade o ogbo ori ose be de ni agidi ose afi fu eni to ba se ti jesu ago ko soni soji yo ti bere ni ojo sunday ni st michael stadium gbogbo awon bi yamo to tope ta lo ti nde silu ororo majemo ojo ebi eyo kankan na ni kan fun abi yamo kankan rasi ewa gari gbogbo e na ti seto gbogbo won fe fun gbogbo eniyan pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ jésù kristi olùgbàlà àtúmọ̀dáwọ̀ èèyàn lọ́kọ̀wọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe tó bá ti dé ọ̀nà bíríjì sango àbí tógéètì kan sọ fún ọlọ́kadà wípé ọ̀nà sí st michael stadium ní ọ̀tà wà á ríre gbà ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó dá ọrẹ àtọ́ ẹni tí ò tí ì dá ọrẹ rí tó bá ti dá ọrẹ sí ètò yìí rí rí pé ti parí oṣù yóò dá ọrẹ parí oṣù tèmi mi ti ẹ̀fẹ́ kẹ́nikẹ́ni ó mì sí ẹ̀ rárá èmi pè é ní ọrẹ ọpẹ́ ọrẹ pé mọmọ rẹ tọmọtọmọ bá ṣe ń dá lórí dáàdì mọmì ládà lórí àwọn ọmọ kò sì sí iye tẹ́lẹ̀ fi ránṣẹ́ o bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run yóò bùkún yín o evangelist yẹn ká wa máa lọ ẹ jẹ́ kí gbogbo ènìyàn ló máa múra fún ìsúrí ọjọ́ àkọ́kọ́ ní orí afẹ́fẹ́ ní àárọ̀ la rí wípé ọdẹ gbọ́mi sí ẹgbẹ́ rédíò rẹ ó máa ní agbára sọ tí wọ́n rí àárọ̀ la yẹn gan pàdé mi lórí facebook ní ago méje wọ́n ní káàárọ̀ òjò àdúrà kalẹ̀ fún oṣù tuntun ẹ̀yin ọmọ bàbá alábìyàmọ orí afẹ́fẹ́ tẹ́ ń gbọ́ mi níléṣẹ̀ bí àdúrà wa ń gbà. Ọlọ́run bàbá alábìyàmọ o, ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ, a ò ní máa bọ́jọ́.
6: 89.3 FM, your preferred wholesome radio. The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikone konga agbomobe gerege lago mefa idajilu.
8: Hello and good morning. Here is the headline news on Wells Radio 89.3 FM, your preferred wholesome radio. We are reaching you live from Wells Broadcasting House, along Alafin Avenue, Oluyole Estate, Ibadan. I am Ayo Emmanuel Ojo. President Bola Tinubu urges state governors to stop building flyovers in area with low traffic and instead channel their significantly enhanced federal allocations into road networks that would improve living standards and give security agencies better access to remote areas. The president also approves the immediate dissolution of Presidential Implementation Committee on the alienation of federal government properties, a 25-year-old body established under former President Olusegun Obasanjo. Meanwhile, the president discloses that the worsening security in neighboring Mali, Burkina Faso, and the Niger Republic has compounded Nigeria's security challenges, even as he assured that a proposed state police system would be backed by safeguards to prevent abuse. The Senate commences a comprehensive investigation into Nigeria's oil and gas sector, summoning the Nigerian National Petroleum Company Limited, the Central Bank of Nigeria, major international and indigenous oil companies, and key government agencies to explain issues arising from the Nigeria Extractive Industry Transparency Initiative Oil and Gas Industry Audit Support for 2021, 22, and 2023. The Inspector General of Police, Olatunji Disu, explains that security agencies delayed the rescue operation of abducted school children and teachers in Oyo State to avoid exposing the victims to danger. Finally, in sport, European football's 55-member associations vote to boycott World Cup if sport governing body proceeds with a plan to sell stakes in its competitions to private investors. Join us at 6:30 a.m. for Perspectives Unlimited. Thank you for listening to the news at 6. Good morning. God bless you.
6: Ile Emmanuel Kuro, Wells Radio 89.3 FM, Nibe Gongon Lewa.
9: Aku wojumo, awon koko ni iroyin lo de seti gbo yin lati ikani Wells Radio 89.3 FM. Ikani kanga gbomagbe ti o kale si opopona Alaafin Avenue, Oluyole Estate ni ilu Ibadan. O dupe olasan ni ni oniroyin. Ààrẹ Bọ́lá Tinubu ti rọ àwọn gómìnà láti dẹ́kun àti máa ṣe títí aláfara sí ibi tí kò ti sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Àmọ́ kí wọ́n fi owó tó ń bọ́ sí wọn lọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ gbọ́ ìgbáyégbádùn ìlú àti ìgbèríko. Arebola Tinubu pàṣẹ wípé kí wọ́n tún ìgbìmọ̀ Federal Implementation Committee on Alienation of Federal Government Properties, èyí tí ààrẹ nígbà kan Olúṣẹ́gun Ọbásanjọ́ dá sílẹ̀ ní ọdún 25 sẹ́yìn pé kí wọ́n ó tún ká. Ààrẹ Bọ́lá Tinubu ṣe lálàyé wípé ètò ààbò tó pelemọ tó mẹ́ẹ̀ ni ó ní ṣe pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó fẹ̀gbẹ́ tì wá, tí ó sì ṣe nílé rí wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yóò kópa láti dẹ́kun rẹ̀. Ilé aṣòfin àgbà ti bẹ̀rẹ̀ sí ní tanná wo NNPCL, Báńkì Àgbà ilé wa, ilé iṣẹ́ epo rọ̀bì nílé àti lókè ìta, àti àwọn ilé iṣẹ́ ìjọba láti wá ṣe ìṣirò bí wọ́n ṣe náwó ọdún 2021, 2022, àti 2023. Ọ̀gá àgbà ilé iṣẹ́ ọlọ́pàá Ọlátúnjí Dísù ló ti ṣe lálàyé wípé àwọn elétò ààbò nílò láti fi sùúrù dóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kí wọ́n fi sùúrù, kí wọ́n fi dóòlà wọn lójúpọ̀ ọ̀nà láti yọ wọn nínú ewu. Àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláwọ̀ funfun 45 ni wọ́n kọ̀ láti darapọ̀ mọ́ Ife ẹ̀yẹ àpapọ̀ àgbáyé bí àwọn tó ń ṣe kòkárí rẹ̀ bá tẹ̀síwájú láti ta ìpín ìdíje náà fún àwọn olùdókòwò aládàáni. Àwọn kókó inú ìròyìn wa fún ti òró òní kò ní ju báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ wa ní àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ ní 8:00 PM. Mo dúpẹ́ Ọlásanmi, ìròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín.
10: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbémàgbẹ́.
11: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir, tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM, Kànga Agbọ́mọ̀gbẹ́, tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM, Kànga Agbọ́mọ̀gbẹ́, nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. G.A. Fashion ti Good Women Choir.
12: Hello everybody, my name is Akin Lewis, and you know me. You're listening to Wells Radio 89.3 FM, and it is called your preferred wholesome radio. So keep it locked. Stay tuned. This is the radio you've been waiting for.
13: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn programu yìí, ẹ ó dẹni.

0: Àkó ojúmọ mọ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ̀ wá. Tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ìkànnì Wells Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kálẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn náà láti ń kí gbogbo àwọn aráalé wípé àkó ojúmọ pójúmọ tó mọ wà lónìí. Ojúmọ ire ni ojúmọ ayọ̀, ojúmọ ìdùnnú tó ń ta ikú baálẹ̀ ọ̀rọ̀ lágbára Ọlọ́run Ọba. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó jári ọjọ́ tó kẹ́yìn nínú oṣù keje ọdún 2026. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ tó wá jọjọ́ jímọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Mo kí wa lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gàá lẹ́ka kọ̀ọ̀kan. Amojú ẹ̀rọ fún sàtà wàyí. Sáàmù ọmọ bàbá Adélérè náà ni Ọlọ́wọ́ Bọ́tì tí ó ń bá mi ń gbé gbogbo àwọn ohun tó fi ń gbọ́ mi báyìí ní bá mi ń gbé sókè tí ń gbé sílẹ̀. Tó sì ṣe pé ẹ̀yin tẹ̀ ń gbójú ayọ̀ ó wò wá ní gbogbo ní òkè ìta ní àyín náà. Tó ṣe wípé bẹ́ẹ̀ bá ti lọ ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook tẹ̀tẹ̀ Wells Radio 893 FM fan page ẹ̀rí wa ń bẹ̀. Ẹ láìkẹ́ ẹṣẹ́ ẹ̀ mọ fàríwísí yín ránṣẹ́. YouTube wa Wells Radio 893, Instagram Wells Radio 893, bó sì ṣe ìtàkùn excellent yín ti ń gbọ́ Wells Radio 893 náà ni yálà yín wá wò pórí Radio Garden ni pé kẹ́ mọ́ fọwọ́múṣẹ́ ṣe kẹ̀sì mọ́ gbọ́ lọ Wells Radio 893 náà ni. Ó ṣe bá bàbá mi alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Gbíngbín ni kì í awúwo má ṣe gbé mi ni tí ń jè mi ni má ṣe bẹ̀rù ọwọ́ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà ògbé ni níjà kẹ́rù òbo níjà. Ọba mi tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo ìró rẹ̀ la gbogbo ayé já. Ohun rẹ̀ sàn ará. Ohun rẹ̀ fa igi kédàrí ìyá. Ohun rẹ̀ ṣẹ̀dá ohun gbogbo. Ohun rẹ̀ náà ni sì ń gbénu mi tí ń gbé fọ̀hún tí ń gbénu yín tí ń gbé fọ̀hún. Ọ̀rọ̀ gọjígòde ọ̀run bàbá mi náà ni. Ọba ti ń bẹ tí ó sì máa bẹ títí láéláé. Ọba tí gbogbo ọba ládéládé tí wọ́n ṣáde fún tó sì ń ṣe kábíyèsí tí wọ́n ń wárìrì fún ọba tí gbogbo àwọn tá a rò wọ́n wà lókè téńté tí wọ́n sì ń wárìrì fún kò sẹ́ni tó ga tó kò sì sẹ́ni tó lè tó láéláé. Oborí ohun gbogbo olúborí ayé olúborí ọ̀run. Mo ṣe kábíyèsí sí ọ ìjìnlẹ̀ ìfẹ́ àtòsinmilé àtògbẹ́kẹ̀lé òkè ńlá tí kì í já ní kulẹ̀ àṣírí nú àwọn àṣírí. Ọba tí ń ṣèlérí tó sì mú ìlérí rẹ̀ ṣẹ. Ọlọ́run májẹ̀mú tó ti dá májẹ̀mú láti ìgbà àkọ́kọ́ ṣe àtètè kọ́ṣe tí májẹ̀mú náà sì wà májẹ̀mú ọjọ́ àti àṣálẹ́. Ọba tó la ọjọ́ òní Fẹ́mi àtìyín táwọn áńgẹ́lì àti àwọn àgbààgbà 16 tí wọ́n ń bọ̀ tí wọ́n ń ṣáde fún tí wọ́n sì ń ṣe mímọ́ fún. Ọba mi tó funfun báláú Ọlọ́run mímọ́ tó ń ṣe mímọ́ tó ń jẹ mímọ́ tó wọ mímọ́ tó fi mímọ́ bora bí aṣọ. Lèmi náà èmi rùpẹ̀ lásán ilẹ̀ tó mí èmi ìyè sínú tó sì pè léníyàn tó ṣe lógo tó sì ń gbénu mi fọhùn tó ṣe pé wọ́n lo fún mi lóhùn. Èmi náà sọ pé mímọ́ sí ọ Olúwa Ọlọ́run Ọba Olódùmarè tó fún mi ní orúkọ. Mo dúpẹ́ Ọlá Sanni Golden Voice on Radio lórúkọ tèmi. Ẹ kábọ̀ sí àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ láti kan ní Wells Radio 89.3 FM ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́. Àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ náà níbi tá a ti ń pẹ̀kẹ́ lo àwọn kókó inú ìwé ìròyìn ilé wa lọ́kọ̀ọ̀kan ìjèjì tó sì ṣe pé a mọ̀ pẹ̀kẹ́lù bóyá ìtẹ̀ ti kànú ìwé ìròyìn lónìí tí ò yé yín dáadáa. Àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ láti mọ́ ń tu palẹ̀ tó ṣe pé yóò yé yín tó ṣe pẹ́yìn náà pẹ̀fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ ìjìnlẹ̀ tí ń bẹ́nu kulu. Àǹfààní wà fún yín nígbà tá a bá ṣe ojú òpólẹ̀. Ẹ̀yin náà fẹ́ dá sí bó ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àǹfààní náà wà nígbà bá ṣe ojú òpólẹ̀. Ọjìnlẹ̀ tí ń bẹ́nu kulu pẹ̀lú mi wọ́n ti wà níkàlẹ̀. A mọ̀ ẹ jẹ́ mú àwọn ìwé ìròyìn tí mo kó wọ́de lónìí kì í mú àwọn kókó inú rẹ̀ kì í mọ́ mú lẹ́sẹsẹ. Ẹ ń gbò bá yá ẹ mọ̀ gbóhùn ẹni tí ó mọ̀ ṣàlàyé rẹ̀ fún wa lónìí. Mo bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn Vanguard wọn ni ẹ má ṣe ná owó ribiribi lórí afárá abẹ́yẹ̀fò tàbí àwọn iṣẹ́ kàn rìn mọ́. Ààrẹ ló rọ àwọn gómìnà bẹ́ẹ̀ pé kán mọ̀ náwó lórí àwọn afárá abẹ́yẹ̀fò in flyover ìpè kán mọ̀ náwó lórí ẹ̀ mọ́ kí wọ́n ti kọ́kọ́ sinmi ẹ̀dọ̀ ná. Ààrẹ ló rọ àwọn gómìnà bẹ́ẹ̀. Inú ìwé ìròyìn Vanguard náà mo ṣì wà wọ́n ni a ó fi ipá a fi fẹ́ àwọn ọmọge tí wọ́n bá rẹwà pé àwọn ó sì pa àwọn tí wọ́n bá ṣẹ́kù awon agbesumo mi ti won ji awon ara ilu woro gbe lo ma so eleyi kolon shanu wa orilede Nigeria ijoba apapo won ni awon ni dunadura o pelu awon agbesumo mi are lo so eleyi mo bo sinu we royin Vanguard na mo si wa tori awon to jo orilede Nigeria wa ogun be ketiketi lo ro ni Atiku pe fun alaye lori oko mokandilogoji ti ijoba apoyamo fun. Ati pelu bi ijoba se ni 15.13 billion naira ti won fi sinu ofin eto isuna odun 2026. Mo bo sinu iwe iroyin Punch, won ni ile ise olopa lo mo si fi akowe ijoba ipinle Osun, won ti fi le. E ti gbo iroyin o ti bo ta ni ose yi e mo gbo bo se je ni e mo gbo alaye re nkikun inu we iroyin Naira Metrics ni mo wa awon ti won pese nkan na ni won ke gbajare o iyan awon manufacturer won ni awon engine sinu ofin ati wipe o si ireti fun awon olohun ni jejere ti wo ko ja si asan Inu we ro in Daily Trust mo wa bayin won ni adajo ile ejo Sharia na lo ma gboju ferese lo fi jube igoro na koko ti awon agbesumo mi tan yabo ile ejo re Olorun o sanu wa Inu we ro in The Cable mo wa awon omo orilede Nigeria na ni won yan sipo Oro yi lo jade lati egbe latenu awon latako awon omo orilede Nigeria lo nyo sipo wipe lati wo lakadi eyi pelu awon o wo lakadi pelu awon agbesumo mi ni pe ko kin se egbe alatako ni won ni ke o ma ba ja won mi so fare wipe eyin tawon ara ilu ti won yan si fun gaga bi ipo are na ni o se mo ba awon alatako ja Awon olowa se leyi egbe oselu ADC lo so be fun are Bola Tinubu o. Inu we royin The Cable na mo ti lele tan ni Obasanjo ati Peter Obi na pade o leyin ti Atiku fe esun kan Obasanjo wipe o n pa iromo ohun lati gbe omo iya re leyin ni pe baba irole n pa e fe gbo omo iya yin e n gbe leyin. Na leyin igba na ni Peter Obi ati Obasanjo ni won pade Inu we royin Guardian mo ti lele ijoba ipinle Oyo yo gbe igbimo iwadi kale lati topinpin okunfa isele ijinigbe ti ogbomoso gomina wa si wa lenu e na won ni awon gbe igbimo iwadi kale lati topinpin okunfa isele ijinigbe ti ogbomoso obo sinu we royin Guardian oludije fun ipo gomina ni Osun lo ma ko lati ti owo bo iwe adehun alafia kilo fa kilo de e mo gbo Loni, agbeyewo iroyin agbomagbe na le ngbo fun afani eyin ti ese yin radio yin si ayin akale si opopona Alaafin Avenue lori Yole Estate ni ilu Ibadan Mr. Lale Kansani akojumo
1: atokun akojumo eyan ara ile ore yin ololufe yin Olale Kansani lo nke yin la ro yi
0: ese won ja tinu iwe iroyin Guardian bere ipinle Oyo ti ijoba ipinle Oyo ton lawon o gbe igbimo iwadi kale lati topinpin okunfa isele ijinigbe to sele ni ogbomoso se eru bi o tun sa tun nilo iwadi kankan ni olodun seun awon ti won jigbe won ti dele
1: ase atokun ba se nbere to to din kolon dara mo
0: amen
1: ba lo
0: amen
1: ki se tutun wipe gomina ni wipe anilo iwadi lori isele ijoba ibile orire ni agbegbe abika ni ekun ogbomoso nipele Oyo se mo leyin ti won ji awon omo yen gbe ti won tun fi won sile pada gbogbo ni pe obolomo kan lo ruju lori oro yen pe ona ti a de fi le mo nkan to sele ni pe ta ba ni awon tun ba tanawo idi e bí tó bá tiẹ̀ ṣe é ṣe kí wọ́n wá láti òkè ta bí wọ́n bá wa yẹ̀wò gómìnà pé àjọ United Nations bí wọ́n bá lè bá wa wò ó ṣùgbọ́n àwọn tó wà lókè wọ́n ní pérọ́ pé àwọn ò fara mọ́ iléeṣẹ́ ààrẹ wọn sọ ní sàn-án sàn wípé kó má ṣe ṣùgbọ́n wọ́n ní pé òṣèlú lásán ló wà nídi nǹkan tí ó ń ṣe. Ilé aṣòfin àgbà senate àwọn ló sọ ń tààrà tààrà kódà wọn ti ẹ̀ wọn sọ̀rọ̀ rẹ sí gómìnà gan wípé kó máa dẹ̀ wò ìyẹn ti lọ sí bí ọ̀sẹ̀ méjì báyìí ṣùgbọ́n gómìnà ò fi mọ níbẹ̀ gómìnà ní wípé tí ìjọba àpapọ̀ ò bá lè ṣe tí ó bá rí ṣẹlẹ̀ wípé òun ò lè pe àwọn ará òkè ta torí tó bá dé ọ̀rọ̀ foreign relations federal government nìkan ló lè bá àwọn ará òkè ta sọ̀rọ̀ tí ìjọba ìpínlẹ̀ fẹ́ bára ta sọ̀rọ̀ ó máa gba ipasẹ̀ federal government ni pé tẹ́bá ní pé ìyẹn ò ṣe é lọ kò sí wàhálà pé ìtàgbà tí wàá ká panel of inquiry pé a gbé kalẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ a fi àwọn èèyàn tẹ́já mọ̀ wípé ojúmọ́ orísàlẹ̀ odò tẹnu wọn dẹ̀ gbọ̀rọ̀ a fi wọn sínú ìgbìmọ̀ ọ̀hún ìtumọ̀ panel of inquiry ni pé ìgbìmọ̀ tó ń wádìí òótọ́ pé ẹ lọ tọ pínpín nǹkan tó ṣẹlẹ̀ wá kí wá jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ sọ àlàyé fún wa ọ̀nà máa gbé kalẹ̀ ní òní àti lè sọ̀rọ̀ tààrà ní orí ẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbé kalẹ̀ ná ká gba àwọn àṣẹ tí gómìnà máa pa fún wọn pé nǹkan tá a fẹ́ kẹ bá wa ṣe rèé nǹkan tá a fẹ́ kẹ bá wa ṣe rèé ṣùgbọ́n kókó ni pé ní èní yìí o gómìnà gbé ìgbìmọ̀ yẹn kalẹ̀ a fi lọ́lẹ̀ lónìí ká lè máa nǹkan tó máa já sí.
0: ṣé ní tiyín ẹ̀yin faramọ́ pé kí gómìnà ó gbé kalẹ̀ ìgbìmọ̀ ìwádìí.
1: èmi faramọ́ dáadáa nísànsán nǹkan tó ń dùn mí bẹ́ẹ̀ ni pé kí ló dé tí federal government ò ṣe faramọ́ nǹkan tí wọ́n fẹ́ ṣe torí democracy ìyẹn ìjọba àwarawa tí ò bá ti ní àkóyawọ́ nínú tí ó sì ní ìlànà làánmẹ́ kí n rí ó ti kúrò ní democracy ìyẹn ṣìjọba àwarawa mọ́ tí ń dìjọba àwarawa torí àbẹ̀rẹ̀ máa sá fún òótọ́ òótọ́ la sọ pé à ń wá sóòótọ́ tí wàá jẹ́ tó tí wàá ń dẹrù bá wọn kan tó fi ní pé kán má ṣe sán lóhun kọ̀ọ̀kan kan tí wọ́n fẹ́ kó bọ́ sí gbòòrò ni àwọn béèrè tí àbẹ̀rẹ̀ máa béèrè rèé àwọn ò dẹ̀lè dédé dáhùn ẹ̀ ó máa gba kí panel of inquiry gbé ìjókòó tí wọ́n kalẹ̀ lórí nǹkan tó bá wá sọ àwa mọ̀ láti rẹ̀.
0: ẹ ṣeun ó ní a gbọ́dọ̀ máa sáfò tọ́ bàbá là ń ṣe ìjọba àwarawa ẹ jábọ́ sí ti ààrẹ ilé wa sọ fáwọn gómìnà tábá ní àwò ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni kásẹ̀ pé àwọn díẹ̀ nu wọn gbọ́n làwọn ó ṣe bí tí bàálù òfurufú ó ti mọ̀ fò wọn làwọn ó ṣèkan ààrẹ ti wá sọ̀rọ̀ ó ní ẹyẹ náwó ribiribi ní ìròyìn vangard mo wáyé náwó ribiribi lórí afárá abẹ́yẹfò tàbí àwọn iṣẹ́ kànrìnkànrìn mọ́ ààrẹ ló sọ bẹ́ẹ̀ fáwọn gómìnà tí ẹ sì mọ̀ pé nígbà àwọn èèyàn pariwo pé orí bákan ó ìlú ṣe àwọn èèyàn ní ìròyìn fi léde pé àwọn gómìnà wọn ti ń gba owó tààbùà báyìí àmọ́ tó hàn láwa àwọn aráàlú lára àwọn ìpínlẹ̀ ní ìsìn tí ààrẹ wa ni kanye náwó ribiribi lórí àwọn afárá abẹ́yẹfò yìí àtàwọn iṣẹ́ kànrìnkànrìn kílẹ̀ rí sọ̀rọ̀ tán bá ṣe ṣé ìpínlẹ̀ yóò dàgbà sókè.
1: ẹ ṣe ọ̀tọ̀kùn ọ̀rọ̀ tí ààrẹ sọ yẹn kò ṣeé fi rọra kó dànù bó ṣe jẹ́ pé ó ṣèlú pọ̀ náà tàdé ń bọ̀ lé lórí ṣùgbọ́n tẹ́ bá wo àwọn gómìnà wa nínú ìwòye tèmi iná pa pọ̀ lọ́wọ́ wọn iná pa iná ranù ó pọ̀ lọ́wọ́ wọn. owó kan tó ń jẹun lórí ibi mo báyìí ni pé wọ́n fẹ́ ṣe airport airport ìbàdàn bíbá yìí mélòó gan-an ń kírun bẹ́ẹ̀ lọ́sẹ̀ a bọ̀ sí airport àkúrẹ́ àbí tí tàṣẹ̀fẹ́ ṣe sí ẹ̀dẹ́
0: ẹ̀dẹ́ ń bo
1: ẹ̀dẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́tẹ́lẹ̀ ìlú ọ̀ṣun ló wà ẹ̀bẹ́ àwọn gómìnà yẹn ara burúkú pọ̀ lọ́wọ́ wọn gómìnà tó lọ gómìnà àná nípínlẹ̀ anambra ó kọ́ airport ó kọ sí ìjọba ìbílẹ̀ ẹ̀ta rẹ̀ gómìnà tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà wọ́n náà fẹ́ kọ́ airport mi síjọba ìbílẹ̀ ẹ̀ta rẹ̀ náà
0: ní anambra náà
1: ní ìpínlẹ̀ ọ̀ṣun ìlú ọ̀ṣun náà ń ṣe airport sí tẹ́tẹ́lẹ̀ èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ dé ògbé sí ẹ̀dẹ́ àwọn kan mọ̀nàmọ́ná
0: ṣé bàálù ń fò bẹ́ẹ̀ ni.
1: àníbàdàn sí ẹ̀ tó pé má ṣe lajú sí o ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn èkó nínú ìwòye tèmi ọ̀yọ́ state lókun ọ̀yọ́ state bákàtì ọkọ̀ mátòrí ọ̀yọ́ state lóòótọ́ àti lódodo federal government ti ní airport tí wọ́n ń bẹ̀ àfipára làgbọ́ tí gómìnà láàfẹ́ ná 42 billion naira lé lórí mo sọ mo pariwo títí tí mi àgbé iná sọnù ní gómìnà fẹ́ náà nǹkan tó fi gbé àwọn òlú mọ́ra ń bẹ̀ rẹ ni pé international airline international
0: airline. ẹ lè mọ fò ń bí ẹ nílẹ̀ ọlẹ́ èkó lọ fò lọ ìlú èbó mọ́
1: space airline mẹ́rin ló ti ṣe kò nílò kan máa dárúkọ wọn mẹ́rin náà ti rí bẹ́ẹ̀ àwọn ti nàìjíríà gan mẹ́rin ló ń fòun bẹ́ẹ̀ lẹ́yìn méjì tó ti ń fòun bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí mẹ́ta tó ti ń fòun bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ló ṣe ń fòun bẹ́ẹ̀ dìsìn yìí náà.
0: kí ló dé táwọn yìí kò fẹ́ wá.
1: kí ló fẹ́ wá ṣe rẹ̀ mẹ́rin ló wà bẹ́ẹ̀ 42 billion ó ti gbọ́ láti gbọ́ ní nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ fi 27 billion tó tán kàn ìyẹn owó tí wọ́n ná ní airport wọ́n kárí láyé lẹ́yìn ìyẹn wọ́n náà fẹ́ ṣe renovation of government house 63.4 billion dọ́là ìyẹn ò ti yé mi 63.4 billion ìyẹn ò ti yé mi dọ́là ọlọ́tún láyé kì í ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan ìpínlẹ̀ ogun owó táwọn ná lórí airport fún wọn ó lé 120.
0: wọ́n ṣe ẹ̀kọ́ ni.
1: wọ́n ṣe ẹ̀kọ́ tiwọn láti ilẹ̀ ni ṣùgbọ́n tí a bá dé airport náà a ṣe àmà dá lé ní tèkìtì ṣé tèkìtì lẹ fẹ́ sọ ni èwo gangan lẹ fẹ́ mú bẹ́ẹ̀ àbí ti abákálíkì ìkan sọnù tọkàn náà ó lé lórí dànù nìyẹn gómìnà ìpínlẹ̀ bayelsa bayelsa ẹ̀ mọ̀ ṣe lówó tẹlifíṣàn pa àwọn tó bẹ̀ níyàá ṣe ń jẹ wọ́n tó ń bẹ̀ ní bayelsa àwọn ìyá burúkú ló ń jẹ wọ́n ní bayelsa àwọn gómìnà ló fẹ́ ná 100 billion lórí stadium àwọn owó sọnù bẹ́yẹn náà kàn ná dànù ṣùgbọ́n ṣáwọn nìkan ni àwọn nìkan kọ́ ààrẹ kan fi wọ́n jèrè ọ̀rọ̀ ni nínú ìwòye tèmi ipasẹ̀ ààrẹ náà ń tẹ̀lé bí mi ṣe rí jẹ́lẹ́ ni màá dẹ̀ ṣàlàyé fún mi lódú àlá ń pariwo báyìí pé ọ̀rọ̀ ajé nàìjíríà oríbo ṣe rí ètò ẹ̀kọ́ oríbo ṣe rí ètò ìlera oríbo ṣe rí tẹ́ bá ju 25 billion kalẹ̀ lẹ́nu yìí yàtọ̀ sí nǹkan tó máa wà nínú ẹ̀ o kódà pẹ̀lú nǹkan tó máa wà nínú ẹ̀ tẹ́ bá fi ṣí ìjọba ẹ̀rẹ́ ralẹ̀ tíjọba fẹ́ kọ́ ọkàn bẹ́yẹn wọ́n á sọ fún ìpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ ṣètò ilẹ̀ fún wa pẹ̀lú ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ló sábà nílẹ̀ kí ṣe gbúdọ̀ ẹ̀rọ ni fúdáwọn ló sábà nílẹ̀ ẹ fún wa ńlẹ̀ tí wọ́n bá rí 25 billion wọ́n lẹ̀ wọ́n fẹ́ fi ṣe hospital kánígbèrè tó máa ga tó máa nà ọ̀rọ̀ ni ẹ ṣe ọ̀fun sókè òun ni káyọ̀ sáfẹ́ kọ́ kúlúmú kúlúmú kúlúmú kúlúmú ẹ máa ga ọ̀ràn káyọ̀ tó parí sí ni ìyẹn tí ìṣe wípé wọ́n ti di ọ̀rọ̀ burúkú sínú àkáǹtì ọ̀hún sórí project ìtànfẹ́ ṣe mọ́dídì ìfẹ́ ń nẹni ṣùgbọ́n kí lè jẹ́ bá ọdún tó lọ wọ́n náà fẹ́ fi 250 billion wọ́n náà fi kọ́ ilé ìwòsàn fún ilé iṣẹ́ ìjọba kan NIA National Intelligence Agency ilé iṣẹ́ ìjọba ń gan dẹ̀dẹ̀ gan pẹ̀lú iṣẹ́ tí ìjọba gbé lọ́wọ́ wọn ẹ̀ ṣiṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà òní bí iye kan sss second of the junction ṣùgbọ́n sss wọ́n rí bí ètò ààbò nàìjíríà ṣe máa dúró wá ń pè ní orílẹ̀-èdè nàìjíríà làwọn ti yanṣẹ́ tiwọn tí nǹkan bá ṣẹlẹ̀ ní ìwé ẹsẹ̀ bàtà kan sínú benin republic sss ò ní àṣẹ láti yẹ̀ wò nia ló máa gbé láti bẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́ ọgbọ́n ò sí nàìjíríà bọ́lá tinubu lè fi 250 billion kọ́ hospital fún nia ìyẹn ni ẹlẹ́bẹ̀ẹ́ kan ẹ̀ka wo lagos calabar iná apà iná òṣèrànù gbáà ní kìnìún yẹn nínú ìwòye tèmi torí láti èkó sí calabar ọ̀nà wà tó so méjì pátá tẹ́lẹ̀ ní east west road ọ̀nà yẹn lé ní báyìí tẹ́yìn ò bá fẹ́ ní orí fífọ́ orí túlù fún bí ọ̀sẹ̀ kan kọ́dọ̀ọ́rìn ọ̀nà torí ẹ̀ máa nẹ́rí wọn bọ́dì ní bẹ́ẹ̀ ṣe ń kọjá bẹ́ẹ̀ ṣe ń lo ọ̀nà wọn pààyàn tì wọn lọ dá tuntun mí sílẹ̀ wọn wá gbé tírílíọ̀nù gbé tírílíọ̀nù gbé tírílíọ̀nù gbé tírílíọ̀nù gbé tírílíọ̀nù pọ̀n wọn náà fi ṣe irú kan náà fún lagos badagry sokoto ọ̀nà wà láti èkó lé ní wáyé lagos ìbàdàn yìí ara ẹ̀ ni ẹ̀ mú mọ́ lọrin láti lọrin ẹ̀ bọ́ sí jẹ́ wá àmọ́kọ́ ẹ̀ máa ná lẹ́tẹ̀ fi dé sokoto ọ̀nà yẹn ti di nǹkan tó fẹ́ dà ẹ̀ pátì ẹ̀ lọ bí tuntun mí dìde lẹ́gbẹ̀ẹ́ ta ló ń ṣe elephant project nínú president àtàwọn governors nínú ìwé tèmi àwọn méjì ló jọ ń ṣe èébù kan ò dẹ̀ tọ́ sí ẹnu kan àwa gẹ́gẹ́ bí ọmọ ìlú la máa sọ fún àwọn méjì pé ìranù lẹ́ ń ṣe ẹnáwó sí ibi tó tọ́ àti ibi tó yẹ owó ti pọ̀ lọ́wọ́ tí gómìnà tí ààrẹ bá máa sọ̀rọ̀ wọn lówó ti pọ̀ lọ́wọ́ àwọn gómìnà wọn ti ń gba ẹ̀dá mẹ́ta ẹ̀dá mẹ́rin ẹ̀dá márùn ṣé gómìnà nìkan náà ń kó fún ni nǹkan tó ṣẹlẹ̀ kọ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ níbi bùkátà ìlú tíjọba ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn gbémọ́ owó ti wá pọ̀ láti pín tí wọ́n dẹ̀ pín láàrin ìjọba mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n ààrẹ ò ní alẹ́ sọ pé owo ti joba papo tin da o mo ti lo si ilopo meta o ilopo merin ilopo marun ti gomina sha gomina ni are ndi oruburuku si lapo ka mo lu ba le bo won ja fun won sise fun won to le je pe ipase are la won gomina ntele
0: se nte wan so ni pe se nwaju nteyin ntele lori oro
1: e se nwaju nteyin wo sare lori oro yi tori ta re o ba ma gburu se to lagbara be yen te pe owo ta fi gbe jade gan o ko ja la akayi ti ise ode de ba ka ma ma bowo se wo nbe ni se se nfa si awon gominu ni dan wo to ba ta awon ba dan wo awon commissioner won ssg won chief of staff won accountant general won wa pe lodo efcc kan rin bo fun re re gan ba yi o fi mu ni ti le ba gan won ra mu ni sugbon ta le fe ra yan mu ni to ba le
0: eje atesiwaju inu wero inu agbeyewo iroyin agbo magbe fun toni tin de se ti gbo yin lati gan ni world radio 89.3 fm eleyi o kan ni lominu inu weroyin vanguard mo ti ori lori isele ijinigbe awon agbesumo mi eyi to sele ni Kwara na ni won mo so won ni egbo awon o fi pa fe awon omoge ti nbe lara awon ti awon jigbe awon to ba si seku awon ran won lo run asante awon agbesumo mi o so be fun awon ara ilu woro no so be fun won iru kan bayi
1: oruko Olorun je woro
0: fi woro
1: ni kayama local government wa je ma so ni gboro o ti wa di woro si woro bayi nje yin mojo ti sele yen sele ojo keta osu keji odun ni sele la bi yen sele ta wa nten
0: February
1: 176 mayane din logosan tanti ji won gbe lo ni ojo ti sele yen sele o kere tan igba eyan ni won pa silu yen won pa igba eyan won wa ko mayane din ni ogosan won ko won sa lo lati gba yen ati joba ipinle o ati joba apapo awon meji emi o ri ise kankan ti awon meji nse lori oro yen awon ara ilu yen wa nbinu pe sawon se olorun ni kide se ilu yen nikan aboro na ati katsina ati zamfara ton ba lowo awon ajinibi pe ti ipinle oyo sele kede ma wo tijo ti ipinle oyo na ni jo ti boruno ton ji amole bibi ni ipinle meji e soro lori ba se ma fi awon kan sile boye ba awon jani be fun nkan ti won fe ni o won fi toyo sile won fi ti borodo pamo se tori pe are wa lati odo ti won na ni e se nse nkan bi eleyi fun awon lawara oro ba tu soro won ti en soro lori ikanni kan to kari aye ibe lawon ni royin ti ka oro yen sile won ni pe ni apo ara won awon ti da 155 million naira fun awon ara bibaye won ni won ko sawon lowo ni pe ta won fi gba gege bi oro won owo round be yen awon ya pa awon ti awon jibe ni to e clear 155 million she
0: owo won mo kere
1: se bi won ba ni e bi won ko gege bi oro ton awon fun ara won so won ni ijoba ti fa awon 800 million lori awon kan ti jigbe seyin seyin ki o to di ki naira to di kan to di yi ni o awon to ti n gba to ti n gba 2 billion e wa fun ni 155 million se ko fi ra pako ni abi ko fi ra siga ala mo fe rowo so nu beyan pe kan fun awon ni nkan giri sugbon ibe ni pe nkan bi ose meji seyin oro kan jade ìjọba ìpínlẹ̀ Kwara nígbà tí ariwo pọ̀ lé wọn lórí táwọn aráàlú níbi ẹbá àwọn ará bíi sọ̀rọ̀ tẹ bá fẹ́ bá wọn jà kẹ gbà wọn padà ẹbá wọn jà kẹ dá wọn padà tápá yóò bá ká wọn ẹbá wọn sọ̀rọ̀ kan tẹ bá fẹ́ kẹ fún wọn kan fún wọn ní àwọn padà ọmọ nìkan ṣe nǹkan tán pè ní liveness check bíbí ẹ jẹ́ ká rí pé lóòótọ́ àtàwọn ará lóòótọ́ àti lóòótọ́ àwọn ará bíi ṣì wà láyé mo dẹ̀ ṣe sọ akẹgbẹ́ yín kan bí mi lórí ètò láàárọ̀ pé ta ni mo gbàgbọ́ nínú ìjọba àti àwọn agbésùnmọ̀ mi ọ̀rọ̀ burúkú ni ìgbà àbẹ̀rẹ̀ máa sọ ìjọba wọn fẹ́ dúró lórí òótọ́ agbésùnmọ̀ fẹ́ dúró lórí òótọ́ ju ìjọba ni àtìmọ́tẹ́ ṣàlàyé fún yín àwọn ará bíi fi wọ́n sílẹ̀ wọ́n fi fọ́nrán jáde.
0: Inú àwọn agbésùnmọ̀.
1: Bẹ́ẹ̀ni ní nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n fi fọ́nrán síta tí gbogbo wọn dẹ̀ wà nínú fọ́nrán yẹn lẹ́yìn eléyìí o. Kẹba sọ̀rọ̀ ka ṣe nọ́mà ni àti búrò ìjọba mọ́ àwọn wa ni pé ṣé oríjorí ni ṣé ìbí jù bí ni ṣé ìtọ́jú àwọn ẹgbẹ́ yorùbá Kede mo ni Kwara egburu Kwara na ti won se Yoruba be ra ra ra. Bi se duwa won ki se Yoruba ni o se fi nkan buruku bi leyi han awon bi ko da gburu alajo ni Nigeria. Bi e karamo oro ti won na be se karamo oro awon ara Ogbomoso. Mi o de le ri mo bu lori e. Mi le ri mo bu lori e. Tori en den ran yan ba sonu lasan. Ta je e ba sonu to lu gbe ta di e sonu. Inu e o le dun. Abosi bo si odidi omo.
0: Ikwaya inu fu aya fu ko ni okan awon teyan won wa lakata awon jini gbe yi o wa bayi pelu iroyin tan tun gbo yi inu we iroyin Vanguard ni mo wa bayi eti lori oro agbesumo mi na ni mo fe ka mu po ti joba apapo lawon oni duna dura pelu awon agbesumo mi are funra won lo so be won la ni duna dura pelu awon agbesumo mi bo won se wa ba wa ka won eyan wa ijade
1: e se oro yen sele ni ana ni igba ti awon ba kokan ati awon oluye kokan ni ipele Oyo ti won lo be arewo ni ile ise are ni olulu orile Nigeria labuja Olubadan lo siwaju iko yen. Ona wa dupe lowo are ni. Be koda. Ope awon po de bi pe awon le ko tan. Awon sha dupe lowo are. Fun bi won se ba won dola emi awon mo yen ati bi eto abo se nduro re. It is well. Nigba ti are ma soro are ti enuboro o de salaye rekereke o so awon kan ti ma de fe toka si are ni pe awon odunadura pelu awon ara bi e fi yen si egbe kan egbe keji are ni pe awon mo igbo yen daada ki se pare fun ara sugbon bi ijoba ko si gbona Nigeria ti ijoba o e kura njo si be fe gba joba oju e bla la na fi ma na njo di
0: mi igba ile yan mo ko mo gogo e
1: be ni iro be awon abisumo mi won la won mo o sugbon iyan dowo olohun e fi yan si egbe kan egbe keta won ni wi pe nkan ti o kun wahala Nigeria lori oro eto abo ni wahala to nsele ni Iwo orun ile adulawo West Africa gbogbo oro ti are so parapata iyen nikan ni mo mo pe edimu fact ni kene don sele ni ile adulawo yi opo nu wa ti so pe ni Nigeria yi opolopo lo ti so pe oro oselu ni pe awon ko lo hun kale lati fi le Jonathan nipo Oto tintin lo wa noro yen looto ati lododo oro yen fe mu owo oselu lati owo 2013 sugbon saaju 2013 ni Boko Haram ti wa Nigeria nkan to de gbe Boko Haram wa si Nigeria osu wa awon kan lo ti wa fi nkan kan mi kun legbegbe sugbon koko ni wipe gbogbo iwo orun ile adulawo lo n koju wahala gbeleba lati orilede Nigeria to fi de Chad to fi de Niger Mali Benin Republic to mule ti wa nbi Togo
0: awon na n koju e
1: se Guinea le fe so ni abi Guinea Bissau abi Senegal awon bi te pe ko ti ibile tara sugbon to je pe ohun yoju sodo ti won na ni Ghana ati Ivory Coast o sele meji na sugbon ko ti to owo to fi lo bi bayi nkan mi just nkan se kan se meji seyin a se pa bi soja 50 ni Mali be ni
0: ni po
1: iyan kere a ti pa 400 be ni erinwo
0: o de loku
1: e ka ma mu oro are le okokan are ni pe awon ara bi yi bere fun itusile awon eyan won ati owo ta kono de ti yogbo tele tele oluwa ni sola oluwa o je kan ji mi gbe pe lawon ti won ji gbe sugbon awon ti won ji gbe ni ke se mo se lohun sababi ni won so awon oro kan principal to man soro to man olorun ma je kan fi ti ba ka fi ti ba ti ba di spokesperson
0: amen
1: e ta so di spokesperson awon yen principal yen
0: ngba ti sele ti
1: ogun won so ngba ti wa la yen sele to to nbe nu won so oni wi pe nkan ti won bere fun pe ko won fun won o to koko so lala koko niyan pe won ti so nkan ta won bere pe won ti so fun joba ijoba fun won ngbe ele nkeji toro wa jade awon fe owo awon fe moto awon fe gba awon fe wo won ni wi pe iro ni pe nkan ti won bere fun ni tu sile awon eyan won ti won wa ni ahamo o to loro yen won bere tu sile awon eyan ti wa ni ahamo sugbon oro yen no pari sibe won bere owo na looto okunrin kan na ti won jo ji won bi iyen na a ti roju ti e nigba ti won wa ni ahamo sugbon leyin ti won tu won sile o ti foju han ni awon bi kan to na de ti so ti tenu e o ni wi pe nigba ti won ji awon bi yen wi pe inu seke seke lo n wa fun gbogbo igba yen gbogbo awon okunrin won di won lowo di won lese be awon obinrin won fun won saye kan awon omode won fun won saye kan won ko du won po lorun sugbon eyan okunrin do se gbe bayi ti loju kan na sa ni sa oni ma na awon leko kan awa jo ta mo yan ba pariwo oni pe e oro kan sha na ma so bi pe awon oni ni wahala ti nkan meji ba sele alakoko ti awon ba cooperate iyen ni pe tawon baba awon fa wahala elenkeji ni wi pe ti ijoba ba tete dawon lohun awon tete lole ati mo bayi pe won bere nkan lowo ijoba ọgbẹni ọhún sọ wípé ṣáájú ọjọ́ tí wọ́n máa fi àwọn sílẹ̀ yẹn pé wọ́n máa ń kanra máwọn ṣáà rẹ̀ pé ọjọ́ lílu ọjọ́ kan ṣà máa kanra máwọn kan máa kanra máwọn kan máa fi kú halẹ̀ mọ́wọn àṣìbẹ́ arábìnrin principal gan sọ ó lé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa àwọn tó lọ́dẹ̀ ń dúró tí wọ́n sẹ́ pé lágbára ọjọ́ wọn ni ó pa ó lóun sọ bẹ́ẹ̀ gan fún kan ni wọn
0: gbàgbọ́ wọn mú wọn lára dá
1: ìkan lára àwọn ọkùnrin yẹn náà ní lóun lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun ti rí nǹkan tó ṣẹlẹ̀ sọkùnrin méjì nǹkan táwọn ti sọ yẹsà náà ni ẹ má bínú yẹsà ẹ má bínú ó ní àfipára ní ọjọ́ ẹtì tí wọ́n fi àwọn sílẹ̀ yẹn ó ní bílẹ̀ ọjọ́ yẹn ṣe mọ́ lóògùn ọ̀kadẹ́ ìyàtọ̀ lójú ẹsẹ̀ ó láwọn táwọn máa ń le jú mọ́ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá wọn rẹ́rìn-ín
0: àyà àwọn gbogbo kọ̀kọ́ já
1: pé láàrin ara wọn gan ni wọ́n ń dùn síra wọn yàrá gbé súnmọ̀ mí yẹn pé ni wọ́n ń dùn síra wọn wọ́n dẹ̀ ń bá ara wọn ṣeré wọ́n ń ṣe rúgbó ẹ̀ àfihàn bá sọ fáwọn pé àwọn bá yín yọ o èní ilé ńlọlé yín pé èní ilé nìyí lè máa lọ sí ilé yín ẹjọ́ àti mọ̀ báyìí pé ọjọ́ tí wọ́n tú àwọn yẹn sílẹ̀ kò sẹ́ni tó wojú ara wọn ọba ara wọn kankan jà ìjọba àti abisumọ mi ò jà iléeṣẹ ológun gan wọn yọ ọrọ yẹn kalẹ àwọn kan kú lóòótọ sójà méjì kú ọlọpàá kan kú àwọn àmọtẹkùn kú àwọn dẹlú yẹn kú ṣùgbọn ṣáájú ọjọ tó fi wọn sílẹ yẹn ni ìṣẹlẹ yẹn ti ṣẹlẹ sójà tó kú yẹn àtàwọn àmọtẹkùn tó kú àtàwọn ọjọ tó kú yẹn wọn fẹ wọn rìn kiri ní ìgbèrí igbó yẹn látẹ nǹkan mọlẹ kìí ṣe pọjọ yẹn gangan gbogbo ẹni mo fi ń sọ ilé kìí ṣe pọjọ tó fi wọn sílẹ yẹn gangan
0: ìṣẹlẹ
1: yẹn ṣẹlẹ kódà ọjọ tó fi wọn sílẹ yẹn gan ni wọn sin sójà lieutenant tó kú yẹn náà sin ní yola ládámáwá àárọ ọjọ yẹn náà ti sin àṣẹ wa sin yàn láàárọ ọjọ yẹn á ṣẹṣẹ bá kúrò lẹni ṣẹgbẹ kò ìjọba ń fi agbárí bí ọrọ kalẹ ni ṣùgbọn àwọn kankan náà yé àwa kókó ibẹ ni wípé wọn bára wọn jà lọjọ tí wọn fi àwọn yẹn sílẹ kí wàá lóde tán fi fi wọn sílẹ kádẹ ni wípé won fin go mo won lona kan abi ona mi ni inu won ni dun ni gbo kan ma lerin sira won kan ma bara won yo pe tin lo le so se be oro yen be yen ba loye ti mo nkan bi ti nkan ti sele wa ni akotan seri wala to wa ni West Africa bayi lowo lowo o gba ona meji lati yanju e sugbon na kan le mi ba ro ijoba ki ijoba tele are so no but no no awon to ise nkan bo mo so mo Nigeria
0: awon to wa la to ta
1: sere ona meji te ba fi le sise yen ni pe ki ijoba sise po pelu awon alabagbe wa dandan dan niyan na dandan ni keyan ni ibasepo to danran pelu awon alabagbe ba pa julo gege bi orilede si orilede tori ni opo gba o le ma je pe ko tonu benegana won to fe wa se Nigeria nbi ti nbo ko je bon wa gba bene wole lati bi kan to re bo Nigeria sugba ti bene ba ti ri won lato kan
0: mm ni
1: ti
0: so
1: fun won ton ba gbogun ti won e sora o a ko firi awon kan
0: mm
1: won di amara ona ti won gba yen ona ti won gba lo si lu yin ni
0: won si so mo ologun le wa
1: e sora o ona kan ni yen sugba a to kiri loju jijin ti mo eku esan ki joba wa ja ija yi gege bi eni pe awon to mule ti wa gan lo nse wa mi lawon lo nse wa o sugbon ki a 40 ka gibe a da a ri pe eto abo gbopon ni awon enu loro orilede Nigeria lati ri wi pe eni bi kankan ko gba be wole a ti mo daju saka be awon rata awon wole won ko awon to wa ni nkan to won ko awon to nse ise labi yi lowo lowo taba si ona ti won gba wole adura wadura tori ti ibon ba wole ti ibon ti e wole ti o ba ibon ti o ba lo ta nu apo la lasan ni ko se ato nu ati ponpo te wa ti di ona ti ru an ko be yen gba wole nkan ma rorun yato si yen na emi mo wi pe kini yi West Africa ko lo ti bere iwo orun ile adulawo ko ni kini ti bere ona to ji awon tan gba wa le ni bayi ninu iwe ti mi awon lo nse wa bene awon lo nse wa
0: e
1: lo si mali le ni bayi won da roko orilede kan fun yin epe na bi won se nbe orilede won de ri bayi awa gbe won gege ni ki se mali ni kan Niger Republic Burkina Faso Guinea won mo orilede kan yato so yato si oto tan ni pe orilede yi orilede bi ni are bede ni bayi imule are titi wa ni olon sha ni emi ma so mo ti ri foran kan bere se ni foran yi lowo ti oko oju ofurufu helicopter omo ologun ti o bale ibi bi temi gbagbo pe apa ariwo orilede Nigeria ni ala oko lo ni bi yan se ma ri ni akoko oju bo se ma ri gele ni ibi ti balu yan bale se helicopter yan bale se elenkeji ba ti e mo pe bi to bale si re emi foju ara mi ri belo toji ogbo ntare ija gbesumo mi to yo Nigeria lenu inu foran yen eye bi weta lo nbo ta ninu helicopter yen oyinbo alawo funfun oyinbo alawo funfun ninu gbo lo nbo ta ninu helicopter ologun to de pe ke ba le mo wi pe dudu won beru e gan bo se bo ta ba oni kan sumeyin o rodo sumeyin fun
0: ni awon gbesimo mi
1: bene ti bon wa de sumeyin fun se mo beyen wi pe ejo lowo nu ma pa jule lati oke ta so ta fe ja ija yi Nigeria la gbe to poju ni e pe awon ologun wa awon leto abu wa awon lote awon tele mu ye wa ki gogan ni a nilo lati gbogun ti awon ara bibaye ki joba ra olorun se America nkan ko lo nta e kan ogun mo laye isin yi Russia nse China nse Germany nse Italy nse
0: won se fe lo jina
1: gbogbo won patapata lo nse bi kan ba lo hun ota e ra nbomi e fi jete ja ija yi tori ninu wuye temi awon to sise odun mo so yen awon to gbe bon to sise yen gangan won se wa nta o be mi se ri si won se wa nta ijo temi ri ti bayi ni be ijo ti joba la kan kan lo si le ijo táwọn tí wọ́n jí gbé bóyá àwọn ọmọ tí wọ́n jí gbé ni àbáwọn olùkọ́ àbí nǹkan lára àwọn tó wá jí àwọn gbélùgbé mọ́ṣọ́ rí tí ò bá sì sí yẹn nínú àwọn tíjọba ń kó lọ sílé ẹjọ́ ẹjá ká ní sítórì.
0: tó mi ò lọ́wọ́ ará òkè tánú ẹjá tẹ̀wájú lórí ọ̀rọ̀ abọ́ sórí ọ̀rọ̀ ẹgbẹ́ alátakò ẹ̀wọ̀n ẹgbẹ́ alátakò wọ́n ti ń sọ̀rọ̀ sókè báyìí. Eléla inú ìwé ìròyìn Vanga níbi tí Àtíkù tó ti ní pé ẹ wá ṣàlàyé lórí ọkọ̀ 39 tí ìjọba péyamọ fún sí pẹ̀lú 15.13 bílíọ̀nù naira nínú òfin ètò ìṣúná ọdún 2026. Àtíkù ṣà ń sọ̀rọ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó ní wọ́n ṣàlàyé.
1: Ẹ ṣe elómi ń dùn sátìkù lọ́wọ́lọ́wọ́ báyìí torí ṣẹ́mọ̀ ẹnu tí ẹ tún tọrọ ju tàwa lọ tábà bá sọ àwọn àlùágbọ̀ ṣùgbọ́n tó ń bá sọ àwọn tó máa gbọ́ tó pọ̀ ju àwọn tó máa gbọ́ nǹkan tí mo bá sọ lọ kò tó dẹ̀ ń sọ dẹ̀ ń dùn mọ̀ mi ó ń bá mi níbi tó dáa. Ó ní wípé nínú bọ́jẹ̀tì ọdún yìí pé oríṣiríṣi nǹkan tí ò dáa níjọba kú síbẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n tún mọ́ṣáláṣí ṣe.
0: Nínú
1: budget wọ́n ń kọ láti bẹ̀rẹ̀ gbọ́ngbàmí
0: mọ́ṣáláṣí ìbò
1: mọ́ṣáláṣí Nàìjíríà ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn ìlú community hall àwọn kan wọ́nràn bẹ́ẹ̀ náà kó sínú budget tí kò lè yẹ kó ó rí bẹ́ẹ̀ wípé nǹkan burúkú ni ìjọba ń ṣe. Ó tún wá sọ síwájú ó ní pé tèmi gọ́dẹ̀ sọ̀rọ̀ yẹn ní nǹkan bí ọjọ́ ajé tí mo wà níbí báyìí ní ti fínfín wípé wọ́n náà fẹ́ fi 15.13 billion ìyẹn 15 billion pẹ̀lú 130 million naira wọ́n náà fẹ́ fi ra ọkọ̀ agbègbè gàgàrà jeep suv wọ́n náà fẹ́ ra irú rẹ̀ 39 owó yẹn pọ̀ ju mọ́tò 39 lọ.
0: Èyí túmọ̀ sí pé owó ju owó mọ́tò lọ.
1: Owó ju owó mọ́tò lọ ẹrù yẹn ju kẹtàn fẹ́ fi rà lọ.
0: Wọ́n ẹ mọ̀ bóyá mọ́tò wọn mọ̀ lúwẹ̀ẹ́ nù mí.
1: Ẹ máa gbọ́ wọ́n ní 15.13 billion àwọn fẹ́ fi ra mọ́tò 39 ìyẹn ni pé tẹ́ bá pin mọ́tò kọ̀ọ̀kan lọ síbi 387 million naira.
0: Ọlọ́run.
1: Ẹ jẹ́ máa bẹ̀rù ọlọ́run. 387 million naira. Ẹ fẹ́ fi ra àwọn mọ́tò yìí. Àtíkù wá sọ síwájú. Ó ní pé kínní kan wà tá fi ń dá mọ́tò mọ̀ káàkiri àgbáláyé. Wọ́n pe kínní yẹn ní VIN àbí kẹ́pẹ́ ní chassis number. VIN is vehicle identification number. Àwọn mọ́tò tẹ́lẹ̀ rà bẹ̀rẹ̀ 387 billion yẹn ẹ fún wa chassis number ẹ̀.
0: Ṣùgbọ́n Àtíkù tún gbọ́rọ̀ lọ
1: yìí. Chassis number bíi phone number ni kò lè pe méjì káàkiri àgbáláyé. Tẹ bá fún wa chassis number ẹ̀ a mọ orí mọ́tò tẹ rà bóyá ẹ rà lóòótọ́ àbí ẹ kàn fẹ́ fi kíní yẹn lu owó pónpó ni.
0: Má dàlẹ́ mọ iye tó jẹ́.
1: Torí Land Cruiser alẹ́ tó mọ́lé ní iyì tíjọba ń lò kò tó nǹkan bẹ́ẹ̀ yẹn. Lexus LX600 kò tó nǹkan bẹ́ẹ̀ yẹn. Land Cruiser Prado ìyẹn ti ẹ̀ tó lájì owó tí wọ́n gbé wá fún. Tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ wípé ẹ fẹ́ ra mọ́tò. Nínú kòsí nínú ìṣẹ́ nínú orí ń ta mí ebi ń pa mí tá a mọ̀ ló ń pariwo kiri yìí. Ṣé bẹ̀rẹ̀ ti ń fi 387 million naira ra mọ́tò kan tẹ́ wá ra 39 irú ẹ̀ ta gan ló fẹ́ lo mọ́tò ọ̀hún. Àwọn ìbéèrè láti kú ń béèrè rẹ̀ tó dẹ̀ gbé nínú ìwòye tèmi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tí gbogbo wa jẹ́ ẹ̀tọ́ gbogbo wa ni ẹ̀tọ́ tiẹ̀ ni ẹ̀tọ́ tèmi náà ni láti béèrè irú béèrè bí eléyìí báyìí pé ní ìbò ni ẹ̀ ń kó owó sí kí lẹ fẹ́ fi àwọn mọ́tò ọ̀hún ṣe. Ṣẹ́rẹ̀ mọ̀ àwọn kan tó nílò owó wọn pọ̀ àkókò òjò la wà yìí báyìí ṣùgbọ́n yìí mọ̀ wípé August la wà ṣá lórí ní July 31st
0: àti wà ní
1: August tó bá máa fi di October báyìí ọ̀gbẹ́lẹ̀ ti ń kànlẹ̀ kan tó bá dẹ̀ di àkókò ọ̀gbẹ́lẹ̀ iná ko se to bere fun sugbon gbogbo ala mo bi ni akoko yen ina ma nsaba asuyo ka ni bi pe won na fi ra oko pana pana abi won na fi ra oko ton fi ndola emi ti nkan ba se agwara iyan ambulance ni bayi ko se to ma soro a mo bi pe nkan ta ni lo ni won ra ka na so bi pe koda ile ise ologun ni won fi ra oko fun ko se to si ma soro na sugbon le ra jeep 39 pelu 15.13 billion to je 387 billion fun moto kokan ninu to wa nle yi oni paga ira kura dani e bi ko ye ko ri be ya to si pe ira kura ni o ti wa sun su aju de bi pe e fun wa chassis number emi na gege bi olele kan san ni mo fe mo chassis number awon moto yen ti ba mo chassis number mo fi emi mo so gba yi ise ro pe ani ani chassis number la son mo nilo abi vin vin tin ba ri chassis number yen to tun je po na pe ni vin yen pelu ogo olohun ma so iru moto to je fa awon omolu to ba je toyota ni ma so fun mi toyota ni
0: ah e tin polowo fun le ise
1: o to ba alaye la nse o to ba je ma so fun iru model to je
0: iru le ise to se oko
1: ile ise to se oko po ti ile ise yen se ma so fun iru ele lo je
0: iru e bayi ni
1: odun ti won se re koda ma so fun yin pe iye ti won ta re lowo lowo ni oja ole an ti e ba ti yo akoyawo transparency ninu democracy o ti di dudu crisis niyan fi se democracy
0: e ti ati so ni ti ko ba so to
1: be ni
0: eh ninu isejoba awarawa e se isejoba awarawa mo
1: o to yen na lo ma je kimi na ba bere bayi pe awon moto 39 yen e fun won ni receipt te fi ra lori receipt te fi ra awon ko chassis number si be e je ka ri chassis number yen awon mo lati be yen
0: eyin na bere chassis number bayi ibo le ti a ri
1: en to ra lo ma fun wa en to fowo wa ra la fun wa
0: eja tesiwaju agbeyewo iroyin agbomagbe lo sin lo lowo ni kan ni Wells Radio 89.3 FM eja bo si ipinle Osun naarin ose yi oni awon ile ise olopa won fowo te akowe

0: kan ni won si ti fi sile ile ise olopa fi akowe ijoba ipinle osun sile ki lo se gan tan fi fi tori awon kan ko ye won won wo pe ah ki lo na se se mo pe mo gbagbo pe nibi ose to lo na ni won ni won yabo ijoba bile kan ti won ko awon kadi dibo lo
1: be ni
0: ki lo sele gan won la ti fi le bayi
1: e se se mo awon loselu wa ìwà ẹranko ní gbówà lọ́wọ́ wọn ń gbà mí inec tí ọ̀sẹ̀ tó lọ ní mo fẹ́ sọ yìí o inec fẹ́ pín káàdì ìdìbò àti ìkátán pè ní beavers ìyẹn fi máa wo wípé ṣẹ́ ẹ forúkọ sílẹ̀ àti lè dìbò ní ìgbà lóòótọ́ káàdì ọwọ́ yín sóòótọ́ ni àbí tán sáré lọ rọ níbì kan wọ́n ní bí àwọn olóṣèlú kọ́ torí wọ́n sọ pé àwọn olóṣèlú wa ló ṣe é ṣùgbọ́n wọ́n ní pé àwọn ọmọ ọ̀sọ́ta wọ́n wá wọ́n dẹ̀ gba káàdì yẹn wọ́n gba bíváàsì yẹn wọ́n dẹ̀ lọ tí nǹkan bá ṣẹlẹ̀ àti mẹ́rin tó ṣe rèé tí nǹkan bá ṣẹlẹ̀ ta ló máa jèrè àbí pàdánù nínú nǹkan tó ṣẹlẹ̀ yẹn táwọn aráàlú bá dìbò yálà fún ẹgbẹ́ a àbí fún ẹgbẹ́ b olóṣèlú náà ló máa jèrè ìyẹn tó bá dìbò fàájì ẹ tó bá dìbò takò òun ti á padà náà ni lọ́tà bá ní ká fà á lọ síwájú fà á lọ sẹ́yìn a rí wípé àwọn ará bíi náà ló wà nídìí bí wọ́n ṣe lọ jágbà yálà ká bá dìbò fẹ́nìkan àbí kán bá dìbò àbí kán dìbò fẹ́nìkan ló fa bí wọ́n gba abc ṣẹ́rẹ̀ mọ́ akíntà fi lè sọ wípé olóṣèlú ló ń ṣe náà ni wípé ní ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ kò sí tó dìbò kan àgbọ̀mọ́ lọ jí bíbáàsì àbá lọ jí káàdì ibì kan ibi tán ti fẹ́ dìbò láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta síra àwọn náà ti lọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ta ló dẹ̀ fẹ́ jèrè ìwò bí òṣèlú káfíyẹn sí ẹgbẹ́ kan ìjẹ́ta ni ọ̀rọ̀ jáde wípé wọ́n yabo ilé akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ssg wípé wọ́n dẹ̀ bá àwọn kankankankankan àtàwọn kankankankan bẹ̀.
0: àwọn ọlọ́pàá ló yabo bẹ̀.
1: bẹ́ẹ̀ni nígbà tí mo gbọ́rọ̀ yẹn mo ní ẹ̀dá ti kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n bá ní ilé ẹ̀ nǹkan tá a bá gbọ́ wípé wọ́n bá nílé ẹ̀ ló máa farú ìdájọ́ tá a máa gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yẹn kí dẹ̀ làwọn nǹkan tí wọ́n bá ní ilé ẹ̀ wọ́n ní wọ́n bá 4.8 million naira òfin òde yẹn o owó tí ó bá ju 10 million lọ ẹ̀lẹ́gbẹ̀sọ́wọ́ lè yín ìyẹn ni ẹlẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n ní wọ́n bá pvc èèyàn méjì èèyàn pvc méjì oró méjì
0: káàdìdìbò
1: oró méjì wọ́n ní wọ́n bá ìwé orúkọ àwọn olùdìbò ní ọwọ́ ẹ̀ wọ́n ní pé wọ́n ní àwọn tó rí ẹnìkan tẹ́gbẹ́ àwọn fura sí pé ó lè jẹ́ ọ̀daràn kankan bẹ́yẹn ẹ̀ka máa mú lẹ́sẹsẹ èyí tó lè fẹ́ hàn àwọn èèyàn létí ni pé kí ni pvc wà nílé ẹ̀ pvc méjì nílé olóṣèlú ọmọ ẹ̀gbọ́n wà ọmọ àbúrò wà àná wà àwọn tó ń bá ṣiṣẹ́ wà méjì péré lẹ́rí nínú odidi ilé kan ni ò tí ì kọjá ayé àyàfi tí àwọn méjèèjì yẹn bá sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kó pónpó àdá àti kumọ̀ ni wọn fi gba pvc lọwọ àwọn lórí títì àbáwọn káwọn mọlẹ ó ti di exhibit bẹyẹn ṣùgbọn ìyàfẹ dé rí pvc yìí tí àwọn gan sọ pé wọn lọ jí ibì kan lọ ṣe gíní kan kò tí sọrọ nìyẹn lórí rẹjísítà voter register ìlànà tá à ń tẹlé nàìjíríà nìyẹn tẹ bá lẹ fẹ díje fún ipò kan ẹtọ ni lábẹ òfin pé kí inec fún yín ní rẹjísítà àwọn tó máa dìbò fún yín bẹẹ ni olú máa ń fà á tán fi máa ń pè yàn pé iléeṣẹ ìdìbò ẹyin dàkọ̀kọ̀ láti ń pè yín bá fẹ́ kẹ́ ìdìbò fún ẹgbẹ́ wa ṣẹ̀wọ́n kan tó máa ń ṣẹlẹ̀ ní àkókò ìdìbò ni inec ló gbé rẹ́jísítà fún wọn kí lẹ́sẹ̀ mọ́bí fẹ́ bẹ́ẹ̀ kan péré gbogbo ẹgbẹ́ náà máa gbé fún tó bá ń díje fún ipò yẹn a ní àwọn tó fẹ́ jẹ́pọ̀ ààrẹ báyìí fún ọdún 2027 yìí wọ́n lọ sí bíi mẹ́tàlá gbogbo wọn pátápátá ni inec máa fún rẹ́jísítà gbogbo àwọn tó dìbò nàìjíríà ká ní gómìnà ni nípínlẹ̀ ọ̀yọ́ báyìí gbogbo àwọn tó bá ní ọmọ òye fún ipò gómìnà pátápátá náà máa fún ní rẹ́jísítà yẹn so ẹ bá rẹ́jísítà lọ́wọ́ ọ̀rẹ́ ẹ tó ń díje kò tí ì sí nǹkan tó burú bẹ̀ pàápàá jùlọ tó jẹ́ ibi tó ti wá ó pe àwọn ilé ẹ̀ ni pé ẹ má dojú ó ti wá o kò sí ìyẹn ìṣe ẹ̀ṣẹ̀ ẹ ń tẹ́lẹ̀ fura sí ẹ sọ́lá àná pẹ̀ ń wá ẹ nìyẹn ká náà sọ́lá àná pé wọ́n

0: ẹ káàbọ̀ padà sí ìkànnì World Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọlé Estate Nìbàdàn. Àwọn nọ́mbà wa náà rèé aṣojú òpólẹ̀ 0916893 1000 0915333 4893 tàbí 0911333 893. Ẹyin mo fẹ́ ká mú eléyìí ti DSS ẹ̀ náà ni wọ́n mọ̀ ṣe ìkìlọ̀ wípé àwọn Boko Haram pé wọ́n ṣe ìkọlù sí Borno State ìpínlẹ̀ Borno.
1: Ẹ ṣe àtọkùn. Ọ̀rọ̀ yẹn ń jà rìnrìn kódà ó ti fẹ́ di aáwọ̀ láàrin iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS àti iléeṣẹ́ ológun Nigerian Army. Ìdí dẹ̀ ni wípé iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fi ìròyìn kan ránṣẹ́ wípé àwọn kẹ́fìn ìṣẹ̀lẹ̀ láàbí kan tó ṣe é ṣe kó yóò ṣẹlẹ̀. Kódà wọ́n sọ àwọn tí wọ́n fẹ́ gbé ojú ìjà gan kò ìyẹn Boko Haram. Wọ́n ní pé àwọn lọ́gà lẹ́nu iṣẹ́ ìjọba pé àwọn àlùfáà wípé àwọn ìlú náà pé wọ́n lè yàgò àwọn ìlú kan kó àwọn ọmọ ìlú náà pé kí wọ́n rí wípé ètò ààbò dúró re. Ìyá yìí wàá mọ nǹkan kan tí ó kan mí lóminú nínú ọ̀rọ̀ yẹn. Ǹjẹ́ yìí mọ̀ wípé wọ́n ní wípé ọ̀rọ̀ àdéhùn kan wà láàrin Boko Haram àti ìjọba ìpínlẹ̀ Borno àti ìjọba ìpínlẹ̀ Adamawa?
0: Tá ń bá wọn ṣe
1: tá mọ̀ bí pàdé kíní kan àti kíní kan. Wọ́n ní wípé ọ̀rọ̀ àjọsọ yẹn ni wípé ẹ má kọlu ìpínlẹ̀ wa. Ṣẹlẹ̀ mọ̀ nínú ìwòye tèmi ẹnu òfìfo òkè ń dún yànmùyàn mú. Gbogbo alámọ̀ wípé ẹṣin ò kọ́kú náà pè wọ́n ibi kó le nọ́dẹ̀m bá ẹranko ara wọn. Wọ́n wá ní pé ọ̀rọ̀ àjọsọ kan wà pé wọ́n fi ní kọlu àwọn ìpínlẹ̀ méjèèjì yẹn. Ẹjọ́ ṣé wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́? Ṣé iṣẹ́ ọ̀rọ̀ wípé ẹ máa fi léèwọ̀ kan ẹṣẹ́ máa kọlu wa? Wọ́n wá níbi ọ̀rọ̀ tó wà láàrin ìjọba ìpínlẹ̀ méjèèjì àti ikọ̀ ìṣọ̀kọ̀kọ̀ Boko Haram. Ọ̀rọ̀ yẹn ti dàwó pé èèyàn ló wá fà á tí Boko Haram fẹ́ tẹná pa báyìí. Ìbéèrè ni pé ṣó yẹ kí ìjọba máa dúnàdúrà pẹ̀lú àwọn ará ibí?
0: Ààrẹ náà wọ́n lè dúnàdúrà
1: torí nǹkan tẹ́ bá fún wọn wọn ní fi jẹun lásán o. Wọn ò ní fi wọn lé tán kọ́ ìgbóná gbé wọn ọ̀rọ̀ ọkọ̀ ọ̀kadà náà ń gùn. Tó bá ṣẹlẹ̀ pé ìjọba fún wọn lówó ni ṣé kìí ṣe pé wọ́n fowó yẹn ró wọn lágbára torí ọjọ́ iwájú? Torí èmi ti rí kan rí lórí BBC wọnú bóòtù wọ́n dẹ̀ ṣe interview fún un. Eléyìí tí mo sọ fún yẹn ó lóun gba 800 million. Wọ́n ní kí ló fi ṣe lóṣù bí ara abọ́ ní
0: pẹ̀lú ìjọba. Ẹ̀jẹ̀ agbé pé yìí ó ti rè. 0916893 1000 0915333 4893 tàbí 0911333 893.
1: Ó tún sọ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ní ìbọn àti ọ̀tá ló ń fi
0: ra. Kí lẹ lè gbọ́ àwọn
1: 800 million? Ó ní pé
0: torí Ọlọ́run. Hello. Ẹ káàárọ̀ sá o.
2: Ẹ̀lú ẹkú ojúmọ̀ ẹ káàárọ̀ o, ẹkú ètò.
0: Ọlọ́run ló ń tò sá, orúkọ yín àti tẹ̀ tí ń pè wá.
2: Orúkọ tí Mr. Ofik Abiodun láti Lómi o.
0: Ẹ ṣeun sá.
2: Mo kí ilé ìsàn ni o.
1: Ẹ káàárọ̀ sá.
2: Àlébi ti fún wọn ní púrẹ́sọ àyànnà náà gbogbo Nàìjíríà lèmi fún wọn sẹ́ẹ̀.
1: Ọlọ́run ló ní orí ìwé
2: sá. Ọkọ lọ yóò ní dàbí o.
1: Àmì àtẹ̀yìn náà sá.
2: In fact, ẹ sí ojú ọmọ Nàìjíríà gan-an, nǹkan tó sókò kò sí wa, ó hàn kedere.
1: Kọlọ́yún
2: ni dáa.
1: Àmì sọ̀rọ̀ tẹ̀yìn náà
2: sọ̀rọ̀. Ẹ rí àwọn ọmọ Nàìjíríà ní ká rórí wa. Ẹ̀jẹ̀ ti bá wa tò tójú ìtọ́rọ̀. Wọn ò ní ńlá ọpọlọ yẹn kan kọ́rọ̀ sí. Competence la ní ìdìbà yìí, wọ́n ṣe try. Kọ́lọ̀ kó sànù, kọ́lọ̀ bá wa ṣe. Ẹ
0: ẹ ṣeun Mr. Taofik. 800 million
1: ó lọ́n fi gbogbo.
0: Hello.
3: Ekaro.
0: Ekaro sa oruko yin ati e tin pe wa.
3: Mi wa ti sile omo ni mi o lafoloko akaka mo.
0: E seun sa.
3: E ku so.
0: E sa.
3: Lo so ni mo ti ni Ekaro.
1: My chief Ekaro sa.
3: Anti de mo kan ni na e ku so.
0: Yes sir.
3: Sari o ti di woro si woro wa. Idi ti mo lu so, ti mo so ni pe mo ko ro pe awon mo le dance wo ye ka lo shine face wa bayi because oro wa ti jora won nipa ta won ko ba so lo bayi awon ko so lo bayi mi se mo boyo ro ki je lo ni ni ko se yegun eji mo tu wa ro lo ko pe se se iya ba elomi lara mo ni ko wa ni bi ko lana te ba ri po koko ti o to n soro ni ana te ba gba awon ko to so jade igba to ma fi so gbogbo eto bi ti mo do ko si lo wa ba pe egbo se o le ri pakode be yen bi ba won ni wa wo ti ti ti ti ni so ni be soro li be yen ko ma le pe bo mo embarrass e won a to ba ko 500 yen mo ni ko lo jeun igba to wa pada de mo wa pe ti koro mo ni kilo de dukire mo ni lataro to fi soro awon nkan ti o ye ko so a je do bi de yi si olebi n pa olo fe jeun oni government to o je o lo ye ko lo pada lo ba bi se ru mi lo ye ko wa ba ah egbo ko ri be ko ti ye yi ni koko kini e ma mo ko ra sile mo de dije kuro be ye se ri problem ta mi to ri ede yi e wo bi mi oloyeso n se soro lataro ti ti e ba gbo nkan ti se ri awon eyan mi mi mo bo ye ma n gbe oro ta ye ma n gbo oro pe won ti change yi kini won ko se mi ṣùgbọ́n nǹkan bọ́dún mo kàn máa sọ ni pé ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ ká mọ nǹkan ká ń ṣe tó bá tún jáde ìsìn ẹ̀ láwọn èèyàn wọ́n á tún wọṣọ sọ́rù wọ́n á gbé bàtà wọ́n á tún máa jó wọ́n á jójó ẹlẹ́yà wọ́n á tún máa tẹ̀lé àwọn pípù yìí ẹ tí ò ní ìkọ̀kọ̀ tó lè sọ pé ó fẹ́ ọ̀fà wa àbí ọ̀kan tó ń sọ tó bá jà sọ pé a máa ṣe a máa fún yín níná a máa fún yín ní kiri kan gbogbo nǹkan tó ń gbọ́ nìyẹn ẹ jẹ́ kó jókòó kọ́ wa sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe ẹjọ́ olóyin sọ ni mo fẹ́ràn àgbáyìí ẹ bá wa tí àwọn pípù yìí wá sí orí ètò a fẹ́ bèrè lọ́wọ́ wọn pé ṣé ó fẹ́ ṣe fún wa 2027 fún ètò kò ní máa lójú àti ìpínlẹ̀
0: yìí. Ẹ ń sọ̀rọ̀ lọ ẹ ní 800 million
1: ó ní pé gbogbo ọwọ́ tá ó lóun fi ra ban àtọ́ta yẹn ẹjọ́ ìbí àtọ́ta yẹn ṣe é tu ló fẹ́ máa fi pa ni àbọ̀kẹ́rẹ́.
0: ẹlòmíín látijọ́ tó ti ń ṣiṣẹ́ ní ayé rẹ̀ kò rí wọ́n. ẹ̀ló.
4: àǹtí sanni.
0: yẹn sà ẹ káàárọ̀ sà.
4: ọ̀rọ̀ yóò ní sun ọlọ́run lágbára náà.
0: àmì àtẹ̀yìn náà sà.
1: Ore àwa kọ́lá pásá ó rẹ ní sá
0: o. Mr Bọ́lájí ojú òpó ni o pèsè àwa o.
1: My special brother.
0: 0916893 1000 àwọn èèyàn pọ̀ lójú òpó yìí náà ló fà á. Hello.
4: Morning boy.
0: Ẹ káàárọ̀ sà.
4: Ṣé wàá pẹ́ ẹkúṣẹ́?
0: Yes sir.
4: Olóyè kan ní.
1: Honourable Bọ́lí B.
4: Pàdé mi tó ṣùọ̀.
1: Ẹ̀jẹ̀ mi.
4: Mo máa ń lọ Dẹ̀jú máa ń ṣe àlàyé kí Dẹ̀jú máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba ń bọ̀. Ẹ tó ń ṣòro léde ó sọ pé wọ́n ń ṣe bẹ̀rẹ̀ flyover káà bíríjì káàkiri òun náà dẹ̀ ń gbé pé ẹ ṣe wájú tẹ̀yìn wò sáyà tó táwọn ẹ̀yìn sọ.
1: Bẹ́ẹ̀ni sá.
4: Then nkankan tí ò yé àwọn èèyàn ni pé ṣé bá lu owó ìgbà kan ṣe ni owó òṣèlú ìgbà.
1: Kò jọra wọn sá.
4: Òun yẹn kí wọ́n fi ìgbà kan ó ní bí wọ́n mú 2 million naira fún mi.
1: Hello, sir.
0: Hello, Agbonso, okay, sir.
4: Yes. Nǹkan tí mo sọ ni pé wọ́n ṣàkọ́ ó ní bí 2 million naira fún yìí.
1: Bẹ́ẹ̀ni.
4: Wọ́n máa sọ pé wọ́n send 3 million ka location kan sí ọ̀dún ní ìkọ̀kì. Owó yẹn jẹ́ tó máa fi ṣe iye táwọn ọmọ ẹ̀dínkọ̀kì làárà sí.
1: Bẹ́ẹ̀ni.
4: Bẹ́ẹ̀ni. Owó yẹn wọ́n ti fọ́ owó yẹn padà pàlà.
1: Bẹ́ẹ̀ni.
4: Ẹ máa bẹ́ tó bọ̀.
1: Ẹ
0: ṣeun, Mr. Gbọ́láhàn. Wọ́n ní ẹlòmíì látijọ́ ọdún tó ti ń ṣiṣẹ́. Kò tiẹ̀ rí nǹkan tó jọ báhùn.
1: Èèyàn mélòó lẹ́ máa pè lẹ́nu ìbátá lónìí 1 million lọ́wọ́.
0: Ẹlòmíì látìgbà tọdún ti bẹ̀rẹ̀ kò tí ì ní 50,000 lọ́wọ́.
1: Lẹ́ẹ̀kan ṣoṣo.
0: Lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Ebowo ṣe ń wọlé báyìí gan kan tó yẹ fi dí gan ti pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́.
0: Ẹ sọ̀rọ̀ kan pàdéhùn kan wà láàrin wọn.
1: Ó nǹkan tá a rí nìyẹn, wọ́n ní pé ọ̀rọ̀ àjọṣọ kan wà láàrin ikọ̀ Boko Haram àti ìjọba ìpínlẹ̀ méjèèjì yẹn pé ọ̀rọ̀ àjọṣọ yẹn dẹ̀ báyìí pé kò dúró mọ́. Òun ló fà á tí àwọn ará ìfẹ́ ṣíná fún àwọn ará ìpínlẹ̀ méjèèjì yẹn.
0: ẹjẹ́ tẹ̀síwájú inú ìwé ìròyìn daily trust mutirele ìwọ̀n ni adájọ́ ilé ẹjọ́ sharia ló mọ̀ gbójú fèrèsé lójúbọ ehoro lákòókò táwọn agbésùmọ̀ mi yàbò ilé ẹjọ́ jíbọ̀ àwọn agbésùmọ̀ mi yí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n bá wọlé.
1: ọ̀rọ̀ yẹn mà lágbára ó ní agbára gidigidi.
0: ẹ̀sìn bú ẹ̀sìn fọ̀nsẹ́rìn.
1: adájọ́ yẹn ó ṣe ìṣirò ẹ̀ ọlọ́run dẹ́ gbà fún èmi lérò wípé òun gan ti ń fura pé ìjọ kan àjọ kan máwọn ará bí ilé ìyáde torí tó bá ṣẹlẹ̀ wípé kò gbèrò tẹ́tẹ́lẹ̀ pé ìjọ tọ́nà bá fẹ́ dí ibi tó máa gbà rí ni tọ́lọ́run dẹ́ gbà fún tó ráyè sàlọ́jọ́ yẹn
0: lóòótọ́
1: àti lódo ọjọ́ òkúrẹ́ ò tí ì pè lọ́jọ́ yẹn tó bẹ̀ ṣe pé òun kankan ti pláàni ìjọ tí kọ̀ọ̀bẹ́yìn bá lè ṣẹlẹ̀ bí òun ṣe máa gbé.
0: Ẹ mọ́ bínú ẹja mú pé yìí. Hello.
5: Aunty Sunny.
0: Yes sir, Mr. Bolaji.
5: Bẹ́ẹ̀ni o kọ́ tilẹ̀ ẹ̀kọ́ ni.
0: Bẹ́ẹ̀ni sir.
5: Akojumọ.
0: Yes sir.
5: Ẹ máa mọ̀ ọ́ sọ.
0: Àmì sà.
5: Olé Sunny.
1: Bọ̀dá mi.
5: Ìmọ̀lẹ́ ayọ̀ arìnrìn-àjò North Nigeria.
1: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sà.
5: Kò ní sun yín ṣe o.
1: Àmì àtẹ̀yìnà sà.
5: Ẹ mọ̀ kan tí mi fẹ́ béèrè láàárọ̀ yìí.
1: Yes sir.
5: Àwọn adarí orílẹ̀-èdè wa ìpẹ̀lú àwọn gómìnà àwọn kọmíṣánná gbogbo wọn tó nǹkan tó ń darí wa yìí. Ṣé ó rí láti máa ronú pé ẹ fẹ́ ra àwọn adúrú mọ́tò tẹ̀ ń dárúkọ ẹyọ kọ̀ọ̀kan kí lọ́nà ń sọmí sí ìta ọ̀run?
1: 387 million.
5: Million yẹn. Ó dẹ̀ ìdí láti máa yan owó kan síbì kan láti máa tú ṣọ́ọ̀ṣì máa tú mọ́ṣáláṣí ṣe nǹkan ṣe. Kò ì sí fáwọn federal government fáwa mẹ̀kúnù láti kọ̀ǹtò epo ṣẹ̀wọ̀n pínpín yẹn ló jẹun rédìí gbogbo ẹbí gbogbo yẹn wa ló máa ń kọ̀ǹtò jíjẹ mímu. Ṣé kò ì sí fún wọn láti bá àfàwọ́ yẹn kọ̀ǹtò epo kọ̀ǹtò gbogbo nǹkan ibi tí wọ́n ti máa fẹ́ plan fún oúnjẹ fún wa.
1: Ìyẹn ò necessary sir.
5: Kí àgbẹ̀ kó gbin oúnjẹ.
1: Ìyẹn ò necessary sir.
5: Kò ní necessary fún wọn àbí.
1: Ó jọ bẹ́ẹ̀.
5: A ti wọkọ̀ sọ̀bọ̀.
1: Ọlọ́gbọ́ra Nàìjíríà bí mo ṣe ń sọ lọ wọ́n ní ilé ẹjọ́ jókòó lọ́wọ́ lójijì lórí gìrìgìrì níta. Kọ́tóbi ká tó fọ̀ pa. Kojú máa.
0: Gbogbo ara lògùn ẹ̀.
1: Ẹsẹ̀ lógún ẹ̀.
0: Adájọ́ gan ò lè mọ̀ kó lè sáré tó bá wọn.
1: Fèrèsé
0: kan ọlọ́mọdé àríbi kó lè mọ̀ kó lè fò.
1: Para tí adájọ́ máa dìnà ró báyìí kó tẹ̀ dúró kó di.
0: Tó ń gbẹ́ náà jáde.
1: Bọ́ọ̀ ṣẹ́wọ́n ní kọ́ ṣe ara ìkìlẹ̀ bẹ́ẹ̀. Ara ìgbéra gbèrè ló fò. Kíá ó di wíńdò. Ìta tó máa já sí lọ́hùn báyìí. Ọ̀kadà kan tó rí bẹ́ẹ̀ tó ta mọ́yàn báyìí láyé ìyá ni. O túlẹ̀ wà wáta wọn bá ti. Àwọn ará bí òtí ẹ̀ mọ̀ bó ti lọ. Ní ma bẹ̀rẹ̀ ìsọ̀kùsọ̀kùsọ̀kù. Ẹ̀bọ̀dì túlẹ̀ eré tètè. Má ṣe ń sá wọn wò wọ́n tọ́nà dà mọ̀. Náà ń sá wọn wò wọ́n wọ́n. Bàtà máa wọnú kọ́tùrùmù gangan. Náà lọ síbi tí wọ́n rò pé kó wà. Àbúrò làbẹ́ tébù ni. Àbúrò sábẹ́ chíà ni. Wọ́n gbé tébù gbé chíà gbé gbogbo ẹ̀wọ̀n rẹ̀ tó jọ. Wọ́n nígbà tá a máa fura báyìí pé ó ti lọ wọ́n nínú máa bí wọn o. Wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní yìnbọn parapapa.
0: A jẹ́ kò ń gangan lọ wá fún.
1: Òun gangan náà wá bì. Àṣẹ̀bí yẹn ti ìtẹ̀ṣẹ̀ wá ń ta ń sìn nìyẹn o. Adájọ́ àti chairman. Àwọn tó ń gbé kiri báyìí nìyẹn. Wọ́n gbé odidi chairman ní ìjọba ìbílẹ̀ ní Zamfara. Ṣẹ́rẹ̀ mọ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ ológun wa ọ̀rọ̀ téèyàn máa gbọ́ téèyàn máa nígbò kí mo ti gbọ́ náà ni. Wọ́n ní pé lọ́gán táwọn bẹ́pọ̀ bí chairman báyìí pé pará làwọn kò sẹ́nu iṣẹ́ làwọn bẹ̀rẹ̀ sí ń lé ara bí kódà àwọn ti ẹ̀ mú wọn gan àwọn ṣe kìnìkan pé àwọn ti mú gbogbo fámìlì chairman tí wọ́n kú àfi chairman nìkan làwọn rí mú padà. Ṣẹ́rí wípé ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹni táwọn yẹn wá wọ́n kọ́kọ́ kúrò gbé wọn lọ ṣùgbọ́n tí wọ́n fẹ́ mú dání gangan náà ti mú wọn ti fà tó kulẹ̀ pé ẹ máa bá ti yín lọ sí ṣùgbọ́n nígbà tí iléeṣẹ́ wọn máa gbé ká gbà wípé wọ́n bá wọn jà wọ́n dẹ̀ bá àwọn yẹn náà ni iléeṣẹ́ ológun wa ìparọ́. Ọjọ́ kejì yìí ẹ̀ adájọ́ nípínlẹ̀ kẹ́wì wọ́n ṣe lọ ká wọn náà mọ̀ lẹ́nìyàn wọ́n ṣe lọ ká wọn lẹ́nìyàn kán tó bí kán tó fọ́ wọn ti mú adájọ́ lẹ́yìn tá yín bọ̀ ṣe gbogbo ẹ̀ náà mo rò bí yá adájọ́ katsina yẹn náà ti wọ pé ikú ti ń pa
0: ojúbọ ẹni òwe ńlá ló ń pa fún ni
1: àti ilé o àtòkò àtọ̀nà o máa wọ́ọ̀ṣì ni wọ́n ṣe máa sọ́ngòrò máa wọ́ọ̀ṣì kó wálì àfipárá ló túlẹ̀ bí mo ṣe ń sọ lọ nígbà táwọn rabbit wa mọ̀ wípé ó ti sá wọ́n bọ́ síta pé ṣé kò ti sá yìí náà wọ́n rí pé ọ̀kadà kan ti lọ ọ̀kadà kan kò ṣeé ṣe pé ọ̀kadà yẹn ló gbé sá lọ nǹkan tẹ́mi ń sọ ni pé ọ̀gbẹ́ni yẹn ó ń kakú wípé ọjọ́ tí nǹkan máa fẹ́ ṣẹlẹ̀ ó ti gbé ọmọ kan sẹ́yìn kóòtù pé ọ̀kadà ẹ make sure wípé kódà ìṣẹ́jú òun stáàtì ẹ̀ ń pa kó fúri pé ó ń dúró re pé tó bá rí tó jáde lójijì wọ́n á ti ẹ̀bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀ tẹ́ná pa ni èrò tèmi nìyẹn bó ṣe gbójú wíńdò báyìí tó bẹ́ jáde sàn báyìí ọ̀kadà gbé tẹ́ná street ni bàtà yìí wá rí pé ó ti wá lọ wọn wá sọ̀rọ̀ nù kóòtù yẹn àwọn abẹ́sùnmọ̀ mí yẹn wọ́n lé fóònù tó ṣe wọ́n làwọn òjì gbé mọ́ àfi kójú má kàn pé tójú bá kàn bí jẹ́ ìládọ́ràn nǹkan tán sọ nìyẹn pé àfijọ́ tójú bá fi lè rí o pé táwọn bá gan ní ẹ̀ o bí jẹ́ ìlàlọ́ jẹ́ ẹjọ́ níwájú ọlọ́run
0: ibo la wa ba de
1: lori eleyi pe ọrọ pa awọn fẹ yi gbegbe owo pe ko ti ẹsẹlẹ mọ pe bo olori laya o sa awọn lọwọ yẹn pe fun yẹn lasun bẹ o ti dajọ oku fun ara ẹ ni ijọ ta wa de mo bayi ayi ko ku ṣe wa ri pe orilẹede wa n lọ daadaa ijọba n ṣe daadaa awọn ologun n ṣe daadaa ọtẹlẹmuyẹ n ṣe daadaa ileṣẹ ọlọpàá n ṣe daadaa naa ẹ patẹwọ fun gbogbo wọn.
0: ẹ jẹ́ àtẹ̀síwájú kámú eléyìí torí a ti fẹ́ mọ relé. Amọ̀jẹ̀ni tí àwọn nọ́mbà pé ìpè ìrera wọn ni bẹ́ẹ̀ bá rí pépè kan ẹnìkan ń pè lọ́wọ́ ẹ lè ṣe sùúrù kẹ mọ́ re ìpè rẹ̀ dànù 0916-893-1000 0915-3334-893 tàbí 0911-3333-893. Eléyìí náà ni orí nínú ìwé ìròyìn The Cable tí Àtíkù ti sọ fún ẹgbẹ́ òṣèlú adc náà ló sọ bẹ́ẹ̀ fún ààrẹ pé ìta àwọn ọmọ nàìjíríà tí wọ́n yàn sípò sí ó ní láti kojú àwọn àgbésùmọ̀mí kẹ̀jẹ́kẹ́tọ̀ ààbò dúró re kìí ṣe pé kẹ́ ẹ mọ́ kò kí ń ṣe pé ẹgbẹ́ alátakò ni ẹ mọ́ kọjú sí àwọn ẹgbẹ́ òṣèlú adc ló sọ bẹ́ẹ̀ ò tọ́ sọ bẹ́ẹ̀ fún ààrẹ kí ló mú wọn sọ bẹ́ẹ̀ sí ààrẹ kọjú àwọn ẹgbẹ́ alátakò ni.
1: ẹ ṣe ó dìjẹ́ ta báyìí àbí jẹrin rẹ jẹta ni.
0: ẹ mọ bínú ẹ jẹ àwọn pé ká mọ dalágara. hello.
6: ẹ mà káàárọ.
0: yes sir.
6: ìyàwó amòdúkẹ ọlọ́ta ni mo kiri.
0: yes sir.
6: alẹ́ kàkà ni ẹkú ẹ̀tọ́ ìlú nílẹ̀ yìí o.
1: àmì sá iṣẹ́ ìlú ni sá.
6: mo máa ń sọ nígbà gbogbo pé ẹ̀yin ni agbẹnusọ àwa aráàlú agbẹnusọ mẹ̀kúnù.
1: ọlọ́run ni sá.
6: toráwa ò ní àlẹ́nu òkè ẹ̀ síbi alẹ́ lọ. Adéyé olúfẹ́gun kan mi látàrí gun ọ̀lẹ́ yọ. ẹ dákun bàbá olóyè tani. tani ó gbà wá nínú gbogbo wàhálà lásìkò orílẹ̀-èdè ta ló fẹ́ gbà wá gan-an. ẹ dákun.
1: àwa lágbára wọn sọ.
6: ìṣẹ̀lẹ̀ ìkẹ́sùn sọ pé àwọn adájọ́ ni wọ́n tún lọ káfí kóòtù tí wọ́n ti ń sá mọ́ wọn lọ́wọ́ tí wọ́n fẹ́ pa wọ́n yìí. tani ó wá gbà wá báyìí. ẹ dákun. and then ìdí àwọn àwọn ìjọba wa tí wọn fẹ máa ṣe wọn fẹ máa kọ ṣọọṣì wọn fẹ máa kọ mọṣáláṣí wọn fẹ máa kọ ọọlù ṣé ìyẹn ó mú owó wá ní
1: fún ọmọ nàìjíríà
6: ọfíìsì wa fún ọmọ nàìjíríà àbí wọn ò kó àwọn èèyàn síbẹ tí wọn máa ṣiṣẹ tí wọn máa rówó gbà torí àwọn ọmọjáde iléèwé kò ṣiṣẹ àwọn ọmọ gíráfíètì kò ṣiṣẹ kò sí kan. Ìjọba wa ní àwọn ọmọ ọkọ mọ́ṣáláṣí àwọn ọmọ ọkọ ṣọ́ọ̀ṣì káná wọn ń ṣẹ́. Ṣé n tó yẹ wọ́n ṣe ń tọ́ka lọ́rọ̀ wa nìyẹn? A jẹ́ pé tí wọ́n bá ti kọ́ mọ́ṣáláṣí ọkọ ṣọ́ọ̀ṣì ká má gbàgbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà tí wọ́n kọ́ ilé ìṣẹ̀ṣẹ̀ fáwọn náà. Bó ṣe yẹ kó rí nìyẹn ṣé ẹ̀sìn méjìlá ní Nàìjíríà ni? Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló béèrè fún. Àwọn ìjọba wa yìí kọ́lọ́ dáńkọ́ sànù wọn ni àwọn tí wọ́n bá wọn gbàmọ̀ràn. Mi rò pé irú yìí ló ti yẹ kó wà pẹ̀lú wọn ká mú yí ká kamo yin sodo ke fa amaran imara jiji ugbawo oni go ti yin olohun la wa lu ijoba ta ko si owo to ye won fi se nkan daada fu wa kan fi tuna se kan fi ku se refineries abe gbo ye degbe owo ye ni 400 billion Oda, kubu. Allah, ko wa yo lorilede yi o.
0: Amen.
6: E ti gba ma ba ni ka won so o.
1: Yes sir.
6: Iya wa oloye, iya wa oloye sani ati ma e. Sabo oloye, oloye sani ati iya wa Mudike Olasani.
1: Yes sir.
6: Enu ti yin toke e sumo joba. Local government mi ko sise, ko si nkan kan ta ri ni gogo ona wa nbi bai. Ah. Baba ni won ya lo ba gomina.
1: I'm going to go to the bishop. Be ki ofun ma fi ru na gba ki ofun ma to se begiri ko le bi nkan tawon eyan fe lo ma jade gege bi esi ibo
0: hello
7: e karo
0: sa
7: akunju mo ki lo mi sane o ne so ta no ko fun wa so le ma se run ko la ta na
0: we
7: lo ni baje e ri pe e bi dire te de lowo won awon e de alata ko won ri so e wa pe nkan ni se losun bi pe won re je ki alata ku survive ni je na na mo ni pa won se gbe to de ko ri be won se mu ese ji yen ka na ba ni si police kun da la le lo u da la le ye bi oro ti a ba so na se u don be na si church e ma sala si abi a fe se o be ta se be na fe ma po fun a o kan je pe ta si se are wa fe lu bi kon re fi se en o be fi ta won o ba nu about the Uluri lesson, no need to read 27. Well, I have a comment to me that I do not think in Pound or Balu, Uwalu, Joaral, Ajawan Balo, Ajawan Uluri lesson, because you are the Coleman of the Toroko of Mavi Tower. So, but to back to buy it, then come on, no see that too. We eat it in your person.
0: I show Miss Assalamans.
1: Loba somewhere, you pay. Can I bow, sir? You pay. Oh, ni te red carpet iyen ni pe ko si pe o nfe foju rewu alatako bi be kuda oro ere o fight to finish ni ma o jo ma na tan bi owo ni ah o jo ma fa tan da to ra won pe kuda fa ka ja gidi lo ma di laarin ohun ati awon
0: alatako
1: alatako eh ninu itan Nigeria mi ti ri bi ti are tin soro bi bi omo ebe titi ben yen ri alawoko elenkeji ni pe oro yen be mi se ri si o ninu buje temi o fi han bi eru gan ba re tori to ba dara e loju pe nkan to won ti se o to ko para sipo pa mo lu ma yo sipo ko ni ma sipo ma kilo kan be latako alatako ko lo fi e sipo awon mo lo fi e sipo to ba ti se nkan to to ati to ye o ma fa alatako rerin ni pe ladu ko mi se fa awon mo lu leyin yora yin lenu ko di ke campaign gan amolu gan la ma le mi kiri ba ki sele nke yi ṣugba re obi beyan are gbe gbe gbe anna tan bi o ni
0: awon bishop ton lo bayi won sa lo gborobo ni
1: ah won le paro mo le ni won ti so ti won na so ti e ṣugba nko to so ni pe election yen o pe afrika awon awon idc wa so fun yin pe awon ko ni ko ba ja agbesun mi ko ba ja fabric ko ba agbesun mi ja gan ara yen lo 2027
0: to eja mu pe yi ka fi mo lole elo ejo ni soki oruko yin ase tin pe yes sir
8: e oro ti alaye ti oloyi san ti ara yin pa awon to ni won lo ka awon bu fun lo ka yan mo kini e ru te n ba mi olorun ba n bo e do si ko se nlc n lu mo ni
1: nlc ke nlc ni woye temi awon lo so ari bi ta de yi sir
8: e wo to no to fe ti se mo se ba ki ati health center wa o duro re school wa o duro re so many things to throw away. One thing is, you see the money. I don't know. See, if you have a go with it, you can't walk by one of the people.
0: Olorun ojo ye wa ibi na lati mo lo le lori agbeyewo ri agbon magbe loni lagbara Olorun e pade awon iko mi ni ojo aje adupe lowo Olorun fosu yi ara anugba fosu to nbo ati nrele ejo soki hello
9: ya wa de rele
0: yes sir
9: aje dagun ni baba wa san ni eda
1: yes sir
9: se gogo awon ti o le opositor ti ba baba yin le kiri se awon nikan na se se gogo gokan to wa labe party won labe pc gogo won na mo won wa ri kankan nu awon yen calendar ti kan wa ti won
1: ojo bi se ti won sir
9: awon alatako anyway then baba ki ti so pe o si omo le oni bi Judas eyan Israel sai garaba so ba ti wonu so pe egbe awon ti o ti di gange gogo won ti an ko ra won jo ti be yen mo ma pe Olorun o ti dajo won awo ni dajo kan kan da le ja pa won Olorun lowo
0: e seun yes sir e pade awon iko mi lori eto yi ni ojo aje ii osu tutu tamu yi ara anugba lagbara olorun sa le kan san ni abandagore fa awon arale
1: se te ba wa se te ni lagbara olorun september ola ago mesan abo apade lori gbagede oselu
0: e seun mo dupe ola san ni golden voice on radio loni iri atayo ni ka fi pade lọsẹ to mọ yin kuro awon eto alarinrin o si n ba afẹfẹ sọrọ ni ikanni ye seun ni gbogbo obi te ti n gbe wa

Ẹ kásán, àsìkò ọ̀ṣẹ́ látàárọ̀, àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ́ fún yín láti ìkànnì kànga agbọ́mọgbẹ́ 89.3 FM Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lò níròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ tó ń ti ẹgbẹ́ òṣìṣẹ́ ni a pé wọ́n ní ọdọ̀ fàájá mọ́ra wọn lọ́wọ́ látàrí ohun tó ní ṣe pẹ̀lú ìpamọ́ owó orí ìrànwọ́ epo. Ààrẹ Tinubu ṣàlàyé pé ìfọwọ́ òfin gbé àwọn fún mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jẹ́ ajínigbé, eléyìí tó ní ṣe pẹ̀lú ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn èèyàn bíi 100 ni wọ́n ti fọwọ́ òfin gbé nílẹ̀ South Africa lórí ìkọlù eléyìí tó ń ṣe sí àwọn ààrẹ. Ilẹ̀ Spain taari àwọn ọmọ ológun sí àwọn agbègbè tí wọ́n pè àwọn arìnrìn-àjò ti ń yàbọ̀ láti ilẹ̀ Morocco. Nínú ìròyìn, eré ìdárayá tó bí amúsàn, òní ọ̀pẹ̀ láǹfààní àti gba àmì ẹ̀yẹ ti dẹ̀ tó sì ṣe ìpàdánù ohun tó ní ṣe pẹ̀lú àti gba àwọn ìtàn àkọọ́lẹ̀ nínú ìdíje ọ̀hún. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti àkójọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ni a pé wọ́n ni a ti yarí mọ́ra wọn lọ́wọ́ lórí ètò àmúlò àwọn owó tí a pín ti pa lórí bí wọ́n ti ṣe yọ owó ìrúrí ìrànwọ́ lórí epo rọ̀bì nílẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ṣàlàyé pé àwọn owó tí wọ́n ti pa tí wọ́n sì ti fi pamọ́ wọ́n ni a pé wọ́n lò láti fi ṣe àwọn ètò ìṣúná sórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ìná àti ìṣàmúlò àwọn nǹkan nílé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí tó fi mọ́ ọ̀rọ̀ gbèsè ilẹ̀ òkèrè àti àfikún owó òṣìṣẹ́ ti àwọn ìjọba àpapọ̀ ṣíṣètò owó ìyàwó fáwọn akẹ́kọ̀ọ́ àti àtìlẹ́yìn àwọn nǹkan ètò míì tí ìjọba ti ṣe nílẹ̀ yìí. Mínísítà fẹ́tọ̀ ìṣúná àti alákòóso ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí Wálé Ẹdun nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan ilé tó wáyé nílùú Àbújá lánàá jẹ́jẹ́ tó sì ṣàlàyé pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìbéèrè wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe òtò àwọn owó yìí òun ló ṣe kókó ṣe pàtàkì tó sì jẹ́jẹ́ wípé àwọn yóò ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ bí wọ́n ti ṣe ná owó náà láàrin ọjọ́ díẹ̀ sásìkò yìí. Mínísítà náà ṣàlàyé pé yíyọ owó orí ìrànwọ́ orí epo àti owó ìpàṣípààrọ̀ ilẹ̀ òkèrè òun náà pé ó ti ṣe àpọ̀ àwọn owó tí ó ti pa sí àpò orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ kó di mímọ̀ wípé èrèdí àti ohun tí wọ́n ṣe yìí òun ni láti wo agbódẹ́kun àwọn tí wọ́n pé wọ́n ní wọ́n ń ṣe àwọn ìwà tí kò tọ́ tí wọ́n sì ń gbèrú orílẹ̀-èdè Nàìjíríà látọwọ́ ẹ̀yìn. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí òun ni wọ́n ṣiṣẹ́ akin nípa bí wọ́n ṣe ṣe ìṣàmójútó àti wíwá àwọn mọ̀lẹ́bí àwọn ajínigbé eléyìí ti ń lọ́wọ́ nínú ìjínigbé àwọn èèyàn tó jẹ́ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n sì ṣe àkójọpọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kó tó di pé wọ́n ṣe gbogbo ìgbésẹ̀ láti dóòlà àwọn tí wọ́n jí gbé ní agbègbè wa. Ààrẹ ló ṣàlàyé pé ìṣàkóso rẹ̀ ló kọ gbogbo ìbéèrè àwọn ajínigbé náà láti san owó tàbí ṣe ìtúsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn tí ń bẹ ní àkàtà àwọn agbésùnmọ̀ tó ń bẹ lákàtà ìjọba nígbà tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n pé wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n padà láǹfààní àti túsílẹ̀ láì san owó kankan pẹ̀lú iṣẹ́ akin táwọn ọmọ ológun ṣe. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tó ń gba àlejò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Rashid Ládọjà àti àwọn orí adé míì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Àbújá lánàá, Ààrẹ Tinubu ṣàlàyé pé àwọn tí wọ́n pín wọn ni wọ́n láǹfààní àti túlẹ̀ náà wọ́n ni wọ́n pín wọn lo odidi ọjọ́ 84 ní àkàtà àwọn èèyàn wọ̀nyí láláìsan kọ́bọ̀ sí àpò àwọn agbésùnmọ̀ mìíràn. Ó wá gbóríyìn fáwọn òṣìṣẹ́ elétò ààbò náà fún iṣẹ́ akin tí wọ́n ṣe àti bí wọ́n ti ṣe ṣe ètò ìrànwọ́ láwọn agbègbè tọ́rọ̀ kàn láti lè rí pé wọ́n dóòlà àwọn èèyàn yìí lásìkò ọ̀hún. Ààrẹ ló tún ṣàlàyé wípé àṣẹ tóun pa òun ló ti ní ṣe pẹ̀lú ìfẹ́ lójú iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà láti 8 sí 12 eléyìí tí ó sì mú kí ìgbésẹ̀ kó láǹfààní àti máa tẹ̀wọ́ iwájú kí ètò ààbò kó lè láǹfààní àti máa dé tọ̀dọ̀ tó lórí tẹlẹmu lórílẹ̀-èdè yìí.

Ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìtúsílẹ̀ tí ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ náà olóyè Ìgbàláyé Teslim lẹ́yìn tí wọ́n fọwọ́ òfin gbé òun àtàwọn èèyàn márùn-ún míì lórí ẹ̀sùn pé wọ́n ń ràbò tàbò ṣáájú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Wọ́n pe ìgbésẹ̀ yìí náà fi sídìí rẹ̀ múlẹ̀ lánàá látọ̀rin tíṣe alukoro ilé-iṣẹ́ tó ní sí ọ̀rọ̀ ìpolongo fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yan Ìmọ́lẹ̀ Campaign Council pẹ̀lú mi Ọlájẹ́ Ngbésì, ẹni tó ṣe ìkíni káàbọ̀ àti ètò àtẹ̀jáde lórí bí wọ́n ti ṣe ṣe ìtúsílẹ̀ fáwọn tí ń bẹ ní àkàtà àwọn agbófinró náà. Ọlájẹ́ Ngbésì ló kọni reke ẹni tí ṣe ọ̀gá àgbà ilé-iṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́ tó kun Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gotan fún ohun tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ìtẹ́tígbọ́ àwọn ọ̀rọ̀ eléyìí tí ó ń jẹ jáde látọ̀dọ̀ àwọn aráàlú pàápàá jùlọ ìkànnínú láti ohun tó ní ṣe pẹ̀lú ìfòfingbé Teslim ọ̀hún. Ó ṣe àfikún rẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ò ní wá pé wọ́n ṣe àwọn ètò tó tọ́ àti eléyìí tó yẹ àti ìṣe ìgbọ́wọ́ òfin ró lágbọn ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà nípa dídáàbòbò àwọn ọmọ orílẹ̀-èdè yìí látọwọ́ àwọn tí wọ́n fẹ́ máa tẹ ọ̀tọ̀ wọn lójúmọ́lẹ̀. Bẹ́ ọ̀bá gbàgbé ẹ rántí wípé Teslim yìí ní àfọwọ́ òfin gbé pẹ̀lú àwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ míì lórí ẹ̀sùn wípé wọn ni wọ́n ń ràbò tàbò eléyìí tí wọ́n pe wọn ni wọ́n ń ṣe ìgbéyàde èyí látàrí ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lóṣù tó ń bọ̀. Nínú ìròyìn ilẹ̀ òkèrè, ẹni tí ṣe aṣojú àgbà sí ilẹ̀ South Africa láti orílẹ̀-èdè South Africa sílẹ̀ Nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Bobby Moro òní ọpẹ́ ó ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé ìjọba ilẹ̀ South Africa òní ọpẹ́ ó ti fọwọ́ òfin gbé àwọn ọmọ ikọ̀ vigilante kan bí 100 eléyìí tí wọ́n pe wọ́n ní lọ́wọ́ nínú ìkọlù eléyìí tí wọ́n pe wọ́n ṣe sí àwọn èèyàn lórílẹ̀-èdè ọ̀hún pàápàá jùlọ àwọn tó jẹ́ ààrẹ tí wọ́n ń bẹ lórílẹ̀-èdè South Africa. Moro ṣàlàyé wípé àwọn afurasí náà òní ọwọ́ tẹ̀ láàrin àwọn agbègbè bíi 5-6 káàkiri orílẹ̀-èdè náà nínú ìgbésẹ̀ àti dá àlàáfíà àti láti rí pé wọ́n fi ojú àwọn tí ń wà láàbí náà wọ́n fi ojú wọn hàn dé kí wọ́n sì fi àtúntò jẹ wọ́n. Ó sọ̀rọ̀ lọ́jọ́rú nígbà tí wọ́n ṣe ètò ìpàdé kan nílùú Èkó pẹ̀lú àwọn àkòrí lóríṣiríṣi níbi tí wọ́n ti ń ṣètò àyíká àti àtúntò lórí àyípadà sórílẹ̀-èdè àgbáyé. Gẹ́gẹ́ bó ti ṣe sọ ní ilẹ̀ South Africa tìjọba rẹ̀ ó ní kò ṣe àtìlẹ́yìn kankan sí ètò ìkọlù sí àwọn ààrẹ nígbà tó ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé òfin orílẹ̀-èdè náà òun ni ó ń dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè gbogbo eléyìí tí wọ́n bá wà nílẹ̀ náà yálà wọ́n níwèé tàbí eléyìí tí kò níwèé. Orílẹ̀-èdè Spain ló ti taari àwọn ọmọ ológun rẹ̀ lọ sí agbègbè kan fún ètò ààbò tó mọ́yán lórí ní apá àríwá ilẹ̀ adúláwọ̀ àwọn agbègbè kan lẹ́yìn tí wọ́n pe wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn arìnrìn àjò òní àti bẹ̀rẹ̀ sí ní ya wọ agbègbè náà láti orílẹ̀-èdè Morocco. Àwọn aláṣẹ jẹ́ kó di mímọ̀ wípé kò dín ní èèyàn bíi 18 òní pé wọ́n ní ti bá omi lọ níbi tí wọ́n ti ń gbìyànjú àti fo òkun alágbára kan ti ń bẹ ní agbègbè náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣàlàyé. Ìtẹ̀síjáde àti ìtarí àwọn ọmọlógún lásìkò yìí sí agbègbè ọ̀hún ní kéde lánàá lẹ́yìn ìtàpá sí òfin àti bí wọ́n ti ṣe yabọ àwọn ẹnu àlà eléyìí tí wọ́n pe wọ́n ní àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà ń bẹ̀ òní pé kò tó nǹkan kò tó di pé wọ́n taari àwọn ọmọ ológun lọ bẹ̀. Ẹjíṣẹ́ alákòóso fọ́rọ̀ ilẹ̀ òǹkà abẹ́lé nílẹ̀ Spain òun ló dẹnu dẹbi ọ̀rọ̀ náà ru àwọn ìgbésẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n máa ń ṣe fàyàwọ́ àwọn èèyàn eléyìí tí wọ́n pe wọ́n sì ń taari àwọn èèyàn wọ̀nyí láláì níwèé lọ sí àwọn oríṣiríṣi orílẹ̀-èdè eléyìí tó sì tako òfin àti ìlànà à ń tẹ̀lé nílẹ̀ náà. Lẹ́yìn ọ̀sọ̀kà ni a sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti lè rí pé gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn tí wọ́n kẹ́fín òní wọ́n taari wọn padà sórílẹ̀-èdè Morocco ọ̀hún.

Ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn UK náà ti ṣàlàyé bí àwọn alákòóso láwọn ẹkùn ilẹ̀ England òní wọ́n mọ̀ láǹfààní àti máa gba ìpín nínú àwọn owó tí wọ́n bá pa wọlé lábẹ́nú fún ìgbà àkọ́kọ́ lábẹ́ ètò ìrètí tuntun ilé tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nínú èròǹgbà láti tari agbára lọ sí àwọn agbègbè ìtọ́rọ̀ kan ní ẹ̀yẹ ọ̀sọ́ka. Àbá yìí ni a pe yóò tún fi àyè gba àwọn alákòóso ọ̀hún láti ní agbára eléyìí tí ó ní ṣe pẹ̀lú ètò àti ṣètò ọrọ̀ ajé àti àwọn okòwò lóríṣiríṣi láwọn agbègbè tí kálukú wọn wà tí ó sì mọ ní ààyè fún wọn láti lè lá ní ìkápá lórí àwọn ọ̀rọ̀ ilé gbígbé ètò ìgbòkègbodò ọkọ̀ àti ìdàgbàsókè àwọn ọmọnìyàn lágbègbè wọn. Ìkéde náà ni a ṣe lánàá látọ̀dọ̀ ìjọba pẹ̀lú bí wọn ti ṣe jẹ́ kó di mọ̀ pé iye owó tí wọn bá láǹfààní àti pa wọlé lábẹ́ owó orí òun ni àwọn aláṣẹ náà yóò máa láǹfààní àti máa tari rẹ̀ jáde gẹ́gẹ́ bí ètò àlàkalẹ̀ tí wọn yóò ṣe máa pín síta. Ẹni tí ṣe alákòóso àgbà ilẹ̀ ọ̀hún Andy Burnham ṣàlàyé pé ètò ìrètí ọ̀tún ìyá àti àtúnṣe tí wọn ṣe yìí òun ni pé yóò wá kí èròǹgbà àti àwọn nǹkan ìpinnu tí wọn máa ń ṣe láti lè mú kí àwọn agbègbè lásì ní àwọn àyíká àti agbègbè ọ̀hún kí wọn lè ṣe àmúṣe ẹ̀jẹ̀ tí wọn jẹ láti tari agbára lọ sí gbogbo àwọn agbègbè gbogbo tó kù lórílẹ̀-èdè ọ̀hún fún àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn orílẹ̀-èdè. Àwọn ẹgbẹ́ alátakò ẹ̀wẹ̀ ní ẹbu ẹnu àtẹ́ lu àbá náà tó sì jẹ́ kó di mímọ̀ pé eléyìí òun ni kò ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nínú láti ṣàlàyé èrèdí tí wọ́n fi ń ṣe nǹkan wọ̀nyìí tó sì ń lágbo ìkìlọ̀ wípé àwọn agbègbè náà òun ni pé wọ́n ní àwọn àkùdé kọ̀ọ̀kan eléyìí tí wọ́n lè pàdánù lábẹ́ ètò ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tóbi amúsàn òun ni pé wọ́n ní ó láǹfààní àti máa fẹ̀dẹ̀rẹmi láwọn ọ̀nà kan bí ó ti ń gbìyànjú láti gba láti na àwọn ìtàn míì balẹ̀ lágbọ̀n ẹlẹ́ẹ̀kẹta níbi ìdíje ti Commonwealth tàwọn obìnrin eléyìí tí ó ṣe eré sísá oní mítà ọlọ́gọ́rùn-ún mítà lásìkò yìí eléyìí tó sì tẹnubodò lẹ́yìn tó láǹfààní àti gba àmì ẹ̀yẹ dẹ níbi àṣekágbá ọ̀hún lẹ́yìn tí ó sa eré ọ̀hún fún ìṣẹ́jú méjìlá ó lé ọgọ́ta ìṣẹ́jú àyà. Ọmọ orílẹ̀-èdè ọmọ ilẹ̀ adúláwọ̀ yìí eléyìí tí a pe ó ti láǹfààní àti jẹ́ ọ̀kan náà àwọn tí a pe wọn kópa ribiribi níbi ìdíje ọ̀hún òun ni a pe wọn ni ó láǹfààní àti máa wà lẹ́yìn àwọn ọmọ ilẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí a pe wọn ni àwọn náà gbìyànjú tí wọ́n sì fi àyélẹ̀ fún láti wà ní ọwọ́ ẹ̀yìn. Wọ́n pe ọmọ ilẹ̀ Jamaica Megan Simond òun ni ó láǹfààní láti gba àmì ti dùrù eléyìí tí a pe wọn ni òun náà láǹfààní àti parí pẹ̀lú àwọn ìṣẹ́jú àyá méjìlá ó lé ìṣẹ́jú àyá mọ́kànlé ní ogójì. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀la tí mo wá fún yín pé ìjọba àpapọ̀ yìí àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fàájámọ́ra wọn lọ́wọ́ lórí àmúlò owó tí wọ́n ti pa lágbọn ètò owó orí ìrànwọ́ epo tí wọ́n pín wọn ní ayọ̀ nígbà tí ìjọba jẹ́ kó dìmọ̀ pé gbogbo àwọn owó yìí ni a ti ṣe àmúlò rẹ̀ láti fi ṣe àwọn ètò kọ̀ọ̀kan ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí ní yarí mọ́ ìjọba lọ́wọ́. Ààrẹ Bọ́lá Tinubu ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tó ní ṣe pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí bí wọ́n ti gbé ìgbésẹ̀ láti rí wípé gbogbo àwọn ajínigbé tán lọ́wọ́ nínú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ níjọba ìbílẹ̀ Orire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni pé àwọn ọmọ ológun ṣa gbogbo àwọn ẹbí wọn lẹ́tòsí àti ọ̀nà jíjìn láti lè rí pé ètò ìdóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé níjọ́ kìíní àná ó láǹfààní àti lọ ní ìrọwọ́rọsẹ̀. Aṣojú àgbà ilẹ̀ South Africa sórílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Bobby Moore òun ló ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé ìjọba ilẹ̀ South Africa ló ti fọwọ́ òfin gbé àwọn èèyàn bíi ọgọ́rin níye lásìkò tá a wà yìí lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ilé tí wọ́n ṣe sáwọn ààrẹ lórílẹ̀-èdè ọ̀hún láwọn àsìkò díẹ̀ sẹ́yìn. Bákan náà la mọ fún pé ilẹ̀ Spain ló ti tari àwọn òṣìṣẹ́ elétò ààbò rẹ̀ sí apá àríwá agbègbè tó súnmọ́ ilẹ̀ adúláwọ̀ níbi tí ọ̀pọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn arìnrìn-àjò ti bẹ̀rẹ̀ sí ní fò wọlé láti ilẹ̀ Morocco. Gẹ́gẹ́ bí wọ́n sì ṣe ṣàlàyé wọn pé èèyàn bíi 18 òun ni wọ́n ti bómi lọ lásìkò tá a wà yìí látàrí ìgbìyànjú àti máa fo okun alágbára ti ń bẹ láàrin àwọn orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ìgbìyànjú àti akitiyan tí wọ́n ń ṣe. Bákan náà làwọn afọyín lágbọn èrè ìdárayá wípé tóbi amúsàn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ìgbìyànjú rẹ̀ láti tún fi ìtàn balẹ̀ ní ìgbà kẹta níbi ìdíje Commonwealth Games tàwọn obìnrin eléyìí ti ṣe ọlọ́gọ́rùn-ún mítà òun ni pé kò láǹfààní àti fi ìtàn balẹ̀ bó ti tó àti bó ti yẹ bó ti ṣe gba àmì ẹ̀yẹ idẹ nínú ìdíje náà. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún lọ́wọ́ látọwọ́ Kúnlé.
olowo e ma gbagbe wi pe le dara po mo wa lawon ojo pa ile jara wa gbogbo pelu at wells 0893 nigba te le feran te o si tele wa lojo pa ile jara facebook wa pelu at wells 0893 fm fan page bakan na le gbo wa so we waju se loju ipana ti agbaye ti www.wellsradio893.com nigba te le pe tabi fi atejuse sowo sinu yara ikoro injo ikanni yi lori ero 0916 893 2000 fa won sele to ba soju eni Ade Damola Oloyede Lomoro ina wa se ti gbo yin e se ti an gbo ikanni konga agbomogbe Wells Radio 9.2 FM Olorun yo boko fun yin ako ipalemo opin ose o

0: arábìnrin yìí ni wípé kó fi ìdènú kó wo gbogbo ohun tó bá wà ní ipa tiẹ̀ náà láti ṣe kí wọ́n ba lè rí owó ìgbàjáde tí wọ́n bá kúkú rí ìgbàjáde náà iṣẹ́ àkànṣe tí wọ́n fẹ́ ṣe nínú ilé yìí náà ni a tún fi tẹ̀síwájú sí ni eléyìí tún ti kọ́ arákùnrin yìí náà ní ọgbọ́n wípé ní ìgbàkigbà tí a bá tún ń ronú wípé à ń wá owó ó yẹ kí ó jẹ́ nǹkan tí a fi lo àwọn èèyàn láti lè mọ̀ wípé ṣé ọ̀nà tí mo fẹ́ gbà yìí ṣé ọ̀nà tó dára ni àbí nǹkan tó jẹ́ pé ó lè fa ewu jáde ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ bá wa pè sórí ètò ní ọ̀sán yìí àti ẹ̀yin màmá wa tí ẹ bá wa pè sí orí ètò ní ọ̀sán ti òní ní inú ètò inú ìgbéyàwó gbogbo àṣeyọrí nínú ilé ó dá lórí ìfọwọ́sowọ́pọ̀ lọ́kọ-láya àti bí a ṣe kóra wa ní ìjánu tá a sì ní ìgbàgbọ́ nínú ara wa láti rí wípé àwọn nǹkan tí ó wù wá lọ́kàn wa a lè rí wọn ṣe ọlọ́run ó bá wa to ilé wa èṣù ní ráyè wọ inú ilé wa agbada ni ẹ bá mi kí àwọn ara lé nítorí pé àsìkò ti lọ.
1: Ẹ ṣé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa dá sí ètò lónìí wípé ìdílé wa ò ní di fíyàfíyà ó dọ̀sẹ̀ tó ń bọ̀.
0: Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ amojú ẹ̀rọ a ò nílé gbé ìpè mọ́ nítorí pé àsìkò wa ti lọ. Mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ tí ó wà ní sáà tá a wà arákùnrin Daniel adúpẹ́ lọ́wọ́ yín fún bí ẹ ṣe ń bá wa gbé sókè àti arákùnrin Stephen náà tí wọ́n wà ní sáà agbọ̀n tá a wà yìí lágbára Ọlọ́run iṣẹ́ yín ó mọ tẹ̀síwájú. Ẹ bá wa wá sí ilé iṣẹ́ wa ẹ wá gbé ìpolówó ọjà yín wá kí a bá yín polówó ẹ̀ kí ẹ bá lè tà gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ti yẹ lágbára Ọlọ́run a tún ní ìpàdé ayọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ́mi Kúnmọ́dà ilé wa ò ní dàrú ó dàbọ̀.

Wí ẹ lẹ mọ̀ wípé ó lọ sí Fásitì tìlú Ìbàdàn láàrin ọdún 1966 sí ọdún 1969. Níbi tó ti kẹ́kọ̀ọ́ gboyè èdè Faransé, ó tún lọ sí Fásitì ti Dakar, ìyẹn ní orílẹ̀-èdè Senegal. Kí ó tó tún tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga Fásitì ti Sorbonne, ìyẹn ní Paris. Bóyá lẹ mọ̀ wípé òǹkọ̀tàn àti òǹkọ̀wé eré oníṣe, òun ni ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisàn. Lẹ́ni tó di olókìkí ìyẹn nídìí iṣẹ́ tó yàn láàyò. Fún bí ó ṣe ń ṣàyẹ̀wò àti àfihàn àwọn ìṣòro eléyìí tó ń dojúkọ àwùjọ. Pẹ̀lú lílo àwọn àṣà eré ìbílẹ̀ adúláwọ̀. Bóyá lẹ mọ̀ wípé yàtọ̀ sí pé ó jẹ́ òǹkọ̀wé,

bóyá lẹ mọ wípé nígbà kan rí ọjọgbọn Fẹmi Ọ̀ṣọ́ fi san òun ni igbákejì ààrẹ agbègbè ìwọ oòrùn Áfíríkà ìyẹn fún ẹgbẹ Pan African Writers Association

bóyá lẹ mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́ fi sọ́ ti kọ́. Tí wọ́n sì ti ṣàgbéjáde àwọn ìtàn àti eré eléyìí tó lé ní ọgọ́ta níye. Bákan náà, wọ́n ti kọ àwọn ìtàn àròsọ lóríṣiríṣi. Lára rẹ̀, òun ni màámi. Mo ní lára rẹ̀ ni màámi. Ìtàn tí Mainframe ń lò nígbà kan fi ṣe sinimá. Abigail, ara àwọn ìtàn tí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́ fi sọ́kọ ni. Pirate of Oz àti Cordella. Àwọn ìtàn wọ̀nyí ni lára àwọn ìtàn tí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́ fi sọ́kọ.

bóyá lẹ mọ̀ wípé àkọ́kọ́ tí àwọn iṣẹ́ tí mo dárúkọ yìí ní àwọn àkójọpọ̀ àpilẹ̀kọ ojoojúmọ́ ìyẹn nínú ìwé ìròyìn Daily Times nígbà yẹn lẹ́yìn ìgbà náà ló tún jáde lójú ìwé ìròyìn The Guardian ìyẹn níbi 80s. Bóyá lẹ mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisún á tún máa ṣe àtúnṣe iṣẹ́ àwọn òǹkọ̀wé mìíràn. Lára àwọn iṣẹ́ tó ṣe àtúnṣe sí, òun láti rí Women of Owu. Tó jẹ́ àtúnṣe láti ní ìwé The Trojan Woman. Who is afraid of Ṣolarin? Láti inú Nikolai Gogol's. The Government Inspector. No More the Wasted Breed. Latinu The Strong Breed. Ele ti ojogbon. Wole Soyinka ko.

bóyá lẹ mọ̀ wípé wọ́n ka ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́ fi san sí ọ̀kan lára àwọn òǹkọ̀wé eléyìí tó ní ipa tó lágbára jùlọ ìyẹn nídìí iṣẹ́ eré orí ìtàgé ní gbogbo ilẹ̀ Áfíríkà ìyẹn láyé òde òní.

Bóyá lẹ mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisán jẹ́ ọ̀kan pàtàkì. Ìyẹn lára àwọn nǹkan tán tí wọ́n máa ń lo àwọn iṣẹ́ rẹ̀ jùlọ ní Nàìjíríà láti fi ṣe sinimá. Ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisán. Ó ti jẹ́ ọ̀jọ̀gbọ́n ìyẹn ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Eléyìí tó ń kọ́ nípa eré oníṣe ní Fásitì ti ìlú Ìbàdàn láti ọdún 1985. Bóyá lẹ ti ẹ̀túmọ̀ wípé ó ti fìgbà kan rí jẹ́ alákòóso gbogbogbò àti olùdarí àgbà ìyẹn ní National Theatre nílùú Èkó. Tá a bá ní ká máa ka kiní ọ̀hún, ó pọ̀ lọ jàrá. Tá a bá ní ká máa sọ, ìyẹn nípa ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisán. Kiní ọ̀hún pọ̀ lọ jàrá. Àfi ká ka díẹ̀ ńbẹ̀ ká mẹ́nu dákẹ́. Ká a lè láǹfààní àti lọ sí abala tó kàn.

lára mi ẹyẹ eléyìí tí wọn ti gbà. Òun ni ti àjọ àwọn òǹkọ̀wé ní Nàìjíríà. Ìyẹn Association of Nigerian Authors. Anna Awards. Fún eré orí ìtàgé ìyẹn ní ọdún 1980. Àti fún ewì ìyẹn lọ́dún 1989. Ní ọdún 2004. Wọ́n tún fún ní àmì ẹ̀yẹ Nigerian National Order of Merit Award. Wọ́n fi dá Fẹ́mi Ọ̀ṣọ́fìsàn lọ́lá. Ìyẹn àmì ẹ̀yẹ ìpele ẹ̀kọ́gí tó ga jùlọ ìyẹn ní Nàìjíríà. Ẹja mẹ́nu mú kíní ọ̀rìn. Ẹja figi gùn lápá bí ìyẹn lábala àkọ́kọ́ lórí ètò ìràwọ̀lagbà. Fún tọ̀sẹ̀ ètò ní. Mo ní ká lè láǹfààní àti lọ sáwọn abala tó kù. Mo kí yín ẹkú etí gbọ́ ẹ̀sìn kú kalẹ̀. Àwọn èèyàn ti ń pè ẹni sùúrù. A máa láǹfààní àti gba ìpè lórí ètò lónìí. Àmọ́ kò tí ì súnkan abala yẹn. Okay, now, ẹ jẹ́ kí n ṣe kinní ọ̀hún báyìí mú padà bọ̀.

0: àwọn olórin wọn lè ṣe kán má sọ̀tàn àbẹ́ẹ̀rí bó ṣe ka kinní ọ̀hún.
1: Ìrìnàjò ẹ̀dá láyé máa jí bá.
0: Aláyélúwàrè.
1: Ajé ọ̀sùn ní ìṣẹ̀rẹ̀ kalẹ̀ gàgà.
0: KS1.
1: Ìgbìyànjú láti.
0: Màláíkà.
1: Jájídé. Sàdún sáré kalẹ̀.
0: Alájì Súlẹ̀ Àlàó màláíkà rè.
1: Kalẹ̀lu. Àwọn tó kí wa lẹ́yìn tá ẹ lọ́sí ẹ̀
0: Grace, òun ló pe àwọn orin ilé.
1: Ìmẹ̀kù àti.
0: Ó yẹ ṣẹ̀.
1: Ẹ̀jú bá lọ́wọ́ yìí o. Nítorí pé ilẹ̀ ilé rí kìí ṣe nígbà tá a bẹ̀rẹ̀ àti níbi tí a dé.
0: Ẹ máa gbáládùn lọ níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ ètò yìí.
1: Yorùbá ṣe pálọ̀wé, wọ́n ní bẹ̀rẹ̀ pọ̀ lóníṣẹ́ o.
0: Ẹ máa gbá lálà.
1: Ẹjọ́bí ló ṣiṣẹ́.
0: Ẹ máa gbá láṣíọ̀sì lọ bó ṣe wùn yín. Ẹ máa gbá látùn gbákẹ́ tún máa gbá látùn sìkẹ́lẹ́ mọ́. Ṣáájú òpin ọ̀sẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti gbéra sọ náà nìyẹn.

0: àmì. Ọlọ́run ò ní fi wèrè ṣe gbogbo wa. Ó yẹ kẹ́. Aira Star ti ṣe bẹ́ẹ̀, ó ti sọ̀rọ̀ nípa iṣẹ́ abẹ tó lọ ṣe tó fẹ́ yíwọ́. Ó ṣèlérí wípé òun padà bọ̀ lẹ́nu iṣẹ́ láìpẹ́. Ìràwọ̀ nkọrin Afrobeat. Sarah Aderibigbe tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Aira Star.
1: Òun
0: ló ti ṣe lálàyé wípé iṣẹ́ abẹ kan eléyìí tóun lọ ṣe ní kòpẹ́kòpẹ́ yìí. Òun ní ìpadàbọ̀ sípò rẹ̀. Ó ti gbàjú àkókò tóun retí lọ. Èyí sì mú kó nílò àti sinmi. Àti àkókò púpọ̀ díẹ̀ láti jẹ́ kára rẹ̀ ó bọ̀ sípò dáadáa. Bákan náà ló tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́. Fún bí ìrìn àjò iṣẹ́ abẹ yìí ti ṣe dín ìfarahàn rẹ̀ kù lórí ayélujára àti láwọn ibi tó yẹ kán ti máa rí.

ní báyìí gbogbo ètò ńlá gbọ́pọ̀ ti tò mú ti ayẹyẹ àádọ́ta ọdún nínú iṣẹ́ orin àti amúnúdùn léyìí táwọn kan fẹ́ ṣe fún ìlú mọ̀ká olórin gàlàlà ìyẹn dadi ṣókì tí wọ́n pe àkórí ẹ̀ ní ṣíṣe àjọyọ̀ àádọ́ta ọdún ti àṣà ìfira ẹni jìn àti orin àwọn olórin olókìkí jákèjádò nàìjíríà òun ni wọ́n sì ń retí níbẹ̀ lára wọn òun láti rí two face ìdíbíà face marvelous benji kc african china nice ọba orin saheed òṣùpá òrìṣàfẹmi ìyáyà ọtúnba wasiu alabi pasuma àti bẹẹ lọ mo ti ayẹyẹ àádọta ọdún ti dadi ṣókì.

gómìnà ìpínlẹ̀ Abia Alex Oti o ti buwọ́ lu mílíọ̀nù 500,000 náírà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ láti fi ṣe ìtọ́jú àgbà òṣèrébìnrin Nollywood Ngozi Nwosu lẹ́ni tó wà nílé ìwòsàn ìyẹn fún iṣẹ́ abẹ́ kan lọ́wọ́ àsìkò tá a wà yìí. Gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ́ pàtàkì sí gómìnà Oti lórí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìrìn àjò afẹ́ àti amúlùúdùn. Ṣé Martins gẹ́gẹ́ bó ti ṣe sọ? Ó ní ìjẹ́ta òde yìí, òun gangan níṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ tí gómìnà buwọ́lu tí wọ́n sì ti fi owó náà tán ti fi ránṣẹ́ sí àkáǹtì ilé ìwòsàn eléyìí tí òṣèrébìnrin náà ti fẹ́ ṣiṣẹ́ abẹ́.

ẹgbẹ́ P-Man. Wọ́n ti gbóríyìn fún gómìnà Alex Oti. Wọ́n ní ṣe bí yinni kẹ́ni ó tún lè ṣe mí. Ààrẹ ẹgbẹ́ Performing Musicians Association of Nigeria. Ìyẹn ààrẹ ẹgbẹ́ P-Man. Pretty Okafo. Ó ti lu gómìnà ìpínlẹ̀ Abia lọ́gọ̀ọ́ ẹnu. Pẹ̀lú bí gómìnà ọ̀hún ti ṣe ṣe bẹ́ẹ̀. Ó ti ṣe ń ṣùgbọ́n àwọn òṣèré eléyìí tó nílò owó ìrànwọ́ fún ìtọ́jú àti ṣíṣiṣẹ́ abẹ. Nínú àtẹ̀jáde kan, eléyìí tó buwọ́lù fi síta fúnra rẹ̀. Òun ló ti fi ẹ̀mí ìmoore hàn sí gómìnà ọ̀hún.

ìjì yà wà fún ẹnikẹ́ni tó bá ṣàìgbọ́rọ̀ sí ọ̀rọ̀ mi. Olórí ilé nínú ètò ẹlẹ́gbọ́n àgbà eléyìí tó ń lọ lọ́wọ́. Big Brother Naija Head of House Chisom ló fi ìkìlọ̀ yìí síta fáwọn akẹgbẹ́ rẹ̀ tó kù. Olórí ilé lọ́wọ́lọ́wọ́ ìyẹn nínú ètò Big Brother Naija Season 11 Chisom Chuka ló ṣèkìlọ̀ fáwọn akẹgbẹ́ rẹ̀ nínú ilé náà pé kí wọ́n má ṣàìgbọ̀rọ̀ sí àṣẹ tóun bá pa. Nínú ìjíròrò kan ilé tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí, òun ló ti tẹnumọ́ pé gbogbo àwọn akópa náà lọ́ fínú fídọ̀ kópa nínú ètò ọ̀hún. Kò sẹ́ni tó fipá mú wọn láti wà. Nítorí náà, ó ní wọ́n gbúdọ̀ tẹ̀lé àṣẹ àti òfin ilé náà, pàápàá jùlọ lákòókò tóun jẹ́ olórí ilé.

Ọ̀dà ẹ má jẹ́ kí á fìyẹn gba àsìkò torí kò sí àsìkò púpọ̀ fún wa lónìí torí ẹ̀rí mo ti ẹ̀ ní ẹ̀rí ìtànkan ẹ̀rí tí màá sọ fún wa tí a bá dé abala ẹ̀rí látorí ìtẹ́mímọ́ lónìí ìtàn yìí yóò ṣe wá láǹfààní kódà yóò ṣe wá ní kàyéfì yóò ṣe wá lè mọ̀ àmọ́ ààrẹ kọ̀ọ̀kan ń bẹ̀ torí náà láì ní gbara wa lásìkò lónìí ní abala àyọkẹ́ alkùránì wa ẹ̀rí àǹfààní ẹ̀bùn yẹn ó ti lọ ní tiẹ̀ nìyẹn ó tún dìjọ́ mẹ́jọ inshallah bí kudrat rahman lónìí súràwò náà la fẹ́ kà súràwò la fẹ́ kà lónìí náà ni súrà tí à ń pè ní kauzar kí ni mo ti pè kauzar ṣẹ̀rí súràtul kauzar yìí náà makka ló ti sọ kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun dẹ̀ ni quran chapter 108 nínú alquran ẹ má gbàgbé mo sọ fún wa àwọn ẹ̀bùn ńláńlá ṣe ń bọ̀ quran chapters tó wà nínú ẹ 114 ni 114 orí súràtul fatiha ló ti bẹ̀rẹ̀ quran chapter 1 ni súràtul fatiha and chapter 114 yẹn òun ni súràtul nas àmọ́ ká tó dé súràtul nas yẹn àwọn chapters wà pọ̀ ńbẹ̀ chapter 108 of the whole quran tá ń pè ní súràtul kauzar òun náà ni a fẹ́ yára yẹ̀wò lónìí la fẹ́ yẹ̀wò lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ni a mọ̀ iná àtẹ iná kalẹ̀ kauzar iná àtẹ iná kalẹ̀ kauzar súra yẹn ni a fẹ́ kà lónìí ẹ̀rí súràtul kauzar yìí ń bolo ti sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní makka à ń pè ní makiya súra gẹ́gẹ́ bí súra tí a kà tán yẹn náà ni súràtul asri òun náà ni àsọkalẹ̀ rẹ̀ ṣẹ̀rí súràtul kauzar yìí aya mẹ́ta yẹn náà ni pé ẹsẹ̀ mẹ́ta péré lòun náà ni bí mo yìí sọ pé nǹkan kì sí inú ẹsẹ̀ ràgó bí àwọn àgbàlagbà ṣe máa ń wi nínú súràtul asri bẹ́ẹ̀ náà ni súràtul kauzar yìí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ rẹ̀ aya mẹ́ta yẹn nǹkan ńlá ní bẹ́ẹ̀ nǹkan ńlá òun náà ló ń bẹ́ẹ̀ so ẹ má jẹ́ ká gbàgbé súrà yìí òun ni quran chapter 108 of the holy quran bákan náà ló sì ní aya mẹ́ta ó sì sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní makka yàtọ̀ sí eléyìí ṣẹwárí kauzar tí wọ́n fi pè é ní orúkọ ẹ̀yẹn òun náà ni àjẹtó àbí ànító àníṣẹ́kù ìtumọ̀ rẹ̀ nìyẹn so látara díẹ̀ yìí ká wá gbo súrà yẹn gangan aya mẹ́ta péré lónìí a lè má parí òun náà lónìí nítorí àsìkò ṣẹ̀rí súrà yẹn ọlọ́run fi du anabi nínú ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà bí wọ́n ti máa ń sọ fún wa ẹ̀yin náà gbọ́ orúkọ ẹ̀ kauzar àjẹtó àjẹṣẹ́kù ànító àníṣẹ́kù ta lè pè ní ẹ̀rí suplicity òun náà ni súrà yẹn ló darí lórúkọ ẹ̀ kí làá fẹ́ lò ń bẹ̀ òun náà ni pé ó bẹ̀rẹ̀ bada usbillahi mina shaitani rajim bismillahi rahmani rahim inna atoyina kal kauzar inna atoyina kal kauzar mo ní fún ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá ti mọ súrà yẹn àbí àwa tá a mọ torí pé kí ló dé tá a fi ń sọ ìtumọ̀ ẹ̀ òun náà ni pé tẹ́lómi bá ti gbọ́ tí wọ́n ka aya alquran báyìí ọ̀tọ̀ ni ìtumọ̀ tí máa ń nílé tiẹ̀ yaras gbogbo verses of the quran has three things they have spiritual meaning they have theoretical meaning and they have the prayer aspect nǹkan mẹ́ta tán kó sínú nìyẹn wọ́n wá ṣe wáàsí fún wa wọ́n wá ṣàdúrà fún wa wọ́n dẹ̀ tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe máa lo ayé so aya alákọ̀ọ́kọ́ yẹn ó ní iná àtọ̀ iná kalẹ̀ kauzar dájúdájú a ti pèsè kalẹ̀ fún ọ oore tó ń bẹ ń kalẹ̀ fún ọ iná àtọ̀ iná kalẹ̀ kauzar òun náà ni alkauzar ànító àti àníṣẹ́kù àjẹyó àti àjẹṣẹ́kù yòbó ni àjẹyó àjẹṣẹ́kù la mayo pé téèyàn bá jẹun tí ò bá ṣẹ́kù wọn ni kò yó ni téèyàn bá jẹun tó bá ṣẹ́kù ó yó nìyẹn ọlọ́run wa ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé iná àtọ̀ iná kalkauzar wọ́n sọ pé súrà yìí ó sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam láti fi dun anabi nínú ní ọjọ́ tí àwọn ìbànújẹ́ kan tó ṣẹlẹ̀ sí
kele lo wa so fun anabi ni jona oni fa solili robika wani har. Surely we have provided for you in abundance. Daju o ati pese kale fun o anito ati anisheku ori ajenje tan wani fa solili robika wani har. Kilo tun so oni nitori na ma kirun re lo bo tin kirun re lo irun la nabi nki ta won kan fi nse yeye olon wa ni ma tori yeye ti won se ma so pe oni kirun mo fa so lele robika wani ar wo ma kirun ko se ma se kini o ko se ma se sara eri bi ti sara abi adua ati sara ti won ti jo se kini o ti won ti jo jumo ni papo niyan ti won se separate. They are two inseparable entities. They are inseparable entities. Awon mejeje won jo ma rin ni ta ba ti ri adura ba agboro ri sara e wonu sura yen olohun establish fun anabi Muhammad sallallahu alaihi wasallam pe fa solili rabbika wani ar wa lo kirun tabi ma se adura to ba de ti se adura kan ko ma se kini o ko ma se sara ko ma se itore anu eri ori ese meji ti a ma duro loni niyan keke mo so nitori ijoba asiko titi di ose to nbo inshallah aya meta na mo so fun apo ni ati ka meji nbe itumo meji yan na la de ti ka yen ina ato ina kal kauzar fasalli rabbika wani ar aya le keji niyan daju o ore ajeje tan ore opo ajeto anito anisheku nbe fun o faso lili robbi kawani ar be ni tori na nko ma kirun tabi ma se adura to ba ti kirun to n se adura tan pray offer your prayer and you do sacrifice you give sacrifice so aya meji yen na niyan to ba ti kirun ko de ma se kini o ma se sara ma se itore anu inu eleketa yen lolon ti wa so nti yo pada sele latara mejeji yen fun anabi wa Muhammad sallallahu alaihi wasallam mo fini pe tori na tori joba asiko ni bi ohun na ni a ma danuro lori abala ayoke tabi ayoka pe ba se nke be na la nka mo ni mejeji da ma nse elemi oni won kan ka Quran won ma nka Quran ta ba ti translate e anka ni to ba wa ni Arabic ni won ma nke ani won fe keu bi won se man bi won se man ko orin won ma nko orin ni won ki ka orin won ma nke ewi ni won ki ka ewi won ma nsun ijala ni idi niyan ta fi ma nlo ke fun Quran won ma nke ni tori na meji yen ohun na ni a ma ke ta de ma ka loni gege bi asitika fun afani awa ti a ba mo sura yen tele tele amo ta mo sumo yen won ti mo so fun opolopo lo mo awon sura yen opolopo lo mo sura tu Fatiha opolopo lo mo sura tu Ikhlas opolopo lo mo sura ta ti kalori eto amo ti won mo tumo itumo won ohun na ni e ti gbo yen e mo pe sura ti o ni kini o to ni adura ninu ohun na ni idunun lo lon de fi se fun anabi Muhammad kolon wala meji ti ati ka nbe loni ati mi ati olon ma sa dun awa na nu gbogbo ntin ba nje ibanu je fun olon ko ba so di idunun wala la ilaha illallah wala muhammadur rasulullah sallallahu alaihi wasallam la haula wala quwwata illa billahi al aliyyil azim.

orí ètò yín ètò a world of islam ní agbo islam òun náà ní àwà iléeṣẹ́ west radio 89.3 fm tó kalẹ̀ sí aláàfin ọ̀fẹ́ nílùú ìbàdàn ń bí abala eléyìí tí ó kàn báyìí òun náà ní abala látorí ìtẹ́ mímọ́ ṣe rí tẹ̀ tí àwọn púpìt yẹn tá ń pè ní mimbar ní èdè lárúbáwá orí mimbar yẹn tí àwọn àfà tí wọ́n máa ń gùn tí wọ́n fi ń ṣe wáàsí fún wa torí pé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé òní ni jímọ̀ àbí ọlọ́run jímọ̀ tòní má ṣe nìkan tó kù fún wa má jẹ́ ká fi lè dágbére fáyé ẹ̀rí àwọn kan lájọ kíìtì jẹjọ tí wọ́n bá wa kí tòní ibẹ̀ ni a ti ń bọ̀ ìkan nínú àwọn àfà wa kódà táwọn náà jẹ́ atọ́kùn ètò lórí iléeṣẹ́ rédíò kan nílùú ìbàdàn bí àwọn ni wọ́n ṣíwọ́ ọṣẹ́ ní ìjẹta ẹ̀rí wọ́n kí jímọ̀ ti jẹjọ wọn lẹ kí tòní ọlọmọṣàbá foríjì àfáàná aláwọ yẹgi fi rohun aláwọ yẹrẹ amóhun aláwọ yókè mohun fi àzà ní lówárí kí ọlọmọba wa múládé bá afá wa abdulrasheed orí ló pé ọlọrẹ wọn ṣe wọṣẹ níjẹta kọlọmọṣàbá foríjì wọn lára àwọn tí àjọ kí jímọ̀ ń jẹjọ táàjọ kí tòní nìyẹn tí wọn sì dàníyàn bẹẹ torí náà àwa náà tá à ń sọ̀rọ̀ yìí ọlọ́run má ti fi tikú tiwa náà sí tòsí gbogbo àwa tí a jọ ń gbọ́ ètò yìí tá a jọ ń ṣètò yìí tá a jọ ń jàǹfààní ètò yìí gbogbo wa ọlọ́run kò máa fi kòtò ya ọ̀pá wa o bọ́lá yìí tá a ṣe yìí gígùn ẹ̀mí àlàáfíà kò fi ta ẹni kankan wa lọ́rẹ́ lábala bẹ́ẹ̀ lórí múbàrí wa lónìí ẹ̀rí nígbà yìí mo sọ fún yín pé ìtàn kékeré kan wà ẹ̀rí ìtàn kékeré tí mo fẹ́ mú wá yìí nígbà tí mo ṣe alábàápàdé ẹ̀ bó ti ń dùn mí bẹ́ẹ̀ ní sì ń dùn mọ́ mi àmọ́ mo fẹ́ kí gbogbo wa kájọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ̀rí bàbá yìí bàbá ni àmọ́ ńgbà tó wà ní ọ̀dọ́ tó wà ní ọmọ pín ní ṣín ẹ̀rí náà ni ó ti ṣàgbákò oríire yìí àbúgbò ní ká ti pé nígbà tí a bá ń sọ ìtàn yẹn lọ ẹ wò pé torí pé ní abala mimbar látorí ìtẹ́ yìí àwọn tí ó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ òun náà ni a máa ń sọ fún wa níbẹ̀ la máa mú wa jẹun pa ti yẹ oríṣiríṣi àwọn nǹkan wò ní abala látorí ìtẹ́ yìí àmọ́ látorí ìtẹ́ yìí lónìí ẹ̀rí ìtàn tí a fẹ́ mú wa yìí ìtarákùnrin kan ni nígbà tó wà ní ọmọ ọdún mẹ́tàlá òun náà ni wọ́n máa ti jù sẹ́wọ̀n ẹ̀rí wọ́n ju sẹ́wọ̀n ní ọmọ ọdún mẹ́tàlá láìṣẹ̀ láìrò allah akbar nígbà tó di ọmọ ọgọ́ta ọdún òun náà ni ẹ̀rí ó torí ìtúsílẹ̀ allah akbar jail at 13 and free at 60 ní nàìjíríà yìí náà ni o ní nàìjíríà yìí náà ni ọlọ́run dákun abẹ́ọ́ o dákun má sọ wá sẹ́wọ̀n ayé o má dẹ̀ tì wá mọ́lé o ẹ̀rí arákùnrin yìí ó nígbà tí òun wà ń kékeré ní apá àríwá ẹ̀rí orílẹ̀-èdè wa nàìjíríà yìí náà ni lára àwọn tá à ń sọ fún wa nìyẹn àwọn tẹ́ bá gbọ́ lórí ètò yìí àwọn tó ti ṣẹlẹ̀ ni kìí ṣe ìtàn ìjàpá àti ọ̀kẹ́rẹ́ wọ́n fi ìtàn ìjàpá àti ọ̀kẹ́rẹ́ bí irú yìí tẹ́ bá ń gbọ́ lánàá látẹnu Èkó bàbá wọ́n fìyẹn kọ́ wa láwọn ẹ̀kọ́ oríṣiríṣi náà ni àmọ́ yìí tá a bá mú wa ní orí ètò yìí àwọn ìtàn tí ó ti ṣẹlẹ̀ jẹ̀mọ́ tó ti ṣẹlẹ̀ nínú ayé yìí ni ẹ̀rí arákùnrin yìí ó lóun wà ní ọmọ ọdún mẹ́tàlá níjọ náà ó láwọn ti skúù dé wọ́n ti iléèwé dé wọ́n wá gbé kínní wíbarò ó ní kínní bàbá àwọn máa ń tà òun náà ni ẹ̀rí ìrèké kúndé bá bàbá òun kiri ìrèké lọ òun náà ni èròǹgbà òun òun wá kiri ìrèké lọ ó ní gbogbo àwọn tí wọ́n bá mọ bí apá àríwá orílẹ̀-èdè wa bó ti máa ń rí ní àsìkò ẹ̀rí ẹ̀rùn during the dry season a ti mọ bí òòrùn wọn ṣe máa ń rí ṣe ti mọ pé gbogbo nǹkan tí wọn àpọ̀jù ni tó tutù wọn bá fẹ́ mú àmújù ni bó òòrùn wọn náà bá fẹ́ mú àmújù ni ó ní òòrùn yìí pọ̀ òun wá rò pé kò ń sá sí abẹ́ igi kan àmọ́ ibi tóun ti sá tóun ti ní kóun fẹ́ sá sí abẹ́ igi yìí bí kinní wíbarò tóun fi gbé ìrèké òun bó ṣe kọlu ẹdìlàmpò mọ́tò kan tí wọ́n gbé sí tòsí ibẹ̀ nìyẹn ó lágbára púpọ̀ mò ń bọ̀ ẹ jẹ́ kí adókè lọ́hùn.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ìkànnì west radio 89.3 fm ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ kò sí ètò míì tó ju ètò sport assembly lọ ẹ wo èmi pàdé yín gangan ní o orúkọ mi ò yípadà raymond tanátaná ó yà ẹ mọ̀ pé ọ̀gá mi a máa bí yín ọ̀gá mi sá adélèrè ó máa ń bí yín pé níbo ni kinní ọ̀ǹka yín mọ́ ó yà jẹ́ kémi náà bí yín níbo ni kinní ọ̀ǹka yín mọ́ o ṣé ibiṣẹ́ lẹ wà ni àbẹ́yìn ti kúrò níbiṣẹ́ ẹ ti ń bọ̀ nlé ṣe rí assignment yẹn ò le o kò le rárá kò le àtọ́ ẹ ti gbé rédíò yín sí west radio 89.3 fm kájọ gbádùn ara wa nírọ̀lẹ́ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bí ìṣe wa ẹ mọ̀ pé anything tó bá ti jọmọ́ ètò eré ìdárayá gbogbo ẹ̀ la máa já yín sí ó yà kí n tó wọnú àwọn ìròyìn lọ nírọ̀lẹ́ tèyín ṣe ẹ ti gbàgbé ni ẹ mọ̀ pé àwọn líìgì kan ti ń bẹ̀rẹ̀ scottish league ti bẹ̀rẹ̀ ta bá ń sọ̀rọ̀ belgian cup ńkọ́ kọ́ọ̀pù lórílẹ̀‐èdè belgium òun náà ti bẹ̀rẹ̀ ó yà gbogbo ẹni màá já yín sí ẹ̀yin olólùfẹ́ chelsea ẹ kú oríire o ó yà ẹ lọ gbàlú ẹ pé sàn ní adé ẹ pé wàsíù ẹ pé kéwà ẹ pé gbogbo wọn pọ̀ ẹ bá lè pe òbésè rẹ pé ó yà kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ chelsea màá já yín sí o ẹ̀yin arsenal tẹ fẹ́ fi chelsea ṣe yẹ̀yẹ́ ẹ wò ó ojú yín máa bó ẹ jẹ́ kí season bẹ̀rẹ̀ ná ṣe rí ariwo táwọn olólùfẹ́ chelsea ń pa wọ́n ní ṣe rí blue ribbon wọ́n ní kẹ lọ sómọ ife ẹ̀yẹ epl wọ́n ní chelsea ló máa gba ti sáà tí ń bọ̀ ó yà ẹ jẹ́ ń já yín sí ẹ mọ̀ pé europa league qualification ó ṣẹlẹ̀ lánàá gbogbo àwọn èsì fẹsẹ̀wọnsẹ̀ yẹn máa já yín sí o ó yà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ńkọ́ eléyìí tó ti wáyé lánàá àtàwọn tó ti wáyé lénìí àtàwọn tó tún máa wáyé gbogbo ẹ̀ ni máa já yín sí ó yá kí n tó wọnú ìròyìn lọ ẹ̀jẹ̀ fún yín láwọn èsì fẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀sọ̀rẹ̀ tó wáyé lánàá ṣe ti gbàgbé ikọ̀ tí máyù náà tì ikàn tí máyù lù tì rexham liverpool fi ìyàjẹ́ wọn lánàá àmì ayò kan sódò ni o ó yá rio ngoma òun ló gbin àwọn fún ikọ̀ liverpool ó yá palma àti arezzo àmì ayò kọ̀ọ̀kan nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí ṣe rí bayern munich àwọn ṣe bọ́ ti ń ṣe o 23-0 náà ti bojú tíìmù tán bá gbá lánàá ó yá marseille ńkọ́ marseille àti nine àmì ayò méjì sí ẹyọ kan ẹ jẹ́ kúrò bẹ́ẹ̀ yẹn ná ó yá europa league qualification ó yá maccabi tel aviv

Maccabi Tel Aviv, àmì ayò kan sójo ló fi lu ikọ̀ FC Sheriff. Bóyá ta bá ń sọ̀rọ̀ ẹni tó lọ ìpele tí ó kàn, Maccabi Tel Aviv ni o, FC Sheriff ti já dànù. Ó yá Victoria Pleasant kọ́ lẹ́yìn ìgbà tó gbà àmì ayò òdodo kojú Tromsor. Ó yá ẹjẹ́ kúrò níbẹ̀ yẹn, FC Mejiland ti já dànù. Betis Stars ló fìyà jẹ wọn, àmì ayò méjì sódo, aggregate jẹ́ 3-0 lápá bíbẹ̀ yẹn. Ó yá Radek Ralov, ó yá ó bojú Tromsor jẹ́, àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Ó yá Pafos FC, tí ẹ ti gbàgbé Pafos ni. Pafos tó kópa nínú ìdíje Champions League ní sáà tó kọjá, wọ́n bojú Aju Slipt jẹ́ o, àmì ayò mẹ́rin sí odo. Ó yá Pau Thessaloniki, àmì ayò méjì sódo, ló fi lu Dynamo Kiev. Dynamo Kiev ti já dànù. Ta bá ń sọ̀rọ̀ Europa League qualification, Dynamo Kiev ò sí bẹ̀ mọ́ o, Pauk ló tẹ̀síwájú. Ó yá CSK Sofia àti Karabakh. Karabakh ti kópa gbági wọn, wọ́n ti padà sórílẹ̀ èdè wọn. CSK Sofia ló tẹ̀wájú. Ó yá FC Anderlecht ń kọ́, àmì ayò mẹ́ta sí ẹyọ kan náà fi lu Amabi. Anderlecht ló tẹ̀síwájú o. Ó yá ìpàtẹ́wọ́ fún Ferencváros. Ferencváros, àmì ayò méjì ló gbá kojú FC 20. FC 20 ti já dànù. 4-3 aggregate ló bá dé lápá bíbẹ̀ yẹn. Ó yá Benfica fi àgbà hàn. Wọ́n fi àgbà hàn St Gallen, àmì ayò márùn-ún sódo. Ó yá 6-2 aggregate ló bá dé o. Ẹjẹ́ kúrò ní Europa. Ó yá Conference League ńkọ́, qualification tiwọn náà tẹ̀wájú. Ó yá Athletic Escalade àti FC Vaduz, àmì ayò méjì sódo, Escalade ti já dànù. Ó yá Toboko Stani àti Panerev, àmì ayò kọ̀ọ̀kan ló bá dé o. Ó yá Panerev ti já dànù o. Pauda, àmì ayò mẹ́rin sí ẹyọ kan ló fi lu FCSB ti já dànù. Ó yá ẹjẹ́njẹ́ ayín tán, àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀, eléyìí tó wáyé lóru ẹ̀ nímọ́jú àtàwọn tó ń lọ lọ́wọ́. Ẹjẹ́njẹ́ ayín sí Leeds United, àwọn bojú Sunderland jẹ́, àmì ayò kan sódo ló bá dé Deportivo Alaves, àmì ayò mẹ́ta sódo ni o, náà fi lu Castellon. Ó yá Mainz 05 ńkọ́, àwọn fìyà jẹ Shabab Al Ahly Dubai FC, àmì ayò kan sódo. Ó yá Juventus ń ṣe bẹbẹ lọ́wọ́ o, àmì ayò kan sódo, náà fi lu Nice. Ó yá 55 minutes náà gbà lọ́wọ́. Ó yá wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin Ado Dehang àti Estrella Tulipolis. Ó yá Nijmegen àti Sevilla, àmì ayò òdo wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní 10 minutes. Ó yá Toulouse àti Real Sociedad. 9 minutes nífẹsẹ̀wọnsẹ̀ yẹn dé. Ó yá tó bá di 7:45 PM. Birmingham City ṣẹ̀ dá wọn mọ̀. Ta bá ń sọ̀rọ̀ Championship, ìlíìgì onípele kejì lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, wọ́n máa kojú Barcelona 7:45 PM nífẹsẹ̀wọnsẹ̀. Ó yá Sporting CP ńkọ́, Sporting CP, àwọn Champions League club nìyẹn, wọ́n máa kojú Nottingham Forest 7:45 bákan náà. Ta bá ń sọ̀rọ̀ líìgì tó máa wáyé lénìí,

ó yá ta bá ń sọ̀rọ̀ líìgì tó máa wáyé lénìí, ó yá ṣe ti gbàgbé ni. Mo sọ fún yín pé Scottish League ti bẹ̀rẹ̀, ó yá Dundee United, àwọn ti Rangers, wọ́n máa kojú ara wọn o. Ó yá ta bá ń sọ̀rọ̀ Belgian Cup nǹkan, ó yá Club Brugge, àti St. Pauli.

ó yá kí n tó wọnú ìròyìn kí n tó ja yín sí bó ṣe ń lọ ẹ jẹ́ ń wọ facebook kí n kí àwọn tèmi ẹ̀yin náà láǹfààní ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa ìyẹn lórí facebook wa o ẹ sáàtún west radio 893 fm fan page west radio 893 fm fan page àwọn tèmi ti gbórí wọlé ṣe rí rasheed damilọla ó ti gbórí wọlé o ó ní good evening chief raymond tanátaná oracle promise well done sir brother mi well done lápá bí bákan náà ọmọlára ìyá kan ó ní well done ó yá sulé kífì ọlámilé kan àwọn ambassador chelsea nìyẹn láti ṣákí ó ní good evening raymond tanátaná and crew up chelsea from ṣákí ó yá ẹjẹ kúrò lápá bíbẹ yẹn

Oya ajẹ fun yin ni royin to wa nbi inu iko Chelsea mo wo lo e mo pe mo so saju mo so pe mo ki awon Chelsea won ku orire se ranti re Michael Modric agba ball ori iko Chelsea ti won so pe ologun oloro oya won ti clear re won ti so pe o ti lanfani lati darapo mo iko Chelsea pada o ma resume pre-season training to ba di ojo Sunday oya Modric is back gbogbo eyin ololufe gbogbo eyin alatako lọ́n bẹnu àtẹ́lu Chelsea wípé ìràkurà ni wọ́n rà óyá ojú yín ti bó ó ti darapọ̀ mọ́ ikọ̀ Chelsea ẹ mọ̀ pé ọdún mẹ́rin náà fi bánẹ̀ rẹ̀ àmọ́ wọ́n àpì lápá bíbẹ̀ yẹn wọ́n ti wá parí gbogbo ètò wọ́n ti sọ pé ìwọ Michael Modric ó ti láǹfààní láti darapọ̀ mọ́ ikọ̀ Chelsea padà óyá pápápá ikọ̀ Real Madrid ṣe bẹbẹ ṣẹ̀rí tẹ bá ti ń gbọ́ here we go inú ikọ̀ Real Madrid nìkan ni o óyá ẹ jẹ́ ń já yín tán Real Madrid ti gbé ọmọ mò ń sọ̀rọ̀ nípa Carlos SP láti inú ikọ̀ Levante. Ta bá ń sọ̀rọ̀ agbáwọ̀ wájú tuntun nínú ikọ̀ Real Madrid. Carlos SP ni o, ẹ mọ̀ pé nígbà tó di ọjọ́ Thursday, ìyẹn ní àná, aago kan sọ ọjọ́ Thursday, ikọ̀ Premier League méjì. Ikọ̀ méjì nínú Premier League ni wọ́n ń ṣiṣẹ́ lórí D Carlos SP. Ṣé nígbà tó di 2 PM lọ́jọ́ Thursday bákan náà, wọ́n láwọn ti gbà, wọn àmọ́ wọn ò pariwo síta, wọn ò pariwo àwọn ikọ̀ yẹn o, wọ́n láwọn ti gbà láti san $25 million release clause ìyẹn fún Carlos SP. Ó wá kù sọ́wọ́ Carlos SP kó sọ fún wọn pé ó yá go ahead. Nígbà tó di aago mẹ́rin ìyẹn lọ́jọ́ Thursday 4 PM àwọn ọ̀gá àgbà wá nọrùn wọn láwọn wonu wọn láwa Real Madrid ni. Ṣé nígbà tó di aago márùn-ún Carlos SP sọ̀rọ̀ ó ní ó yá yes nígbà tó ti gbọ́ páwọn Real Madrid náà nọrùn ó ní yes fún Real Madrid. Ṣé nígbà tó di aago mẹ́sàn-án lọ́jọ́ Thursday ìyẹn aago mẹ́sàn-án alẹ́ 9 PM ṣe rí $25 million release clause ìyẹn $25 million yẹn Real Madrid activate rẹ̀ ṣe nígbà tó di aago mẹ́wàá lọ́jọ́ Thursday official confirmation àti agreement láàrin Real Madrid àti Levante. Ṣé ẹ rí nígbà tó di aago mẹ́sàn-án ìyẹn aago mẹ́sàn-án àárọ̀ Friday 9 AM Real Madrid officially wọ́n ya fọ́tò pẹ̀lú Carlos SP. Ṣé ẹ rí nígbà tó di aago mẹ́wàá ìyẹn lọ́jọ́ Friday yẹn lẹ́ni ni o 10 AM Real Madrid àti Carlos SP Jose Mourinho wọ́n ń gbaradì ìyẹn ní pápá ṣeré wọn o ó yá pápápá mo kúrò ńbẹ̀ yẹn kí nìyẹn túmọ̀ sí Real Madrid ti gbé Carlos SP. Ṣẹ́rí ikọ̀ Como ń làágùn lọ́wọ́ wọ́n ń làágùn lórí tani Ṣẹ́rí Chalobah wọ́n ní ẹ̀yìn Chelsea ẹjọ́ gbogbo lé la tuntun gbogbo kó ló la ti fọ́ Ṣẹ́rí €30 million ó wà ńlẹ̀ fún Chalobah àmọ́ Chelsea ní ẹni sùúrù náà ṣé Chalobah lẹ fẹ́ kó €30 million lé lórí ẹ ṣì máa increase owó yẹn àmọ́ àṣì ń ronú sí iná ó yá mo kúrò lápá bíbẹ̀ yẹn Franco Mastantuono wọ́n ní kó lọ mọ́ Mastantuono ikọ̀ Real Madrid jáde sọ̀rọ̀ wọ́n ní ọ̀gbẹ́ni ìwọ wá ń bí o a mọ̀ pé ọmọ orílẹ̀-èdè Argentina ni ọ́ a sì mọ̀ pé owó ta fi gbé ọ owó ta bua ni ṣorí ní next season o sínú plan wa ó yá máa lọ on loan Real Madrid ló sọ fún Franco wọ́n ní bọ̀dá Franco lónìí ló máa lọ ní next season.

ó já pápápá inú kọ Chelsea mú sí wa. Ó já kó Palmer ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ lórí Morgan Rogers, ọmọ tí Chelsea ṣẹ́ gbé láti inú ikọ̀ Aston Villa. Ó níṣẹ́ rí èmi àti Morgan Rogers. A máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àmọ́ kété tí mo gbọ́ pé ikọ̀ Chelsea fẹ́ gbé pápápá ni mò ń bá sọ̀rọ̀. Ẹ wò láti àárọ̀ tílẹ̀ máa fi ṣú. Gbogbo ìgbà ni mò ń bá Morgan Rogers sọ̀rọ̀. Ó inú ti ẹ̀ ń bì í pé kí ló ti ẹ̀ dénà kó Palmer. Tí n bá ti gbọ́ gan-an-gan-an, tí n bá ti wojú fóònù mi, ń rí pé kó Palmer ni. Kí ló dé ṣó gbórúkọ mi rí ni? Ó ní kó Palmer ni máma bínú. Mo ti gbọ́ pé ikọ̀ Chelsea fẹ́ gbé ọ. Òun mo ṣe rọra ń pè ọ lóòrèkóòrè kó má ba yí ìpinnu rẹ padà. Ó yá ẹ jẹ́ ń kúrò lápá bíbẹ̀ yẹn. Mo ti fún yín níròní Carlos SP, ìyẹn òun ṣe ìròyìn mọ́. Ó yá ikọ̀ Chelsea, wọn ò dúró síbẹ̀ o. Ṣé ẹ rí Marcel Lacroix lákòókò tí Chelsea ṣẹ̀ gbé? Ṣé ẹ rí ó ní nínú ikọ̀ Chelsea? Àwa máa ń wìn ni. Anything tó bá ti jọ mọ́ ife, ojú wa ò ń rí. Ó ní I'm really happy to be part of this beautiful club. Ẹ̀yà, ikọ̀ Chelsea ni beautiful club. Wọn ò mọ̀ nígbà Champions League ní next season. Ẹ ràn létí o, ẹ ràn Lacroix létí. Ó ní everyone knows the legend of Chelsea. Ó ní tradition wọn ni pé winning ni. Ó ti mọ́ wọn lára o. Kan máa borí. Lacroix ṣé o ti gbàgbé ni? Ṣé o ti gbàgbé Chelsea jẹ ìyà lọ́wọ́ àwọn ikọ̀ kúkúkú ní last season? Ó yá ẹ jẹ́ ń kúrò lápá bíbẹ̀ yẹn. Roberto Di Sabi. Ó ní ta bá ń sọ̀rọ̀ best left back ní gbogbo àgbáyé, best right back. Ó ní Pedro Porro ni. Ó ní kò sọ́mọ náà o. Ó yá mo ti kúrò lápá bíbẹ̀ yẹn. Rodri transfer to Real Madrid. Ó ní ó ṣeéṣe kó ṣẹlẹ̀ o, àmọ́ kò ń ṣe immediately. Ikọ̀ Man City, wọ́n ń dúró bí àwọn ikọ̀ kan kì máa gbórí wọlé. Wọ́n ń dúró bí Amayu máa gbórí wọlé. Àbá ti tọmọ fún Mayu ni. Ẹ jẹ́ má tanra yín. Wọ́n ń dúró de PSG. Wọ́n ń dúró bí Bayern Munich máa gbórí wọlé. Ó yá inú ikọ̀ Bayern Munich yẹn mo wà. Ó yá wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ti sọ̀rọ̀ nínú ikọ̀ Bayern Munich. Wọ́n níṣẹ́ rí àwa Bayern Munich. Dàrẹ́tọ̀ wọn ló sọ̀rọ̀. Ibẹ̀ ti sọ̀rọ̀. Ó ní àwa ti tilẹ̀kùn o. A ti tilẹ̀kùn mọ́ gbogbo nǹkan tó bá jọ mọ́ transfer activities. Ó níṣẹ́ mọ̀ pé a ti gbé Nene Brown. A ti gbé Ismail Saibari. Ó níṣẹ́ rí àwọn méjèèjì tá a gbé yẹn. Ó ti tẹ́ wa lọ́rùn o. Ṣé rí gbogbo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n link mọ́ wa lágbájá ìgọlọ́rí Bayern Munich. Tàmẹ̀dó fẹ́ lọ Bayern Munich. Ó ní irọ́ lásán ni o. Kò sóòótọ́ nínú gbogbo ìròyìn tẹ́ ń gbọ́. Ó yá Ewigo nínú ikọ̀ Ajax. Ó yá Andre Ter Stegen. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Ajax. Ó máa débẹ̀. Ó máa balẹ̀ bàgẹ̀ sínú ikọ̀ Ajax lénìí. Ṣé tó bá di ọ̀la, gbogbo signature, gbogbo medical, ọ̀la ni gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé rí official club statement máa tẹ̀lé? Ó yá pápápá. Ó ti darapọ̀. Ó ti di agbábọ́ọ̀lù ikọ̀ Ajax. Ó yá pápápá bákan náà. Ìyẹn nínú ikọ̀ Bournemouth. Àwọn náà ti ṣe ẹ̀ẹ́gò lápá bí ọ̀dọ́ titi wọn. Wọ́n ti kéde agbábọ̀ Antonio Silva new centre back láti ọmọ orílẹ̀-èdè Portugal láti inú ikọ̀ Benfica. €25 million ló bá dé. Ó yá ẹ̀ẹ́wìgò lẹ́ẹ̀kan sí. Báwo ló ṣe jẹ́? Ìyẹn nínú ikọ̀ Brentford ti kéde Mamadou Sangare. Wọ́n ti kéde rẹ̀ o. Club record ló bá dé €41 million. Tàbá ń sọ̀rọ̀ Malian Mifida. Ó yá pápápá mẹ́díkà máa ṣẹlẹ̀ lénìí. Ẹjẹ́ tún kúrò lápá bíbẹ̀ yẹn. Ẹjẹ́ fún yín níròyìn elé. Juan Garcia ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ lápá bíbẹ̀ yẹn. Ẹ mọ̀ pé Cucurella ṣe bẹbẹ. Kété torílẹ̀-èdè Spain. Kété torílẹ̀-èdè Spain, ìyẹn tí wọ́n gba World Cup. Ẹ mọ̀ pé ó lọ ya tattoo. Ó lọ ya àwòrán akọ́nimọ̀ọ́gbà rẹ̀. Ó lọ yà sára. Juan Garcia náà ti sọ̀rọ̀. Ó níṣẹ́ rí mo máa ṣe nǹkan tí Cucurella ṣe. Ìyẹn tí ikọ̀ Barcelona. Tí ikọ̀ Barcelona tán bá gba UEFA Champions League. Ṣé ẹ rí àwòrán Hansi Flick? Èmi náà máa yà sára mi o. Ó yẹ ẹ jẹ́ tún kúrò lápá bíbẹ̀ yẹn. Macross ti tẹnubọ Mike. Ó ní Chelsea fans ẹ calm down o. Ẹ lọ fọkàn balẹ̀. Ó ní I will give everything for the bag. Ó ní gbogbo ẹ̀yin Chelsea fans. Ó yẹ kẹ́ ẹ mọ̀ mí. Ṣé ẹ̀dá mi mọ̀ nínú ikọ̀ Crystal Palace ni? Gbogbo nǹkan tí mo ṣe nínú ikọ̀ Crystal Palace kékeré lẹ rí o. Ṣé ẹ rí bẹbẹ ń bọ̀ nínú ikọ̀ Chelsea? Ó ní I will give everything for this club. Ó yá ẹ jẹ́ kúrò lápá bíbẹ yẹn o. Ó yá Ike Gundogan.
Ike Gbedogan ti soro o nise ri iko Bayern Munich ten wo yen emi ri won gege bi serious candidate to ma gba idije Champions League iyen ni sa ta fe wo o ya papapa e je ku lapa bi be yen Trent Alexander Arnold o ti accept o ti gba onisheri Jason Dumfries ajo na tan bi owo ni o ta ba n soro right back ninu iko Real Madrid se ri emi ati Dumfries e wo enikan ma lo fun enikan ni mi ni fun laye rara o ya mo kuro lapa bibe mu wonu iko Tottenham Roberto Di Sabi akoni mo gba iko Tottenham o ti soro lori Jed Spence ati Bagwell onisheri eyin mejeji mo layo lati so fun yin te ba fe duro e duro be si fe duro e ma lo ko si pe mo lo leni mo fe duro lola o to ba fe kuro ninu iko Tottenham ilekun ti si fun o ya keru re ko ma lo ko si time rara aseju ni Begva aseju ni Spence to ba wu yin e duro te ba si le duro e ma lo oju oja si open o se ti gba pe transfer window si open ni kete la ma loju oja la ma gbe agba ball

ó yá ìjẹmu láti inú ikọ̀ Barcelona. Karim Adeyemi ti sọ̀rọ̀, oníṣẹ́ eré olùkọ́ni Hansi Flick. Hansi Flick pè mí, ó sọ fún mi, ó ní ìwọ Karim Adeyemi, ó wù mí kó darapọ̀ mọ́ ikọ̀ Barcelona. Mo sì sọ fún pé of course ọ̀gá mi, ṣe rí ikọ̀ Barcelona, ta bá ń sọ̀rọ̀ biggest club káàkiri àgbáńlá ayé, ikọ̀ Barcelona ni, ó ní àmà opportunity, mi ní jẹ́ kó fò mí dá o, ní ké tó bá mi sọ̀rọ̀ tán, bẹ́ẹ̀ ni mo bú sẹ́rìn músẹ́, ṣe rí ikọ̀ Barcelona, èmi àti wọ́n jẹ́ lọ́pọ̀ ni o, ọ̀rọ̀ tí mo sọ fún ọ̀gá mi nu, ọ̀gá mi Hansi Flick. Ó yá ìjẹ́ ìpadà sínú ikọ̀ Tottenham lẹ́ẹ̀kan sí. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Tottenham, Roberto Di Sabi, ó ti sọ̀rọ̀ lórí Kutu Romero, agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ Tottenham, ṣe ti gbà wípé ọmọ orílẹ̀ èdè Argentina ni. Ó ní I never call Kutu Romero to convince him to stay. Èmi ò sọ fún o, èmi ò gbìyànjú láti convince rẹ̀ láti dúró sínú ikọ̀ Tottenham. Mo respect decision rẹ̀, tó bá fẹ́ dúró kó dúró, bí ò bá sì fẹ́ dúró kó máa lọ. Ṣé rí òun àti Asọ́lé, Guillermo Vicario, ẹ̀yin méjèèjì. I expect yín kẹ dúró, àmọ́ tẹ bá wá sọ pé ẹ dúró, ẹ̀yin lẹ mọ̀ ẹ lè máa lọ o.

ó yà jẹ́ wọnú ikọ̀ Barcelona agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona Alejandro Balde ó ti sọ̀rọ̀ ó ní mo lọ ń gbọ́ hùrùn wípé mo fẹ́ fi ikọ̀ Barcelona lẹ̀ níbo lẹ ti gbọ́ ta ló sọ fún yín ó lèmi tí mo ti wà nú ikọ̀ Barcelona láti 16 years old ni ẹ wá sọ pé mo fẹ́ fi ikọ̀ Barcelona sílẹ̀ ó ní ṣe rí ikọ̀ Barcelona I want to succeed here ṣe rí ọkàn mi gbogbo ara mi inú ikọ̀ Barcelona ló wà gbogbo nǹkan tẹ́ ń sọ nígboro ayé èmi ò mọ̀ ń parẹ́ o ṣe rí ilé mi gan inú ikọ̀ Barcelona ni ṣe rí nípa pé mo fi ikọ̀ Barcelona ó ní irọ́ báńtẹ́ ni o kò sóòótọ́ nínú gbogbo ọ̀rọ̀ yẹn.

ó yá pápápá inú ikọ̀ Inter Milan mú wọ̀ lọ. Inter Milan ti ń padà bá Liverpool sọ̀rọ̀ lórí Tani lórí agbọ́wọ́ àárín ikọ̀ Liverpool. Curtis Jones, Liverpool, Man United ti ń bá Liverpool sọ̀rọ̀, wọ́n láwọn máa gbé Curtis Jones. Ó yá Juventus ti gbà, wọ́n ti gbà láti sanwó fún ikọ̀ Paris Saint-Germain fún agbọ́wọ́ iwájú wọn. Mo sọ̀ nípa Randa Kolo Muani. Ikọ̀ Juventus láwọn máa gbé 43 million ló bá dé. Ó yá Brentford ńkọ. Brentford náà ti ń gbìyànjú láti gbé agbábọ́ọ̀lù ikọ̀ Mainz. Mo sọ̀rọ̀ nípa Mamadou Sangare. Wọ́n ti kéde rẹ̀, mo ṣe pọ́n gbìyànjú lọ́wọ́. Ó yá pápápọ̀, wọ́n fi replace Jordan Henderson. Ó yá Aston Villa ńkọ. Ṣẹ̀rí wọ́n ní 30 million euro, ìyẹn fún agbọ́wọ́ iwájú Alan láti inú ikọ̀ Palmeiras. Ó yá All City náà ti ń bá Aston Villa sọ̀rọ̀. Mo sọ̀ nípa 28 years old agbábọ́ọ̀lù Jamaica Leon Bailey. All City láwọn máa gbé. Oya Nottingham Forest, àwọn ti kó 20 million lọ fún agbábọ́ọ̀lù. Mo sọ̀ nípa Anan Kale láti ní Royal Union Gale. Ó ṣeéṣe kán gbé wọlé o. Ó yá Aṣọ́lé Manchester United ńkọ́. Mo sọ̀ nípa Aṣọ́lé ọmọ orílẹ̀-èdè Czech Republic Radek Vitek. Ó ṣeéṣe àtòun àti Harry Amers kán kúrò nínú ikọ̀ Manchester United. Kò yọ Toby Coyle lẹ̀ o àti Dan Gore. Ṣé rí gbogbo wọn ní their surplus to requirement. Ó ṣeéṣe kán fi kọ Manchester United sílẹ̀. Ó yá pápápá mu kúrò lápá bíbẹ yẹn. Nottingham Forest, àwọn ti ń bá agbọ́wọ́ àárín sọ̀rọ̀. Gustavo Sarr láti inú ikọ̀ Famalicão. Ẹmọ̀ ìpè ta bá ń sọ̀rọ̀ Portuguese League. Ibẹ̀ ni Famalicão wà, wọ́n ti ń bá a sọ̀rọ̀ lọ́wọ́. Ó yá ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ láàrin Juventus àti Cornis. Àmì ayò kan sódò ló ṣì bàdé o. 80 minutes ló lápá bíbẹ yẹn. Ó yá ìmọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ni Ado Dinhang àti Astre Tripolis. Òdòdó ló bàdé. Ó yá Nick lápá bíbẹ yẹn. Wọ́n fìyà jẹ Sevilla. Àmì ayò kan sódò. Toulouse ti fìyà jẹ Real Sociedad. Ó yá Real Sociedad ti dá padà. Àmì ayò kọ̀ọ̀kan ló bàdé lápá bíbẹ yẹn. Ó yá ẹjẹ̀ǹjà yín tán. Ẹjẹ̀ fún yín láwọn transfer. Àwọn transfer tán ti pa. Àwọn transfer tán ti complete. Ẹjẹ́ ìmọ̀ ajá yín sí. Ó yá pápápá ẹjẹmu láti inú ikọ̀ Crystal Palace. Kò ń ṣe ìròyìn mọ́ wípé Marcus Lacroix láwọn ti fi kọ Crystal Palace sílẹ̀. Ó darapọ̀ mọ́ ikọ̀ Chelsea. Ṣe rí díìlì yẹn. 60.7 million euro ló bá dé. Ó yá Gustavo Sarr láti Famalicão. Ó ti darapọ̀ mọ́ ikọ̀ Nottingham Forest. Wọ́n ti parí gbogbo ètò. 20 million ni dí yẹn bá dé. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé Carlos Espí. Ó ti dàgbá bọ́ọ̀lù ikọ̀ Real Madrid. Agbọ́wọ́ iwájú tuntun fún ikọ̀ Real Madrid. 25 million ló bá dé o. Ó yá free agent Inter Milan. Wọ́n ti gbé free agent o. Ọ̀fẹ́ ló bá dé. John Stone ti di agbábọ́ọ̀lù Inter Milan. Ó yá Roma àti Bologna. Wọ́n ti parí díì lápá bíbẹ yẹn. Ó kúrò nínú ikọ̀ Roma. Ó darapọ̀ mọ́ Bologna. Artem Dovid on loan ni o. Ó yá Bologna ńkọ. Àwọn náà tún tọmọ lọ sínú ikọ̀ Roma. 35 million ni díì yẹn bá dé. Santiago Castro. Òun ni Bologna tà fún ikọ̀ Roma. Ó yá Nante. Wọ́n tọmọ fún Monaco. Matthias Ablain. 25 million ni. Ṣé ti gbàgbé ni wípé Wolfu náà wà nù ròyìn. Wolfu ta ọmọ fún Ajax. Ta ni wọ́n tà? Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Tolú Arókodáre. Wọ́n lò ní ẹ̀ lọ sínú ikọ̀ Ajax. Ó yá Juventus. Juventus náà ti ta agbá bọ́ọ̀lù. Wọ́n ta Luis Openda. 3.5 million. On loan ni o, but wọ́n san loan fees. Ó yá pápápá. Ó yá Leeds United ńkọ́. Jack Harrison. Ó ti darapọ̀ mọ́ New England. Ọ̀fẹ́ ló bá dé o. New England Revolution. Ìyẹn nínú ìdíje MLS. Ó yá PSG àti Atletico Madrid. Àwọn parí 40 million D. Ìyẹn lápá bíbẹ yẹn. Ṣé ẹ rántí agbábọ́ọ̀lù ikọ̀ PSG? Kang In-Lin, ọmọ orílẹ̀-èdè South Korea. Ó ti fi kọ PSG lẹ̀. Ó ti darapọ̀ mọ́ Atletico Madrid.
o ya ije kin to te waju e je ki awon temi lori Facebook le kan si o ya bi dakun boluwa ti fe oni good evening Chief Raymond hope you are good watching you from Oluyole se ri gbogbo eyin te je lori eto wa e ti gbagbe league ta se ni World Cup League ta ban soro idije World Cup o ya wa papa won ti so pe ke send e send the account number yin se ri te ba fe send e oruko ti e fi register nigba ti league yen lo lowo ohun ni ko jade nigba ta ba ti account number yin o won ni ke send e si e je pe phone number yen fun yin ki ma ba gbagbe kin to pari eto o ya 0703 32 40 88 00 33 92 40 88 WhatsApp lasan ni o WhatsApp ni ke tesi ke tesi o ya je ki eyan temi eyan ti sa adelere o ya je ki papapa Stella temi fagbaye ke oni sport assembly with Oluwaye gbogbo man you Chief Raymond tana tana engineer Onamade Luke titi lope oni evening house watching you live from Ayegun Oleyo Ibadan Manchester United glory glory Manchester United glory glory

Man U gba 12 million euro ìyẹn lórí Mason Greenwood. Díì tó gbé Mason Greenwood láti inú ikọ̀ Marcelo Fenerbahce. Ó yá pápápá Elche náà gbowó lọ́wọ́ Bournemouth. Wọ́n gbowó óyá tán Bournemouth rà nínú ikọ̀ Elche. Alvaro Rodriguez 25 million euro. Òun ni Bournemouth kó lẹ̀ ìyẹn lórí Alvaro Rodriguez. Ó yá pápápá. Arsenal náà gbowó wọ́n ní bó tilẹ̀ darúgbó owó ń bẹ lórí rẹ̀. Ẹjẹ́ àtádànù járe Leandro Trossard wọ́n lágbà ti dé fún. Àwa ò nílò rẹ́rẹ́ nínú ikọ̀ Arsenal. Ó yá wọn gba 20 million. Besiktas owó náà kó lé lórí nù 20 million euro náà kó ló Leandro Trossard lórí. Ó yá pápápá. Tottenham kọ́. Tottenham náà gbowó lọ́wọ́ Brighton. Luka Vučić wọ́n gbowó 54 million euro òun ni Brighton náà. Ó yá ikọ̀ Bournemouth. Ikọ̀ Bournemouth wọ́n ti lóun Alex Jimenez. Wọ́n lóun rẹ̀ lọ sínú ikọ̀ Fiorentina. Ó yá Andre Santos. Wọ́n ní ẹ̀yìn Manchester United. Àwọn agbọ́pẹ̀yìn lẹ máa ń rárá kúra. Ó yá ẹ wá gbé ọjà. Ẹ wá gbé ilé ṣe ti gbàgbé Mason Mount ni. Olú ọmọ kan wà nínú ikọ̀ Chelsea. Ó yá ẹ mú wá ẹ wá gbé. Man U ní pèsè bẹ́yìn ẹ sọ pé rárá kúra ni. Ẹ fi wálẹ̀ ṣe ti gbàgbé Juan Mata ni. Ó wúlò fún wa. Ẹ ti gbàgbé Nemanja Matic. Ṣé ẹ ti gbàgbé Nemanja Matic bẹ́ẹ̀ ṣe ní ràkúranu. Ó wúlò fún wa náà. Ẹ filẹ̀ fi Mason Mount lẹ̀. Ó yá ẹ bá wa gbé gbowó 56 million euro ni Man U kó fún Chelsea. Náà fi gbé Andre Santos. Ó yá ikọ̀ Braga kọ́. Braga gbowó lọ́wọ́ gbowó wọ́n gbowó lọ́wọ́ Sporting CP. Lórí Rodrigo Salazar 30 million euro ló bá dé Udinese. Udinese náà tọmọ fún Fiorentina. Ata 25 million euro òun ni Fiorentina kó lẹ̀. Lórí Ata ẹ wo kò tán síbẹ̀ o. Bọ́n lè pa owó bó tilẹ̀ pọ́n lọ relegation. Wọ́n níṣẹ́ rẹ́yìn Coventry. Ẹ̀yìn lọ rọ́pò wa. Ta bá ń sọ̀rọ̀ ìdíje EPL. Ó yá ẹgbọmọ ẹkọ́wọ́ wà. Lucas Thauma. Thauma ó ti di agbábọ́ọ̀lù Coventry. 23 million euro ni dí ìyẹn bá dé. Ó yá bákan náà. Sporting CP náà ta ọmọ. Àwọn náà tọmọ wọn gbowó wọlé. Agbọ́wọ́ àárín wọn Morten Juman. Wọ́n gbowó lọ́wọ́ Atletico Madrid 40 million euro. Òun ni dí ìyẹn bá dé. Ó yá ikọ̀ Man City ńkọ́. Àwọn ti lówó lẹ̀ wọn ò gbowó wọlé o. Wọ́n lò ní ẹ̀dànù. Wọ́n lò ní ẹ̀lọ́mlómẹ̀. Wọ́n lò ní ẹ o. Mo sọ̀ nípa Naipan. Asset Naipan. Wọ́n lò ní ẹ̀ jáde. Ó yá pápápá Lazio náà gbowó. Wọ́n gbowó lọ́wọ́ AC Milan. Mario Gila 30 million náà gbà. Ìyẹn lọ́wọ́ ikọ̀ AC Milan. Ó yá free agent ló bá wọnú ikọ̀ Arsenal. Ládúró owó tẹ gbà lórí ìdíje EPL tẹ gbà ìyẹn ní sáà tó kọjá. Ṣé ìrówó rọmọ ni? Ilan Meslia aṣọ́lé ikọ̀ Leeds United. Ọ̀fẹ́ ló darapọ̀ mọ́ ikọ̀ Arsenal. Ó yá pápápá Ajax náà gbowó. A tún gbowó lọ́wọ́ Newcastle. Newcastle ti ra ọmọ láti inú ikọ̀ Ajax. Sean Steer 23 million euro. Ó yá Real Madrid ńkọ́. Real Madrid náà wọ́n tọ́ mọ̀. Wọ́n ta Frank Garcia. Wọ́n tà fún ikọ̀ Real Betis. Ẹ wò ó dì yẹn 4 million euro. Frank Garcia gbọ̀pọ̀ lápá bíbẹ̀ yẹn. Ó yá free agent ló bá dé. Agent jayin si Sampdoria. Wọ́n ti gbé ọmọ Lorenzo Insigne free agent láti inú ikọ̀ Napoli. Ó yá ẹjẹ́ tún fún yín lélẹ̀ 28 million euro. Òun ní ikọ̀ Ipswich náà lórí Toulouse. Agbábọ́ọ̀lù ikọ̀ Toulouse Emerson. Ó yá pápápá. Burnley tún pa owó wọlé. Wọ́n tún pa owó wọlé o. Ṣẹ̀rí wọn ya Jadon Anthony 17.5 million euro fún ikọ̀ Brentford. Ó yá ikọ̀ Krasnodar kọ́. Àwọn náà gbowó wọlé. Ẹ mọ̀ pé wọ́n ṣe wà lórílẹ̀-èdè Russia. Wọ́n tún ń gbowó wọlé lápá bíbẹ̀ yẹn. Wọ́n ta ọmọ fún Al Ahly Eduardo Spitan 21.9 million euro ló bá dé lápá bíbẹ̀ yẹn. Ó yá Tottenham lóun ẹ̀ bọ̀ wọ́n gba lóun fì lórí ìtani. Radu Dragushin 1.5 million euro òun ni Fiorentina fi gbé láti inú ikọ̀ Tottenham. Ó yá pápápá Newcastle. Wọ́n tún ta ọmọ fún Tottenham o. Ẹ mọ̀ pé kò bá ọ̀fẹ́ dé. Sandro Tonali Tasna létí tán rí lé 108 million euro òun ni ikọ̀ Tottenham dálẹ̀. Òun náà kólẹ̀ fún Newcastle.

ó yá ẹ jẹ́ kí àwọn tèmi Arẹ́gbẹ́ṣọlá Rose Yetunde ó ní Mr. Raymond good evening please can I use my money for card kò sí problem lápá bíbẹ yẹn bó jẹ́ káàdì lẹ fẹ́ gbà ẹ lè gba káàdì lápá bíbẹ yẹn ẹ ṣá ti drop number yín ó yá Joseph Rafe ó ní good evening Mr. Raymond well done sir please give us update on Bruno Guimaraes to Arsenal ẹ lọ fọkàn balẹ̀ ṣe ẹ rí codedly Sherry codedly won ti pari di yen official announcement lo ku ama lowo lowo bayi ko ti wa official won si to awon kankan labenu o to di pan kede official gbogbo pe boya Arsenal ma kede Newcastle ma gbowo wole e lo fon kan balẹ gbogbo e la ma ja yin si e mo pe bo ba se nsele bo ba se di aja balẹ ikan ni West Radio awa ma ja yin tan ni o e sa ti gbe radio yin si West Radio 893 FM gbogbo e le ma gbo lapa bibe yen o ya ẹ jẹ́ ń kúrò ń bíbẹ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín pé Newcastle ti tọmọ fún Tottenham Sandro Tonali ó yá Sporting CP nkọ́ àwọn náà gbówó lọ́wọ́ ikọ̀ Chelsea Giovanni Quenda òun ṣòròyìn mọ́ 50 million euro ni Chelsea fi gbé ó yá free agent Mohamed Salah ó ti kúrò nínú ikọ̀ Liverpool àmọ́ kò tí kéde ikọ̀ tí ń lọ ó yá bákan náà Wes Bissouma free agent náà ni ó yá Chelsea ẹ lọ gbé ẹ mọ̀ pé yìí lẹ máa ń gbèrú àwọn nǹkan báhun ó yá Leeds United nkọ́ òun náà ó ti darapọ̀ mọ́ ikọ̀ Arsenal free ló bá dé o aṣọ́lé wọn mo sọ nípa Lamine Sila ó yá pápá wọn tún lọ free Sebastian Haller láti inú ikọ̀ FC Utrecht ó darapọ̀ mọ́ Sanfrecce ó yá Sunderland náà gbowó wọn gbowó lọ́wọ́ ikọ̀ Rennes wọn gbowó Mayenda 22 million ló bá dé ó yá ẹ jẹ́ kúrò lápá bíbẹ yẹn Offham náà ta ọmọ wọn ta ọmọ fún Newcastle mo sọ nípa Bazoumana Touré 50 million euro òun náà fi gbé lápá bíbẹ yẹn ẹ wo ẹ̀yìn tèmi ẹ jẹ́ máa lọ nírọ̀lẹ́ tèmi ẹ mọ̀ pé a tún bọ̀ lọ́la à ń bọ̀ lórí weekend total sports ẹ mọ̀ pé ìkànnì West Radio bó bá ṣe ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ la máa já yín sí ẹ̀yin tẹ́ ẹ jẹ owó nípa FIFA League tá a ṣe ẹ má gbàgbé láti send account number yín ẹ send ẹ sí 07033924088 07033924088 ó yá pápá ẹ̀yin tẹ́ gbọ́ mi lé ẹ̀ṣẹ́ tẹ́ ti gbọ́ mi rọ̀lẹ́ tèmi ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lórí facebook ẹ ṣe gan gbogbo yín la kí ẹ wo orúkọ tèmi ò yípadà Raymond tanná ó dàbọ̀.

wàyé ń dà jàrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàǹga àgbẹ̀mágbẹ̀.

Ekale o, akojo pa iroyin le wa lunde se ti gbo yin lati ikoni konga gbon magbe Wells Radio 89.3 FM ti akale se opopona Alaafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun ade goke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na. Ijoba apapo ti fopin si owo oranwo ori ina manamana bere lati odun 2027. Ijoba apapo fikun akoko gbedeke eto ayewo ati ipin awon iwe ikonileko todun 2026 won sun siwaju si ojo keje osu kejo. Makinde ti se idasile igbimo ile ti o ma se iwadi lori isele ijinigbe to waye ni ipinle Oyo. Oga agba alase ile eko CAIC o ti ro awon obi lati mojuto ohun ti awon omo won wo ti won si nlaju si lori ayelujara to nti lori afefe. Neba yi egbo iroyin na lekunrere. Ijoba apapo ti kede eto won lati se idaduro owo oranwo ori ina manamana bere latodun 2027 gege bi lara kitiyan won lati wa nkan se ti oro gbese le to npo si nile leka ina oba ina manamana. Minister fun oro ina oba ina manamana yin Joseph Tegbe o safihan oro lori eto na loni nibi ipade awon oniroyin nibe lo ti soro lori bi won se yo owo oranwo na ni die die ati pe awon olumuro ina ko ni padanu anfani won si ina manamana nililo. Minister won tu soro lori bi ko se ti si eto oju ese kankan nile lati fikun owo ojiyele ori ina. Ikede na o lo pelu amoran ajo ayani lowo agbaye fun orilede Nigeria lati yo owo oranwo lori ina manamana ni die die. Oro Tegbe on lo wa waye laarin akitiyan tin lo lowo lati yanju awon gbese to para lera won nile leka ina oba ati eto trillion 4 naira ileti are Bola Tinubu ti won ase buwolu laipe yi lati yanju awon gbese. Igbimo to nri si iwadi eto eko ati idagbasoke re lorilede Nigeria loni ni won kede afikun akoko to je ti asekagba fun fifi awon iwe ikoni leko to nti awon elo ikeko miran ranse fun ayewo iseto ati ipin fun awon to je onkowe onte iwe ati awon toro kan titi di ojo keje osu kejo odun 2026 lati pari eto fifi awon ohun elo na sowo. Igbimo n wa soro lori bi afikun akoko na bo ti se je bi buwolu latodo ile ise ijoba to nri si oro eto eko ninu ate jade akowe alase ajo na ojogbon Salisu Sheu o soro lori bi igbimo na bo se ti fikun akoko ohun lati ri aridaju pe opolopo onkowe onte iwe ati awon ile ise iwe oni won ni anfani lati le kopa nibi eto ayewo iwe ikoni leko ti ile eko fun todun 2026. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lónìí lo ṣiṣọ́ lójú àwọn ìgbìmọ̀ àjọ amòfin oníwádìí ẹlẹ́ni mẹ́jọ tí ó máa ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ ní ẹ̀sìn ẹlẹ́ àti Yàwọ́tà ìjọba àbílẹ̀ oríire ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́jọ́ 15 oṣù 5 ọdún 2026. Ẹni tó jókòó alága àjọ náà ni Ọ̀jọ̀gbọ́n Mujeed Owóadé níbi ètò ìṣiṣọ́ lójú ọ̀hún. Eléyìí tó wáyé ni yàrá ìgbìmọ̀ aláṣẹ ọ́fíìsì gómìnà ní Agodi ìlú Ìbàdàn. Gómìnà ó gbé iṣẹ́ fáwọn àjọ náà láti fi múfinlẹ̀ ṣe ìwádìí ohun tó bá rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún tó fi mọ ebè tí àwọn àlàfo bá wà àti ìlànà ilé ètò yẹ láti fi kun okun ètò ààbò ilé ẹ̀kọ́ àti àwọn agbègbè mìíràn kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó mọ̀ bá wáyé mọ́. Àwọn àfidá àwọn ìgbìmọ̀ náà lójú lórí àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ eléyìí tó bá yẹ fáwọn àjọ náà láti ṣiṣẹ́ wọn bó ti yẹ bí iṣẹ́ tó ń ti ibi Mákindé bó ti ṣe fún wọn ní ọ̀sẹ̀ mẹ́rin péré láti fi parí iṣẹ́ àmúrelé wọn náà. Ọ̀jọ̀gbọ́n Isaac Olóyèdè ló ti fa àkóso ipò ọ̀gá àgbà àjọ tó ń rí sí ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB lé ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìnálọ́wọ́ gẹ́gẹ́ bí adarí tuntun. Ìgbésẹ̀ tó fòpin sí àkóso adarí ọdún mẹ́wàá rẹ̀ lẹ́nu iṣẹ́ àjọ náà. Ìyànsípò ọ̀hún ni wọ́n kéde rẹ̀ lónìí nínú àtẹ̀jáde látọ̀dọ̀ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn ẹni tí í ṣe Báyọ̀ Ọ̀nánúgà. Gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe fìlédè,
ọ̀jọ̀gbọ́n ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ní àìná nílé ẹ̀kọ́ gíga fásitì ọbáfẹ́mi awolowo tó ń ti ìmọ̀ àti ìrírí rẹ̀ nínú iṣẹ́ ìmọ̀ ìgbàlódé dígítà ètò ìdánwò àti àtúntò ní ilé ẹ̀kọ́ gíga. Ìjọba àpapọ̀ wa tọ́ka sí pé àìná kàwé gboyè nínú ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà láti ilé ẹ̀kọ́ gíga Kent tó ń ti àwọn ìwé ẹ̀rí ìkàwé gboyè mìíràn eléètò ni nílé ẹ̀kọ́ gíga fásitì ìlú orílẹ̀-èdè UK tó fi mọ bó ṣe parí ètò ẹ̀kọ́ nípa àmójútó nílé ẹ̀kọ́ ọ̀ṣọ́wó ti ìpínlẹ̀ Èkó. Ìgbìmọ̀ amúṣẹ́ṣe tí Kabiru Turaki ń léwájú wọn nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP lónìí ni wọ́n wí pé àwọn ti fi orúkọ ààrẹ tẹ́lẹ̀ rí ìyàn Goodluck Jonathan ránṣẹ́ gẹ́gẹ́ bí olùdíje dúpọ̀ ààrẹ pẹ̀lú orúkọ àwọn olùdíje wọn mìíràn sọwọ́ sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan àjọ INEC fún ètò ìdìbò gbogbo tọdún 2027 pẹ̀lú bí àjọ elétò ìdìbò náà ti ṣe kọ̀ jálẹ̀ láti ṣe ìdámọ̀ àwọn ogun ọ̀hún. Akọ̀wé ìgbéròyìn jáde ìgbìmọ̀ náà Ini Emibong ní àkókò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ ó fọ̀rọ̀ léde lórí bí ẹgbẹ́ náà bí wọ́n ti ṣe mú orúkọ òun lọ fún àjọ INEC ní tààràtààrà lẹ́yìn tí àjọ náà kọ̀ láti fún wọn lójú òpó tó jẹ́ ti ẹ̀rọ eléyìí tó yẹ kí wọ́n fi orúkọ òun ṣọwọ́ sí. Ìgbésí ọ̀hún ló tún mọ wàhálà ipò adarí inú ẹgbẹ́ òṣèlú náà burú sí pẹ̀lú bí Egun Turaki ṣe ń dúró lórí wípé àwọn fi orúkọ àwọn olùdíje àwọn sọwọ́ ní ìlànà tó ní ṣe pẹ̀lú òfin ètò ìdìbò tó ń ti ìkìlọ̀ ìgbésẹ̀ òfin lòdì sí àjọ INEC bí wọ́n bá kọ̀ láti lo orúkọ àwọn tí wọ́n bá sì lo orúkọ mìíràn yàtọ̀ sí orúkọ eléyìí tí wọ́n fi ránṣẹ́. Àwọn òbí òní wọn ti ń rọ̀ wọ́n wípé kí wọ́n gbé ìgbésẹ̀ ńlá àti ojúṣe pàtàkì nínú ṣíṣe àtọ́nà àti lórí àmójútó àwọn ọmọ wọn látàrí àwọn ohun tí wọ́n ń wò lórí ìmọ̀-máwòrán tó ń ti lójú òpó ayélujára torí eléyìí tí kò bá yẹ ó lè ṣe ìpalára látàrí oríṣiríṣi ohun tí ń lọ lórí afẹ́fẹ́ tó jẹ́ ewu ńlá fún àwọn ọ̀dọ́. Ọ̀gá àgbà aláṣẹ ilé ẹ̀kọ́ Christ Ambassador International College ajínrere obìnrin Lillian Bademosi ló fọ̀rọ̀ náà ló fi léde. Ìgbésẹ̀ ẹ̀bẹ̀ ọ̀hún ló wáyé bí ilé ẹ̀kọ́ Christ Ambassador International College wọ́n ṣe ń ṣayẹyẹ pínpín ẹ̀bùn ètò ẹ̀kọ́ tọdún 2025-2026 eléyìí tó wáyé ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ náà ní Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Ọ̀gá àgbà aláṣẹ ilé ẹ̀kọ́ náà wá ṣàtẹnumọ́ lórí wípé nǹkan kìí pẹ́ wú àwọn ìwé lórí láti ṣe látàrí ohun tí wọ́n bá ń rí tí wọ́n sì ń wò àbí tí wọ́n ń gbọ́ àti pé wọ́n gbọ́dọ̀ dáàbò bò wọ́n lórí àwọn ohun tí kò yẹ tàbí tọ̀nà fún wọn láti wò tó fi mọ́ ààbò lọ́wọ́ àwọn ẹlẹ́tàn lórí afẹ́fẹ́ nípasẹ̀ ṣíṣe àmójútó eléyìí tó péye tó ń ti àkóso àwọn òbí lórí ohun tí àwọn ọmọ wọn ń láǹfààní sí. Lákòókò tí wọ́n ń sọ̀rọ̀ lórí bí ilé ẹ̀kọ́ náà ti ṣe pẹ́ tó ajínrere obìnrin Bademosi ó tọ́ka sí pé ó ti fẹ́ wọ 40 ọdún tí àwọn ti ń ṣe àṣeyọrí nínú èrèdí ìfarajìn sí Ọlọ́run ìtẹ̀síwájú nínú ìdókòòwò ohun èlò ìgbàlódé ètò ẹ̀kọ́ lóòrèkóòrè fún àwọn òṣìṣẹ́ àti àfojúsùn ṣíṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ àti ètò ẹ̀kọ́ tó yèkoro tó yanrantí. Àwọn òbí àti akẹ́kọ̀ọ́ àwọn náà sọ̀rọ̀ pẹ̀lú bọ́n ti ṣe ṣàfihàn ìtẹ́lọ́rùn wọn nípa ilé ẹ̀kọ́ náà tó ń ti ipa pàtàkì rẹ̀. Lára àwọn tó wà níkàlẹ̀ níbi ayẹyẹ ọ̀hún ó ní àlejò tí wọ́n fìwé pè láti sọ̀rọ̀ ẹni tí í ṣe adájọ́ àgbà nílé ẹjọ́ Magistrate Ọlásùnbọ̀ Adétúyìbí tó fi mọ́ àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn mìíràn tí wọ́n láǹfààní àti wà níkàlẹ̀ níbi ayẹyẹ náà. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti àlẹ́ òní. Ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti kéde ètò wọn láti dáwọ́ dúró lórí owó ìrànwọ́ iná mọ̀nàmọ́ná bẹ̀rẹ̀ látọdún 2027 gẹ́gẹ́ bí lára akitiyan wọn láti yanjú gbèsè tó ti sarajọ lẹ́ka iná ọba iná mọ̀nàmọ́ná. Ìgbìmọ̀ tó ń rí sí ìwádìí ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ni wọ́n kéde àfikún àkókò tó jẹ́ gbèdéke láti fi àwọn ìwé ìkọ́nilẹ́kọ̀ọ́ àti àwọn ohun èlò ìkọ́ni mìíràn ránṣẹ́ fún ètò àyẹ̀wò àti ìpín tọdún 2026. Wọ́n wá fún àwọn òǹtẹ̀wé òǹkọ̀wé àti àwọn tọ́rọ̀ kàn
titi di ojo keje osu keje odun 2026 lati pari sise afiranse awon iwe na Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lónìí lo sísọ lójú àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́jọ tó jẹ́ ti àjọ amòfin oníwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé níjọba ìbílẹ̀ Oríire lọ́jọ́ 15 oṣù 5 ọdún 2026. Wọ́n rọ àwọn òbí láti gbé ìgbésẹ̀ ńlá nínú ṣíṣe àtọ́nà àti alámòójútó àwọn ọmọ wọn lórí bí wọ́n ṣe ń wo móhùnmáwòrán tó ń ti ojú òpó ayélujára. Pẹ̀lú ìtọ́ka sí àwọn ewu alágbára tó le fà fún àwọn ọ̀dọ́, ọ̀gá àgbà aláṣẹ ilé ẹ̀kọ́ Christ Ambassador International College, ajínrere obìnrin Lillian Bademosi ló fọ̀rọ̀ náà ló fi léde. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àlẹ́ òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo. Wells Radio 893 bákan náà bá wa nífẹ̀ẹ́ kẹ́ẹ̀sì bá wa pin ká lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lé orí ẹ̀ ẹ lè kàn sí inú kulù ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀. Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láòsùn.

0: Lọ́kọ̀ gba àwọn aláṣẹ àti apàṣẹ ń kàn ní West Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látòrí olùdásílẹ̀ ìyá alálùbáríkà tó fi dórí àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan. Ẹni mò ń kí yín pé ẹ kú ilé o. Lọ́kọ̀ àwọn bàbá tí ń bẹ lẹ́nu lóru lálẹ́ òní. Lọ́kọ̀ onímọ̀ ẹ̀rọ tá a jọ láǹfààní àti wà. Sáàmù Adélérè. Ọmọ mi alálùbáríkà. A yọ wà lálẹ́ òní ni o. Ìwà tọpẹ́ Odógún Presenter mọ́ gbọ́ mi dáadáa o. Kálàáfíà ńlẹwà. Lọ́kọ̀ gbọ́ mọ̀ kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ìtàwọn akọrin lálẹ́ òní. Jẹ́rìí lálẹ́ yìí. Àwọn bíi táyà. Oníbi aroko tì sí ìjẹ́jọ́. Ẹ̀rọ tí àwọn ìtàn tí bàbá onítàn mú wá fún yín níjẹ́jọ́. A sọ̀rọ̀ nípa gbogbo àwọn tí ń bẹ lórí owó. Gbogbo owó tá à ń ná lórílẹ̀-èdè Nàìjíríà. A sọ̀tàn àwọn tí ń bẹ lórí rẹ̀. A wá gbabẹ̀ dórí 1,000 naira. Àwọn tí ń bẹ lórí 1,000.
1: MC Nodu, à ń gbádùn ẹ̀.

0: Ètò MC Noodles àjọmọ́ agbọ́ni.
1: MC Noodles à ń gbádùn ẹ̀.
0: Ètò MC Noodles gbogbo wa là ń gbádùn ẹ̀.
2: Pápá la ṣe lálẹ́ yìí. Sábà ti kú ò lórí bílíkìsì ṣùgbọ́n ìyìn òkun iṣẹ́ bà á tún lọ sínú tán. Ìwọ́de ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ kó lágbára jù lórílẹ̀-èdè Nàìjíríà. Ali must go. Kí ló fa Ali must go? Èèló iná fi kún owó ń gbà náà lówó iléèwé tó fi fa ráyọ̀tì tó fi fa protest. Àwọn wo in ló léwájú ìfẹ̀hónúhàn o? Ìyẹn Ali must go. Àwọn wo in ló léwájú ìfẹ̀hónúhàn o? Àmúta rẹ̀ wá lálẹ́ òní. Àbá tí wá sọ̀tàn Ali must go. Ẹni tó léwájú ìfẹ̀hónúhàn o, à sọ̀tàn rẹ̀. Ìyẹn ni pé kò sí bá ṣe sọ̀tàn Ali must go tá a ní sọ̀tàn ṣẹ́gun ọ̀kẹ́ owó. À sọ̀tàn ṣẹ́gun ọ̀kẹ́ owó lálẹ́ yìí. Báyìí bá tún wá gbà wá lórí ìtàn akọni lálẹ́ òní o. À dọ́dọ̀ obìnrin kan. Obìnrin tó jẹ́ pé òun nìkan ṣoṣo Ọlọ́run ká dàra pé àwọn ọmọ rẹ̀ ó ní ọmọkùnrin méjì tó jẹ gómìnà. Ọmọkùnrin méjì tán dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà. Ìpínlẹ̀ wo ni? Ta lobìnrin ọ̀hún? Àmútàn rẹ̀ wá lálẹ́ òní. Tíyín ni ká wá pèrè ká fi tẹ́dì. Kẹ́ mú yí rédíò yín sókè kó mọ ọrọ̀ panlápanlá. Kẹ́ yí sókè kó mọ ọrọ̀ lákọlákọ lálẹ́ tòní. Kẹ́ wá bá ń ké sáwọn ewé, kẹ́ bá ń ké sáwọn màjèṣe. Pé kọ́ bá ẹ̀ tí ì sun o. Torí pé bàbá onítàn ti gorí ẹ̀rọ agbagbe ìkànnì West Radio 89.3 FM. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chapuni. MC Noodles mọ̀ ló kọ́ tèmi. Ọmọ àjà ní mọ ẹlẹ́jọ́ àlèmí nípẹ̀tù àròdò abẹ́já gbooro lómi ìyẹn ìlú òpẹ̀tù òjèjà sètì. Àfíjú elédè ní mí o. Mo rápọ́ Láwọlé elédè mo mọ̀ bí gbogbo ara ṣe dé Yorùbá. Mo pèdè mo gbowó èdè lọ́wọ́ elédè mo fi rán mi elédè nígbàgede. Gbàgede mo rán mi elédè mo ní kó bá ń re dé. Èdè mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pe gédé pé yàtọ̀ sédè kéde. Torí ajédé ni mi ti fi lékédé ṣoge pèdèpèdè táwọn apèdè fúgira àbá pèdèpèdè ń tẹ́lẹ̀ ìdẹ́ ẹnu ẹ̀ fi pèdè. Ẹ máa lọ sí kàn ní Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ìtàlẹ́ òní tún dá o. Ọmọlára ẹ̀yà kọmù mo rọ́wọ́ rẹ níkàn ní Facebook ó ṣe o. Ẹja mú tàlẹ́ òní wá. Bàbá débi iṣẹ́ báyìí ṣíṣe là ń ṣe. Adébi ẹyìn mọ́ sí àgbà ọ̀lẹ ni. Mo mà kí yín gbogbo omi tẹ́ ti ń gbọ́ mi o. Ẹ kú kalẹ̀.
1: MC Noodles à ń gbádùn ẹ̀.

오버만 가로 이래 가로 이비 로봇이 대신 가로의 주의당와 거니 에칼레오 이바보부와 원바바와 머니머니 이바보부와 원바바와 머니머니 에칼레오 àwọn àgbà tó jẹ́ pé tó tó lúrò ó lọ mú kí yín ẹ̀ka alẹ́ ò gbogbo ẹ̀yìn ládéládé gbogbo ẹ̀yìn lóye lóye mú kí yín ẹ̀ka alẹ́ ò. ẹ jẹ́ nǹkan mú kí ìrìn pápápá ó bẹ tí wò mí níkàn ní fésíbúùkù mo rọwọ yín o ojú tẹ fi wò mí ò ní fọ etí tẹ dẹ fi ń gbọ bàbá onítàn ò ní di bọmọdé ò bá bá tàn yóò bá rọba àrọba bàbá àtàn ni. ó rò tá a bá ń ṣe tá a bá fi ran ọmọdé irú èrò bẹẹ yóò parun ni. ẹ jẹ́ rìn pápápá kí mú látọ̀dọ̀ olóyè àdìsá akínlóye èkán gbùngbùn olóyè ìlú olóyè augustus mẹ́rìndì ti àdìsá akínlóye ojúkọ mọ́ ìtí ìṣùmọ́ gbọ́n mi dáadáa lálẹ́ yìí o mọ́ gbọ́n mi yé lálẹ́ òní mọ́ ìtí ìṣùn pẹ̀pẹ́ ẹ̀yìn tèmi lọ́nà ayégún ọ̀lẹ́ yọ̀ ní olómi ẹ̀mọ́ ìtí ìsùn ẹ̀bá ìyẹ́dò yín sókè dáadáa lálẹ́ òní. olóyè augustus mẹ́rìndì ti àdìsá akínlóye lẹ́yìn tó jẹ́ pé wọ́n bí ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 1916 ọmọ kẹ́hìndé adémọlá mo rọwọ rẹ má ìtí ìsùn ó ṣe o yóò yí ọ kò ní yẹ ẹ lẹ bá ń ké táyé lolú èjì ẹ dáadáa ara ìṣokùn. olóyè mẹ́rìndì ti augustus àdìsá akínlóye mo ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún 1916 iná bí bàbá yìí ìlú ìbàdàn tíátíá nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà iná bí sí o bọ́ ti bí ọ tán bẹ́mi náà iná bí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ń dàgbà díẹ̀. ó yẹ pé nínú ìgbésẹ̀ ayé rẹ̀ pé èmi náà ó jẹ́ èèyàn ìlú ló wá padà wá sọ di ògbólógbòǹgbò olóṣèlú àbí nǹkan mò ń sọ òye láti ìgbà tó ti wà lọ́dọ̀ọ́ yín ló ti ń ṣe gúùdùgúùdù méje àti yáàyà mẹ́fà àwọn ẹlẹ́wẹ̀ẹ́ wo ló lọ ó kẹ́kọ̀ọ́ lókè òkun ní òkè òkun láàrin ọdún 1946 sí ọdún 1948 nígbò kẹ́kọ̀ọ́ òun ẹ̀kọ́ òǹṣì ló kọ́ nílẹ̀ london ní ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ òǹṣì ló ti kọ́ ẹ̀kọ́ nípa òfin ló kọ́ ilé ẹ̀kọ́ tó lọ london school of economics ló lọ ń gbà náà ìmọ̀ tó wá ní nípa òfin yìí ó wá ràn lọ́wọ́ láti lè mọ̀ nípa ìṣèjọba bá a ti ń ṣe ààtò ìlú ṣàtò ilé iṣẹ́ ṣàtò àwọn nǹkan tá a lè pè ní
organizational management. Yin waro lowo pe bawo la wa sese ato orile de Nigeria. Te ba je yi si tawon korile nbo nikan ni West Radio 89.3 FM. Pelu ba ko ni tan la le oni. Temi to pe ola wole omo baba saponi. Lo wa ni kan ni Facebook be ti wo mi. Ke ma fon kale, ke ma fon kako. West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Iton loya disa. Akinloye, ila mo shin sho. Eje ni papa pa ibi afe ya po. Mo ti so le eko ti baba yi lo. O keko nipa ofin nile London. Oye pe o de ran lowo lati le mo nipa ilana eto oselu orile ede Nigeria. Nibo wadi odun 1951 oloye Adisa Akinloye nbe lara awon ton jo pe jo gbimo po wipe eja se idasile egbe ti o je gbe oselu ti o je ti awon omo le Ibadan. Iyin o Ibadan People's Party IPP oloye Adisa Akinloye nbe lara awon tojo dale koda oloye Adisa Akinloye gan ni alaga akoko fegbe na e ma ba mi bo o je pe egbe yi wa di eleyi ti gbogbo awon omo le Ibadan wa tewo gba o wa bere si ni sise papo pelu awon eyan bi oloye Adegoke Adelabu Penkele Menshi ati Sokan Penkele Menshi ri lori eto yi o ṣugbọn a tun so ngbo baya ojo mo sohun mi so de bi oro tawe eyan ma so to je pe ton ba ri eni ti Olorun ke to yi re ti ori re to Olorun ke ori re daada awon eyan o ni ori re gun bi ko si Adelabu mi so tan de be njo mo so njo ti n ba tun pada mu tan Adegoke Adelabu Penkele Menshi wa eyan baba to bi oloye Bayo Adelabu a so de bi ori re gun bi ko si Adelabu njo na a so de bi ko si Adelabu idi tan fi so asa mo ki se ebu to nbu yohun o da o a lo bi ebu o ṣugbọn ibi tan fi mo ibi tan ti mo asa mo a ya nbe gbe ja mo bele bona pelu ajosepo awon eyan kanrin bi oloye Adegoke Adelabu ni oloye Adisa Akinloye bi lo fi sanfani lo egbe oselu IPP iyen Ibadan People's Party un lati le se be lo fun awon eto labele ati lati le je ki atunto ko wa ni awon lana eto oselu labele lelu Ibadan ege bi eto oselu orile ede Nigeria wa se ndagba si egbe leyi to je IPP ti oloye Adisa Akinloye o le di apopo mo egbe
to je ti oloye Obafemi Awolowo iyun egbe oselu eji action group awon megeji ina wa lanfani lati wo bi agbara se le wa fun ile karo jire iyun apa iwo orun orile de Nigeria western region ninu isejoba un ini oloya disa akiloye ti wa je ege bi minister feto ogbin fun western region fun isejoba iwo orun orile de Nigeria o je ege bi minister feto ogbin ati awon kan alumoni ta mo si natural resources nibe oloya disa akiloye wa ni koyi o ri pe ohun gbajuma awon kan ti o mu idagbasoke de ba ise agbe nile karo jire eleyi to wa pada wa nse iranwo fun awon oro aje wa labele awon ise leyi to loye adisa akiloye lanfani ati se njo na abi lasiko na o ma se ranwo po ora je wa nina ka ro jire o se ranwo fun o je pe

ọdún 1983 nígbà tí ìdìtẹ̀gbàjọba àwọn ológun tún padà wáyé. Yàtọ̀ sẹ́tọ̀ òṣèlú, olóyè Àdìsá Akinlóye jóye gẹ́gẹ́ bí sẹ́ríkì tilẹ̀ Ìbàdàn. Kẹ́ lè mọ̀ wípé olóyè Àdìsá Akinlóye ó jẹ sẹ́ríkì tilẹ̀ Ìbàdàn. Ó mú ìmọ̀ ìdarí ìbílẹ̀ mọ́ ti ìgbàlódé, gbogbo rẹ̀ ló yé bàbá yìí nípò tí bàbá yìí wà gẹ́gẹ́ bí sẹ́ríkì. Ó tún lò ó fún àwọn ìdàgbàsókè tó lọ́rìn fúnlẹ̀ Ìbàdàn. Tó dẹ̀ jẹ́ pé ètò onígbàgbé gúùdùgúùdù méje àti yáàyá mẹ́fà tó lóyè Àdìsá Akinlóye ṣe. Torí ìjọba àsìkò, bí wọ́n gbésí ayé bàbá yìí ò fi Ìbàdàn sílẹ̀ bó tilẹ̀ wó kéré mọ̀. Gbogbo nǹkan tó ń ṣe ni bóun ṣe jẹ́ adarí rere, bóun ṣe tọ́ àwọn èèyàn síwájú, bóun ṣe ṣe bẹ́ẹ̀ ran àwọn èèyàn lọ́wọ́, fa àwọn èèyàn lọ́wọ́ sókè. Wọ́n ní àwọn ìgbésẹ̀ tó lóyè Àdìsá Akinlóye gbé o. Adarí rere ni bàbá yìí táwọn èèyàn ń bọ̀wọ̀ fún. Kò sí ṣe olóṣèlú tí àbí alága ẹgbẹ́ òṣèlú tó lóṣèlú kan tí ó mọ fi ọwọ́ lalẹ̀ fún tí ó ní pé kí ń láì ṣọ́ alága. Ẹnu bàbá yìí kálẹ̀. Ẹnu rẹ̀ kálẹ̀. Nǹkan tó bá ti sọ báyìí abẹ́ ń geni. Ipò adarí rere ni bàbá yìí wà àti aṣíwájú rere títí tó fi dágbére fáyé. Ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2007. Ní ẹni ọdún 91, 91 years. Nínú ìtàn rẹ̀, torí ìjọba àsìkò ni mo fi ṣe lérè fé o. Gbogbo ògbésí ayé bàbá yìí ni ló dá lórí ìtọpasẹ̀ rere ìfaradà. Ó dá lórí níní àfojúsùn, níní ìran rere. Gbogbo ìgbésí ayé rẹ̀ ni ó ń wò pé bó ni àtúnṣe ó ṣe wà tó jẹ́ pé ayé tí mo bá yìí, àbáyé tí mò ń gbé yìí yóò yàtọ̀ sí bí mo ṣe bá a. Nínú àwọn nǹkan ìdàgbàsókè, ẹni tó yẹ kí a máa wo àwòkọ́ṣe ìgbésí ayé rẹ̀ ni ìyẹn olóyè Àdìsá Akinlóye. Ẹni tó yẹ ká máa wo àwòkọ́ṣe ìgbésí ayé rẹ̀. Nítorí náà ni la ṣe mú ìtàn bàbá yìí wá lálẹ́ yìí o, pé káwọn èèyàn tún lè kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Ẹ jẹ́ ń kúrò lọ́dọ̀ olóyè Àdìsá Akinlóye náà. Ẹ jẹ́ ń dé ibi ògiri
tó tóbi jù nílẹ̀ adúláwọ̀. Ìtàwọn akọni rẹ̀ ń gbọ́ níkan ní West Radio 89.3 FM. Tèmítọ́pẹ́ Ọláwọlé, ẹ̀mùsùnúdùn sì ni mò ń jẹ́ o.

0: tó di pé àwọn òyìnbó amúnisìn dé. Ó nílẹ̀ káàrò jíire káàrò jíbí. Ńlá tí ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe. Ibùdó àtọwọ́dá tó tóbi jù nílẹ̀ Adúláwọ̀ yìí. Kò sí nílẹ̀ Íjíbítì o, kò sí ní Málì, kò sí ní Zimbabwe. Orílẹ̀-èdè Nàìjíríà ni lọ́mọ̀ wa. Ibo lọ wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin kọ́ yìí, ìjẹ̀bú òde. Ìjẹ̀bú, gbogbo ẹyin ọmọ ìlú ìjẹ̀bú mo kí yẹn kalẹ́ o. Ìjẹ̀bú ọmọ aláàrẹ̀, kékeré ìjẹ̀bú owó, àgbà ìjẹ̀bú owó. Mo kí yẹn kalẹ́ o. Ìlú ìjẹ̀bú òde, yìí ni ibùdó yìí wà. Ọlọ́mọ kẹ́lẹ̀ Yorùbá. Àwọn adarí wa lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ibùdó tọ́lọ́hún fún wa. Àwọn ibùdó táwọn akọni ìṣẹ̀ǹbáyé tán fún wa. Ẹ ṣe tá a fi tàpá sí wọn. Ẹ ṣe tá a fi pa wọ́n tì. Ẹ ṣe tá a fi ṣe bẹ́ẹ̀. Tá a kọ bí ara sí wọn. Lára àwọn ibùdó tó yẹ ká ṣàbẹ̀wò sí nílẹ̀ Yorùbá, òun ni bí tá a ń sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ òní. Erédò Ṣùngbó yí níbẹ̀. Erédò Ṣùngbó. Ẹ lọ jẹ̀bú òde kẹ já mi lírọ́. Ibùdó tá a ń sọ yìí. Ó ti lé ní 1,200 years ní 1,100 tó yẹ pé ibùdó yìí ti wà. Ó dín ní o. Ó dín ní. Erédò Ṣùngbó yìí. Ìtàn jẹ́ ó yé wa wípé wọ́n mọ nímọ̀ nǹkan ààbò láti lè mọ dáàbò bo àwọn èèyàn ní o. Wọ́n mọ nímọ̀ nǹkan ààbò ni. Ruth Efunle Aisaya ọlọ́jọ́ bí ìjẹta kọ́hun báńkì sísọ̀mù Aisaya dáadáa pópó rí ọjọ́ bí òní o ìgbà ọdún kan ni yóò ṣọ̀pọ̀ ọdún láyé o báńkì dáadáa ṣe rẹ́dọ̀ ṣùgbọ́n tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ilẹ̀ Yorùbá ló wà níjẹ̀bú òde nípínlẹ̀ Ògùn. Ìgbà tí a lè sọ pé wọ́n kọ́ ọ. Bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ti lé ní bí 300,000 sẹ́yìn tán ti kọ́. Wọ́n wá fi sọrí obìnrin kan. Olóyè Bílíkísù Ṣùngbó. Ìdíre tán fi ń pe bẹ̀ ní Erédò Ṣùngbó. Wọ́n fi ń pè ní Erédò Ṣùngbó torí wọ́n fi sọrí Bílíkísù Ṣùngbó ni. Táwa ni Bílíkísù Ṣùngbó yìí. Bílíkísù Ṣùngbó. obinrin kan ni o be ngba to pa se re won ni ko lomo laye to de je pe won fi ro re to pa se re de pe o ni ayaba sheba ninu bibeli won lo n la ayaba sheba ke ya die bara lodo biliki susungbo hun won fi ro re maya ba se ba awon kan ninu tan kan won ni ohun lo ko iredo susungbo iro o nayin ku re ile iredo susungbo de tori o ti pe to hun ti ku ṣé ẹ̀ ń bá mi bọ̀ lálẹ́ tò ní? Ẹ já fi ayaba ṣé bà á lẹ̀? Ṣùgbọ́n ibùdó ìgẹ́gẹ́gẹ́gẹ́ ni mo fẹ́ ká dì mú. Ní ìwọ̀n rẹ̀ ìyẹn ó dì í. Kìlómítà rẹ̀ tó ọgọ́jọ. Ni maili bi 99 maili kohun awon kan ta fi ko o je le to lorin gan mo ni ton tirin ton tamo ina fi mo kini yin in beni ijebu ode ibi ti wa bo sinu gbo ko ti wa bo sinu gbo eyan kan lodun 1999 won lo se awari re Patrick Dani ni lo ko re Patrick Dani in wo ko lo lojo kan ninu gbo un lo kan ri leba ona pe ha ewo re ni lo ba di odi ninu ise iwadi na ti wa gba kan wi pe won modi fun ka abo nigba na lawa asiko le to je pe oniruru adojuko on koju awon agbegbe to wa ni gberiko nile yoruba afẹ́ lè sọ pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ìyẹn ó dì í iná wo àwòkọ́ṣe rẹ̀ láwọn bòmíì bí ifẹ̀ lẹ́ṣà nígbà náà ẹ ṣe wádìí lórí odi yìí erédo ṣùgbọ́n ẹ ṣe wádìí lórí rẹ̀ ara bi to ye ki ijọba kawọn ijọba wa kan gbajumọ reye kawọn eyan kan ma lo be kan ma foju lo nje kan ma jere idanileko ohun le rodo osungbo eje tuku nbe ifehonu okan waye o to mi gbogbo ile de Nigeria ifehonu aye Alimons go. Kila Alimons go. Awon baba wa. Awon iya wa. Won ti mo tan ti mo nso yi. lọ́jọ́ ọ̀hún ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún 1978. Ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún 1978. Òun ni ìfẹ̀hónúhàn Limos Go táwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà tán ti ṣèfẹ̀hónúhàn ló wáyé o. Kí ló dẹ̀ ṣẹlẹ̀? Lásìkò ìṣèjọba ológun tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ìní bọ́yẹ ṣe ẹ̀kúnwó owó ilé ìwé rèé lásìkò yìí Amadu Adaali ìlò ẹni tó wà ní ìgbẹ́nu ètò ẹ̀kọ́ ńgbà náà Ali Must Go inú orúkọ tiẹ̀ Aliu náà ń bá wí o. Wọ́n ṣàdé fi owó kún owó ìgbéléèwé pé owó ilé àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbélé ẹ̀kọ́ ńgbà náà hóstẹ́ẹ̀lì wọ́n fowó kún. Wọ́n fowó kún nígbà náà. Kíní ọ̀hún wá bọ́ sí 90 naira. Ó bọ́ sí 90 naira. Tó túmọ̀ sí wípé ní sáà kan akẹ́kọ̀ọ́ yóò mọ̀ san 30 naira. Oye tó dẹ̀ wà tẹ́lẹ̀ ẹ̀yìn tí oúnjẹ náà tí oúnjẹ òun náà kúrò ní 1.50 naira ó bọ́ sí 2 naira ìyún pé wọ́n fi 50 kobo wọ́n fi kún owó oúnjẹ àwọn ọmọ iléèwé. Ìní ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nígbà náà ìyẹn National Union of Nigerian Students NUNS Ṣẹ́gun Ọ̀kẹ́ Owó. Akẹ́kọ̀ọ́ ni nígbà náà ní Fásitì ìlú Èkó. Akẹ́kọ̀ọ́ ni. Ó wá gbé ìgbésẹ̀ wípé ìyàn jẹ́rè ìbọn láti fẹ́ rí 50 kobo rẹ fi lé owó yìí. Ìbọn láti fẹ́ rí inú wọn ò dùn sí rárá o. Báwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣèpàdé nìlọrin wọ́n ṣèpàdé ní Màdúgùrí wọ́n ṣèpàdé ní Kàlàba. Wọ́n wò pé ẹ wo pátápátá ńlá ń fọ́jú kùmọ̀kúmọ̀ báyìí ìlà ń dẹ́tẹ̀ ojú àfọ́ ọ̀fọ́ tán ìjà nímọ̀ ń dálẹ̀ o. A ní gbọ́ a ní gbà ọkùnrin àwọn jọ pé ìfẹ̀hónúhàn láàyè o a kojú ìjọba ni o. Ìgbà òun ni olóyè Ọbásanjọ́ dẹ̀ ń bẹ lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ológun. Ká mọ̀ pa ká mọ̀ wọ kó má ba bò ó. Yàtọ̀ sí pé wọ́n fi kún owó ilé ìwé gan ọ̀rọ̀ ti ń bí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ nínú tẹ́lẹ̀ wípé ìwọ̀n bá pérétè làwọn ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti ìjọba àpapọ̀. Kò sí taládàáni, kò sí tìpínlẹ̀. Wọ́n ti wá wò pé kí ìjọba gan kó tẹ̀ bá wa fi kún àwọn iléèwé tó wà ńlẹ̀ torí àti wọlé sí iléèwé gan bí ogun bí ọdẹ ni. Ìwọ̀nba tó tún wá wà ńlẹ̀ ẹ tún fowó kún un. Gbogbo ẹ̀ Amadu Ali tí ń ṣe mínísítà fẹ́tọ́ ẹ̀kọ́ iná di gbogbo ọ̀rọ̀ lé lórí pé òun ló wà nídìí rẹ̀, òun ló fi wá fà á. Tó jẹ́ pé nínú ìfẹ̀hónú hàn tán ṣe Ali must go, iná ń pariwo. Ali gbọ́dọ̀ kú òǹbẹ́ o, Ali gbọ́dọ̀ kú òǹbẹ́, ó gbọ́dọ̀ lọ. Ìfẹ̀hónú yìí lágbára, bóyá bó kárí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ wọ́n lọ sí yàrá akẹ́kọ̀ọ́ o. Tó jẹ́ pé dandan lá ìjọba àpapọ̀ padà ní láti pohùn dà lórí ìgbésẹ̀ tó ń gbé yìí. Wọ́n pohùn dà lórí rẹ̀. Ali must go. Àwọn bá wa tó mọ̀ nípa àtàn yìí, ẹ̀yin náà ó fikun lálẹ́ yìí o. Màá ṣe ojú òpólẹ̀ láìpẹ́. Níbo ọjọ́ kejì ìfẹ̀hónú hàn yìí, wá padà wá yọrí sí làásìgbò láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá. Fásitì ti ń bẹ lẹ́kọ̀ọ́. Ìní làásìgbò yìí ti bẹ́lẹ̀ ńgbà náà. Tó yẹ pé nínú rẹ̀ iná ti ṣe bẹ́ẹ̀ tán yànbọ fún Akíntúndé Òjó, ọmọ ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ó ń kọ́ bọ́n ṣe ń ṣe ìkọ́lé yalé architecture ní ṣe ní fásitì ìlú Èkó ńgbà náà. Wọ́n yànbọn fún lẹ́sẹ̀, ẹ̀jẹ̀ ò dá lára rẹ̀ tó fi gbọ̀nrún lọ o, torí nígbàgede lùtù ní Igbóbì Lẹ́kọ̀ọ́, wọn ò tẹ́wọ́ gbà o. Ṣẹ́gun Òkè ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ojúgbà rẹ̀ tí ń bẹ ní fásitì Ìbàdàn níbí. Àwọn tí ń bẹ Lámọ́dù Bello ní Sáríà káàkiri gbogbo àwọn ilé ẹ̀kọ́. Lásìgbò ń bá ranjú rẹ́ pé àti iléeṣẹ́ ológun àtọlọ́pàá gbogbo wọn náà bẹ̀rẹ̀ sí ní kojú o. Àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó tóbi mẹ́jọ iná mọ̀ bá ìṣẹ̀lẹ̀ ń rìn látọwọ́ àwọn ológun ní Sáríà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yóò mọ̀ tẹ̀tí o, wọ́n ń tẹ̀wájú ni. Rẹ́ pé ó tún wá kọjá ilé ẹ̀kọ́ ìfẹ̀hónú ọ̀hún. Ó ti wá bọ́ sí àárín ìlú, ó ti wá ràn mọ̀, ó ti wá ràn mọ̀. Lẹ́yìn bí ọ̀sẹ̀ kan nínú ìfẹ̀hónú hàn yìí, ìjọba àpapọ̀ ti gbogbo àwọn ilé ẹ̀kọ́ fásitì pa o, pé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kán mọ́ lọlé. Ilé ẹ̀kọ́ fásitì mẹ́ta náà ti pa yánwúnyánwú. won de wa fagile egbe awon akeko ogba na eyin na nu NUNS to pada wa de nurse lasiko ye e pe ija shop ija office bank je lasigbo opolopo re lo tele o Ife ono ayi, o si afihan, ipa, ife nuku, awon akeko, lai fiti ipe awon ologun ni belori alefa lai fise o. Won fi mo so kan kaakakiri, ogori le de ye, pe dada o, eyi pada gbodo wa. Ile iwa je ki ifi mo soka awon akeko ku wa fese rin le si lorile de Nigeria nbo ya won gbe igbimo kakale Muhammad Commission lati tanawadi awon kan to pada yori si awo yi lo je pe leyin wadi won opolopo awon oluko fasiti awon akeko ina le lo le ngba na oke owo na fura lara re won le o won le ko ni le ko fasiti lo eko fun ipa to ko ninu fe unu ohun Gwen lenyo renyi, lenyo dume jishi. Opada si, opada jade. Lile eko fasiti, ti mbeni le ife, toti wadi. Oba fe mi awo lowo university lo ni. Opada jade mbe. Eje sare ya lodo, ke owo unge funa lara re. Ki washi oju oku le. Yangon ke owo ohun ti mo so tan re ti mo so pa to ko ninu alimos go yi eje nkan so die lara tan re ki nsoju opo le ojo karun osu kejo odun 1948 na bisegun oke owo si sagamu ni pile ogun re pe Taba ni api api ja okoru kore. Segun Michael oke owo. Ni lapi lapi ja okore. Cherry St. Luke College. Timbe ni baden lolo. La ni odun 1961. Si odun 1964. Koto di pi olo siri. Ade yemi College of Education. Timbe londo. La ni... London 1971 lo ti eko nbe ko to wa di pe o dari si fasiti ti nbe leko London ngba ti nbe londo o dipo mu gaga bi olori awon akeko owo yi na e lo gbe wo fasiti ti nbe ni Eko ko to di pe o le Nigba na fun ikopa to ko ninu Alimos go odun 1978 SUG president ni nigba na Oke owo ati Ondo Ladeyemi la lo ti bere ni ja fe to mo niyan gege bi adari egbe awon Akeko. Ninu ngbesi aye re. Nimbo o di ko pa university ni le ife. O pada wa di oluko. O pada wa di oluko. O je gege bi principal. Ni Makun High School ti n be Logijo nipele Ogun. O sise ni Christ Apostolic Grammar School. O sise ni Iperu. Gbogbo e ni ipele Ogun na ni o. O ti lafani ati sise. Won yan gege bi alaga won ile ise leyi to nri si oro eto ikoni teaching service commission eyin nipele Ogun o feyin ti lodun 2011 o je pe segun oke owo ohun e kan gbogbo ninu egbe awon oluko kan gbogbo ni won ti yan ri gan gege bi commissioner veto e o fun eto idibo nipele Ogun lodun 1983 modun 1986 won ti yan gege bi ara awon igbimo ti o yanju oro le to sele ni fasiti ti nbe ni Amadu Bello awon lasigbo awon akeko to waye nbe iyawo meta ilolohun jogun fun oke owo o Alice Abayomi Florence Oluyemi si ati Mojibade ojoye gege bi akogun ni makun ojoye gege bi olotu omo oba Simawa ojoye bi Boba Jiro ti dena ati be lo oke owo pada dagbere faye ni ojo keji din logbo osu kini odun 2014 ile iwosan labisi ona banjo te nbe ni Sagamu ebe lo ti dagbere faye o tan si se be tan sin si Simawa nipele Ogun eje se ojo opo le fun ipe ka bi meji ki mo gba bi lole 0916 893 1000 inu ton ta mu wa le ni be la tori baba Adisa Akinloye adodo Alimos go ade ilu ojebu ode afikun ibere wo nle ni lori awon tan ye 0916 893 1000 tabi ka lo 0915 33 34 893 ẹ̀dẹ̀ túlẹ̀ lo 0911 34 893 0911 34 893 àwọn ojú òpó tó wọnú kulu lálẹ́ ìré o àfikún ìbéèrè táwọn ọ̀tàn tí a mú wá lórí ìtàwọn akọni lálẹ́ òní. Ìwọ tó gbọ́ mi náà, ìwọ náà, wọ́n nígbàgbọ́ pé ìwọ náà ń wò pé ìtànwó lásọ nípa tiẹ́ o. Wọ́n nígbàgbọ́ pé ìwọ náà ń rò ó pé ìtàwọn èèyàn kan lọ́mọ̀ mú wá lálẹ́ yìí lórí rédíò. Kí lásọ nípa tèmi náà? Bóò ni ọ̀rọ̀ mi ó ṣe jẹ́ nígbà èmi náà bá dágbére fáyé. Ṣé ẹni tó ń dùn kan ṣe ìlà kà ó mọ́? Ṣé ẹni tán fi jóyè àwòdì tí ò lè gbádìyẹ ìlà kà ó mọ́? Ṣé ẹni tó wà nípò tó ń fayé nini lára ìlà kà ó mọ́? Kò mọ̀ rókì lọ́kàn rẹ o. Kò mọ̀ rókì lọ́kàn rẹ. àwọn ojú òpó ń sì wà ń ṣíṣí lẹ̀ ẹ bá ní ìbéèrè àbá fikún. Ẹjẹ́ ń jẹ́lẹ̀ yìí mọ kí tó mọ lọlé. Obìnrin tó jẹ́ pé ọmọ rẹ̀ méjì ti jẹ gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ kan náà. Tálẹ́ ní ọ̀hún. Nnenna Esther Adeleke ni mò ń sọ̀rọ̀ rẹ̀. Nnenna Esther Adeleke. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn. Ẹ̀bùn kálẹ̀ o. Ojú òpó ni ẹ lè pè padà o. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn. Yìí ló jẹ́ pé ìtàn ààrẹ, ìtàn gómìnà, ìtàn àwọn ìlú mọ̀ọ́ká ńlá sábà máa ń sọ. Ṣùgbọ́n tá a bá wádìí rẹ̀ dáadáa, àwọn tá a ń sọ̀tàn wọn yìí, wọn ò jábọ́ látọ̀run. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti fara dàyà fún wọn ni lóòkọ wọn fi jáde. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti jagun fún wọn ni làwọn fi wá ń gbádùn. Ìṣolówó tó rí nínú kó jẹ́ pé ó bówó lé táwọn kan ti fara jẹ̀yà fún un tóun wá ṣe àfikún owó òun. Àbí kó jẹ́ pé Ọlọ́run gbà fún un nínú ìgbìyànjú tóun náà ń gbà gẹ́gẹ́ bí ènìyàn. Lára àwọn tó jẹ́ pé ó ti wá fara dàyà fọ́mọ táyé fi wá rọrùn fáwọn ọmọ o ni ìyáàfin Nnenna Esther Adeleke jẹ́ o. Lẹ́pẹ́ ipa tó kó ó ro tàwọn ọmọ rẹ̀ mọ́ òun láyé fi dẹ̀ wọ́n lọ́rùn. Ọmọ míì wà àyàwọn òbí wá o. Ìmí wà tó jẹ́ pé àwọn bàbá rẹ̀ gbìyànjú ìyá rẹ̀ gbìyànjú ṣùgbọ́n wọn ò rí nǹkan fílẹ̀ fún un. Ibi tó bí mi ó ti kú tí ó lọ bí àgbáre tí ó fi iléeṣẹ́ lálẹ̀ fọ́mọ tí ó fowó lálẹ̀ fọ́mọ tí ó fi lé lálẹ̀ fọ́mọ. Ìní bàbá mi ò dẹ̀ ti kú tó jẹ́ pé ẹnu àpótí aṣọ nìkan ìní ó filẹ̀ fọ́mọ. Kì í ṣe pé òun náà ò gbìyànjú. Ibi ayé kọjú sí sí ni o. Ìyá yìí Awẹ́tẹ̀ ní Wúwá ìyẹn ìlà oòrùn ìjọba àbílẹ̀ ìlà oòrùn wá ní ìpínlẹ̀ Abia iná bisí. Ó jẹ́ pé ẹ̀yà Igbo ní lóbìnrin yìí ṣùgbọ́n ó wá lọ́kọ sẹ́dẹ Agboolé Adeleke lẹ́dẹ. Ìní Nnenna Esther ni ló wá lọ́kọ sí. Pẹ̀lú ìgbàgbọ́ àti iṣẹ́ takuntakun tóun àtọkọ rẹ̀, ìyún olóògbé Sẹ́nétọ̀ Ayọ̀ọ́lá Adeleke tán jọ ṣe olóṣèlú ni bàbá òun. Àwọn iṣẹ́ takuntakun lé ìtọ́jọ láǹfààní àti ṣe ni wọ́n fi padà fi nǹkan lẹ̀ fáwọn ọmọ. Sẹ́nétọ̀ Adémọ́lá Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́. Ọmọ ìyá yìí ni ó gómìnà tán dìbò yàn lọ́ṣun ni. Nnenna Adeleke obìnrin lẹ́yìn tí ó sùn abiyamọ tó fi ọ̀já tó pọn àwọn ọmọ rẹ̀ ní ìyá tó gbọ́mi lálẹ́ yìí ṣé bá a ṣe máa sọ̀tàn rẹ náà rèé. Yóò kópa nínú ayé àwọn ọmọ rẹ, àwọn ọmọ tó bí tó fílẹ̀ lé ọkọ tó bọ́kùnrin míì lọ. Ọ ń gbọ́ mi lálẹ́ yìí o. ki la so nipa ti e. Iya yi duro eye bi obirin takun takun ninu awon omo re meji o je gomina nipinle kan na Isiaka Adeleke Ologbe Yoruba won Adetunji on la kobi re on ni gomina lagbada koko kan dibo yan nipinle Osun o to wa di pe leyin iku re omo re leketa ekeji ni baba Tobi Davido yun dokita Adedeji Adeleke mo je po loko wo ni yun o lo ni fasiti kan ti o fun mi lowo ipolongo oja debi ti ipologo re ti nbe loyin ede lohun eleyin jo anu lohun yin dokita Adedeji Adeleke lo wa bi David Adeleke yin Davido ka le mo wi pe elana to mo ngba tirawo re ntan epa iya re ni o baba na o se ti e amo omo to ba da fun ebe dada o ni ya re ni o ni ya lalubarika ni o ni ya ti o sun lori oro re ni o ni ya to nto sona ni ha omo mi o ri ya ni omo mi o ri ya ni iya to lomo omo re wa ni secondary school omo odun mejila omo odun metala o fe mo jeun omo seyanu come on shio opolopo iya ta wa ni loni won ti jomo kule won fun omo ni kankan sugbon mo fe ma je lara omo omo yin o wa si si agbafo o n kaso wale eyin na wa so pa ko luke inu yin wa n dun omo eran lile iwe undergraduate o n lo moto o n lo phone olowo nla ti lecturer ti n ko gan ti o ri lo inu yin de n dun nígbà tí ìyá òun gan tí ò já mọ kankan ìyá míì ni ó túmọ pé ọmọ rẹ fọkùnrin lucky boyfriend rẹ o pe boyfriend rẹ ni bí ó tiẹ lérí nǹkan fún wa. Ìyá kan ló ń gbọ́tàn rẹ lálẹ́ yìí o ká wá wò ó bítọ̀ tiẹ̀ náà ó ṣe jẹ́ ń gbò bá yá ó ga ọ̀. Ó lẹ́nà Adeleke ìyá àlùbáríkà ni ó. Ìyá tó fi ń tọrọ ìyá ni. Torí pé gbogbo ògbà tó fi farádàyà fáwọn ọmọ rẹ̀ kò sẹ́ni rí tẹ bá dẹ̀ wò ó ẹ rí pé ipa ìkọ́ni ń bẹ lára àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ ohun ẹ rí pé ipa ìkọ́ni pé àwọn ẹni yàtọ̀ sí kán lówó wọ́n kọ́ wọn re wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ lé wọ́n fún wọn níwà ẹ mọ̀ rípa rẹ̀ ṣé baba ló wá ṣe gbogbo òyún baba ó ṣe tiẹ̀ ṣùgbọ́n ẹ̀kẹ́ lè mọ̀ wípé ìyá wọn náà ògbólọ́gbòǹgbò dáadáa ni ó dó tàwọn ọmọ rẹ̀ ó fún wọn lẹ́kọ̀ọ́ lé òun ni a fi le ri pa wi pe Olorun de wa gba fun omo re yan o yato si ko je ya gomina yato si ko je ya bilonia ipa re fowo kan opolopo igbesi aye o fowo kan opolopo aye awon eyan eko igbesi aye re bi won na tin gbo yi o je atona fopolopo obirin lori lede Nigeria se etan igbesi aye re ta ba tele se yan o ni sina Shoma re le wawo koshe igbesi aye re iya to ngbo mi to fe sun yi. Ko ni pe bi mami mi se wuwa igbesi aye re lemi na o se gbe. Senu omo re okunrin le dun. O ni pe omobirin ti wuwa bi ti mami mi ni fel. Se o le gbadura pe iru obirin bi ti e ko Olorun pese re fun omo re okunrin. To ba le shami ya tuwa re se eje lo le oni ya seun olobe se nugo eyin te ba wa gbeto itan won akoni lale oni e seun o ba ni je te fe ra baba oni tan Oni nkan te fe bi mi. Oni ibere te, oni itan te fe ki mu wa. Ele ipe mi leyin eto. Eto ite won ko ni te sile fun ikede ohun ipelongo oja. Ani lo ni gbawo lori eto itan won ko ni o. Ere ko ko nbe. A nda yin leko, a nko yin leko. Enu bi fo yi do yomu yomu. Egbe gbogbo ikede ati ipolongo oja yin wa sori eto tan wa ko ni e fi ti yin e fi gbe ti wa laruge o ka wa na fi ti wa ka fi gbe ti yin laruge namba mi re te la anfani ati pe mi leyin eto abi ke ba nso loju opo whatsapp
1: 08164254 0810 380 64 25 44
0: number babo ni tanu ele wa mi kan loju opo tiktok babo ni tan ni e wa kan nbe Babo Onitan. Namba mo pe un. Ele fi ba mi soro ni WhatsApp. Na o. Ba ni ise te fe ran mi. Bo de je. Lori Instagram na ni. At official MC Nudus. At official MC Nudus. Tin ba ti dide lori eto tan wa ko ni. Asunara ile tutokan pelu omo mi alalubarika mu ide adisa to ba ti ri mi baba bo ni tan mo tun ti de o baba bo ni tan mo tun ti de o e tu gbadun mu ide adisa lale toni lori eto asunara loko gba won alase ati apase kan ni west radio 89.3 FM ni mo kinyo. Ola, ila mu osu tutun. Osu tutun. Osu kejo. Odun 2026. Were di were. Len osu kejo. Awo September. Osu ba ba ba ma bere nu. Odun yi mo nlo nu. Odun ti nlo sopin were di were. Kini awon nkan ikore ti won na ti ni le bayi o to ba do pin odun ki lo ko lere ninu osu kejo ta wa mu o abolo daju lori wa gbogbo wa ba dawole ninu osu kejo yo yori si rere o gbogbo igi telegbeje ba fowo baba yi didun ni dun gbogbo wa ba ti fowo ba yo yori si rere ibanuje o kere o tobi oni je ti wa ninu osu kejo gbogbo nkan mo jo fun wa o baba ti nfe yo mo jo fun wa ise lo fe yo jo fun o oko lo fe yo jo iyen ni pe gbogbo e o ri bo se fe o ri lati olo eledun mari ani rogun ejo losu kejo ani damu losu kejo ani rogun aisan o won ni jiwa gbe losu kejo o le oni mole wa ani rogun jaba moto losu kejo o osu kejo mu ni o gboro oluwa kodun fun wa kara nugba kari na kari lo kari je kari mu osu kejo banuje oni je ti wa o lati ole eledun mare a ni foju suku omo o a ni foju suku aya a ni foju suku oko ile ise wa oni jona a ni showo saja di apere lagboro olohun o a ni suku o a ni damu moto ni moriwo de ni gunle siwaju tawa lagboro olohun eni ba wa fe aku oni ko gba ku wa ku o oro bi ekun bayi won wo ko eni ba fe asa isun ni o gba isun wa se ni ba fe adamu ni o damu o ni ba ro bi ro wa ni bi o ba sugbon iwo na so ro bi ro yan iwo na so fe ke eyan o ku mo ro bi ro yan ti won na ba fe kan ro bi si o mo leku si o lejo si mi iwo se leku si iwo se leku si ta mo boya eku asin boya o lo le si bi eja mo lo le ti jojo wa yo ta pade lori eto tawon akoni mi o finisi lo ba nje o mi o de ni ba yin nu ba nje la so le ledo mare temi to pe olawole omo baba sapuni MC Noodles lo n dagbere o pe o dabo o dojo mejo o.

0: ó tún ti fẹ́ ṣẹlẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀.
1: ọmọ socialist has done with
0: you. aláàtú ti gorí afẹ́fẹ́ bá a ṣe máa ń dénà nìyẹn.
1: ẹ̀ṣẹ̀ mo tún fọ́ mi wá ọ̀ṣẹ́ o.
0: ẹ mọ̀ pé dídé báyìí làátàkù tó kó dé.
1: oya ló sani da ìṣàkóso
0: wa. ọmọ kékeré bá tàkù tó wọn á ní kó dé ni.
1: àrùn corona virus.
0: ìran àgbàlagbà náà ni wọ́n tàkù tó àwọn náà ó ní kó dé ni. torí pé dídé báyìí làátàkù tó kó dé o. àwa mọ̀ tún ti dé mọ̀ nìyẹn. a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa.
1: èèyàn mẹ́ta tí wọ́n lábàtọ̀ lè dúró méje.
0: a sì tún ti lóore ọ̀fẹ́ àtúntí lé tembo.
1: ìṣẹ́ gbọ́.
0: sórí ẹ̀rọ agbára.

lẹ́yìn ìgbà tí mo mọ̀ tí kí gbogbo àwọn tí kíkí tọ́ sí ẹ jẹ́ ń kí gbogbo àwọn olólùfẹ́ ètò iná ètò tí a pè ní ètò àsùnara ṣé ẹ mọ̀ pé kò kí ń dọ̀ lórí ètò yìí a máa ń gbéra wa débẹ̀ tán yányán ni mo kí yín nínú ilé yìí àsìkò àtàárọ̀ akú kó tẹ̀lé ọkà wa lè pọ́n tà ń bá káàkiri látàárọ̀ o akú kó lè dá fúkó wa wa tá ń là kàkà kí inú ayé mo kí bàbá tó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ mo kí ìyá náà tó ní òsùn kalẹ̀ ńlé tó ní gbé bọ́dì táwọn náà wá á jẹ àmú lọ pẹ̀lú ògo olódùmarè olódùmarè ó dé ìgbìyànjú kó wa wa ládé o bó ṣe jẹ́ náà nìyẹn o gbọ́dọ̀ yà fún nǹkan nínú ayé ìkótú tó pàdé nǹkan o kí gbogbo ọmọdé ilé tó ń gbọ́ mi fún tàṣálẹ̀ yìí kódà mo kí oyún inú o sì kí àwọn àṣẹ ẹ̀bí mo kọ́kùnrin mo kóbìnrin o mo kí gbogbo àwọn ajunilọ ayé mo sì wárí mo ṣèbà fún gbogbo àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ náà ti ń sọ̀rọ̀ kírú àwa yìí tó dé ká tó mọ̀ pàwa náà ó mọ sọ̀rọ̀ mo kí yín o mo ṣèbà yín mo ṣèbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ẹ dákun ẹjẹ́ ó yẹ wá o bàtà ti kí gbogbo àwọn tí kíkí tọ́ sí tán. Oní ìlọ́jọ́ Friday ilé lóde kẹ́yìn oṣù keje ìyẹn July Friday tó kẹ́yìn inú oṣù July la wà yí. Ìgbà tí ilé ọ̀la bá mọ́ báyìí a tún ti wà ní August 1. Ọlọ́run tó ti ń sọ wa bọ̀ láti àkàbà kínní. Táà tó fi fẹ́ la ìkeje jáfúta sálẹ̀ máa rọ̀ ọ́lá. Gbogbo èyí tó sẹ́kù náà Ọlọ́run kó ṣe ń rọrùn fún wa o. Ó má ṣe wá lókù kíákíá báyìí. Ó jẹ́ kẹ́mi wá gùn lórí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run wa mọ́ da kó wa wa láàmú torí ìdààmú ọ̀dà fọ́dọ̀ kódà ìdààmú ọ̀dà fágbàgan. Ọlọ́run mọ́ dà wá láàmú o kó sì ṣe dáadáa fún wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé abala méjì náà ni ètò kó sínú. Abala àkọ́kọ́ ni a pè ní abala fàájì la wà. Lẹ́yìn ìgbàdá bá ń gbádùn àwọn orin lórí abala yẹn. Ẹ mọ̀ pé a tún máa ń fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ṣíra wa létí.

wọ́n ní ìfẹ́ òtítọ́ wà, èmi náà gbà bẹ́ẹ̀. Ibẹ̀ náà lẹ ti máa ráwọn bàbá àbí ìyá tó jẹ́ pé wọ́n ń ṣe anufásùn nípa tìgbéyàwó wọn. Àwọn bàbá mi wọ́n ti darúgbó kùjẹ́kùjẹ́. Ibẹ̀lẹ̀ ti máa rí pé bíi 35 years táwọn ti ń gbéra àwọn ìyàwó. Ẹlòmíì 50 years, ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ pé irú anufásùn tán ṣe yẹn, àwọn nǹkan kẹ́kẹ́ ó ti lọ nínú ìgbéyàwó yẹn, nínú ìrìn àjò yẹn, àwọn nǹkan yóò ti lọ dáadáa. Ló jẹ́ pé tẹ́ ẹ bá pe bàbá àbí ìyá báyìí, tẹ́ ẹ bá bí wọ́n pé bàbá wa ìyá wa, bó o lè ṣe ṣe tẹ́ ẹ fi dé báyìí? Àwọn ìyá àti bàbá lè sọ. Àmọ́ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ tó ń gbọ́ ètò yìí fún tàṣálẹ̀ yìí, ìyálẹ̀ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ni. Abẹ́ tiẹ̀ ti ń gbọ́ wa tipẹ́tipẹ́ náà lórí ètò yìí. Ń bi yín léèrè, màá wá jẹ́ káwọn èèyàn pè wọlé. Èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni, èèyàn sì máa ń kọ́gbọ́n náà ni. Èèyàn máa ń mú ìmọ̀ kún ìmọ̀ ni. Ẹlòmíì náà tó wà nínú ètò ìgbéyàwó báyìí, àbí tó wà nínú ìrìn àjò ìgbéyàwó báyìí, ṣe mọ̀ pé àwọn kan náà ní ìsìn inú ọkọ àtìyàwó náà ti máa dùn, àwọn kan náà ó sì gbéyàwó lọ́la. Ṣe mọ̀ pé gbogbo sáòde ìbáyẹn, ìgbéyàwó sábà máa ń wọ́pọ̀ dáadáa, kìí ṣe ìgbéyàwó nìkan o. Àìmọye oríṣiríṣi ayẹyẹ ni máa ń lọ ní gbogbo ọjọ́ sáòde yẹn. Àwọn ju gbogbo ẹ lọ, Olúwa kó gba ọpẹ́ wa lórí ìyàwó àtọkọ. Ẹ tó ń kó lọ lé rẹ̀ náà, Olúwa gba ọpẹ́ wa lórí wọn. Àti gbogbo àwọn nǹkan dáadáa téèyàn máa ń ṣe. Tán bá ní ìgbéyàwó ń dùn dáadáa. Mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó ń gbọ́ wa fún tàṣálẹ̀ yìí. Tẹ́lẹ̀ náà lè wà nínú ètò ìgbéyàwó kó sì máa dùn dáadáa. Sára àwọn nǹkan tó ń mú ìgbéyàwó dùn dáadáa náà leléyìí. Ní kí ni mo tún mú wá báyìí? Ǹjẹ́ yìí tẹ́ ẹ jẹ́ bàbá wa, tẹ́ ẹ jẹ́ ọkọ mọ̀mọ́ tó ń gbọ́ mi, àbí bàbá àtìyá tó ń gbọ́ mi papọ̀ lákòókò yìí? Ǹjẹ́ yìí tẹ́ ẹ jẹ́ ọkọ lé? Ǹjẹ́ yìí lè sọ iye tó wà nínú àkáǹtì yín fún ìyàwó yín tẹ́ ẹ jọ ń gbé, tán bímọ fún yín, tán ń bẹ lábẹ́ òrùlé yín báyìí tẹ́ ẹ jọ ń sùn lórí ibùsùn kan náà? Ǹjẹ́ yìí lè sọ iye tí ń bẹ nínú àkáǹtì yín fún wọn? Bẹ́ẹ̀ náà dẹ̀ ni kò dẹ̀ yọ ìyàwó náà lẹ̀. Ẹyin tẹ́ ẹ jẹ́ ìyàwó ilé, ìyá ilé, ìyàwó ilé, méjèèjì náà ni ìyá ilé. Ẹlòmíì ó ti di ìyá ilé nínú ìrìn àjò ìyàwó àtọkọ, wọ́n ti di ìyá ilé báyìí. Ẹlòmíì ìyàwó ilé sì ni. Ṣé ẹ mọ̀ pé ìyá ilé ó yàtọ̀ sí ìyàwó ilé? Ìyàwó ilé náà ni ó padà di ìyá ilé o. Ǹjẹ́ yìí náà lè sọ iye tó wà ní àkáǹtì yín fọkọ yín? Ń tàjọ pẹ̀ kẹ́lù fún tàṣálẹ̀ inú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kan ni agbọ́n mọ̀ bẹ̀rẹ̀. 0916-893-1000. Ẹjẹ́ tó múlẹ̀ kan sí 0916-893-1000. Ẹlẹ́ẹ̀kejì rèé 0915-33-34-893. Ẹlẹ́ẹ̀kẹta rèé 0911-33-33-893. Ǹjẹ́ yìí lè sọ iye tó wà nínú àkáǹtì yín? Ǹjẹ́ ìyàwó yín lè mọ gbogbo iye tó wà nínú àkáǹtì yín, nínú àpò àsùnwọ̀n yín, nínú àpò báńkì yín? Ǹjẹ́ ìyàwó yín lè mọ iye tí ń bẹ nínú àkáǹtì yín? Ń tàjọ pẹ̀ kẹ́lù fún tàṣálẹ̀ inú.

ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó já sí kàn ní agbọ́mọgbẹ̀rẹ̀ 0916 893 1000. Ǹjẹ́ ẹ lè sọ iye tó wà nínú àpò òṣùwọ̀n yín fún ìyàwó yín tí ó sì ní sírọ́ ńbẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá wà lọ́wọ́ àbọ̀ náà iye náà ni. Is 090 0915 3334 8093. Iwo yawo injoko re le moye to ni ninu account.

ó dùn mí, mo lóhun orin, mo sì lórin lẹ́nu. Ẹ lọ dẹ́rọ pọ̀ mọ́ mi ní Facebook lè ṣe wa. West Radio 89.3 FM fan page. Ẹ máa wò mí ketekete ni. Mr. Ọ̀nàtújì Ibrahim, àwọn ti darapọ̀ mọ́ alágbọn Facebook. Wọ́n ń kí wa kú iṣẹ́ wọ́n ní wádìí ọ̀hún sà. Àwa náà ń kí yín o. Tàbí ìfẹ́yìn sọ́wọ́ sí. Tàbí ìfẹ́yìn dèlú ìsẹ́yìn o. Ẹni òjò lójú irú wọn òkì yín ni. Àti mama ń kọrin irú àwọn àlàbí pàṣúmà yìí. Wọ́n mọ̀ fẹ́ ní ìzù díẹ̀ o. Tora àjọ máa já fáǹsì pàǹgbà mọ́ra wa lọ́wọ́ ni. Ẹni gbogbo alọ́ ìyà kò lọ́lọ́run.

ẹ ti wá lọ kóra yín pọ̀ bó ló sì fẹ́ jẹ gan. Sọ́lọ̀ ńkọ́ ló fẹ́ tó lówó, sọ́lọ̀ ńkọ́ ló fún lówó. Bó ló sì fẹ́ jẹ tẹ́bi lọ kóra yín pọ̀. Ẹjẹ́ ya gbójú ń bẹ̀ kẹ gba lé ságbójú. Ètò àsunára lẹ́tò. A gbé ètò yìí kalẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ wa náà ni. Pé gbogbo ọjọ́ Friday bá a mọ fi dára wa nú dùn ni. Bó tiẹ̀ ṣe pé ojoojúmọ́ báyìí náà nínú Ọlọ́run. Inú kó wa wa náà sì ní bàjẹ́. Orí lẹ́bù tèmi gangan lèmi wà yìí.

lọ darapọ̀ mọ́ mi ní Facebook lè ṣe wa. West Radio 89.3 FM fan page. Ẹ mọ wò mí ketekete ni. Èmi gangan ń fi para rárá lápá bí. Mo kàn ń mú jọ yẹn, mo kàn ń mú mọ́lẹ̀ náà ni. Ṣé ń wà para mi ni?